0: bo lo nko je ni awo si ba mi Hello, kabi si baba e kale
1: olori on ti mi ki o ma bi le se tan ni se to si mi egbe yen ka wa iwe atun egba
2: ewe
1: asun egba
2: asun egba e seun
1: asun egba ko wa kokoro ka baba ko wa kokoro ka baba ni tele ape koko iwe yen le lori
2: o ka sun egba le lori
1: ko wa bo mi si ko se ko juna daada ko ma mo daji ko mi la laaro ati lale
2: to
1: ko ma fi lu wosun kan elo wa gba gbogbo
2: oluwa o gba ko so lori e mo dupe mo dupe ba
1: iya kan to ni e se n fa un so
2: ise ise oran ise yin ise se
1: ko lo wa ra ki loruko re epo jebo
2: epo jebo
1: ko si o le kan ko si ko juna ko ma mu ni gbogbo na ko de ma fi ju ibi to ba n dun
2: ni gbogbo na be
1: ni o lo
2: ori mosu nko en ti musu mosu n gbe la toju orun o we de fe ko ba mi
1: ko lo wa body cramp ko lo wa ewe wuro
2: ewe wuro je re fa dawun
1: ewe wuro
2: ewe fe ewe di meji
1: ko wa da omi osan wewe ati osan gunjin ko da meje je papo ko si wa gbo awon ewe meji yen ko wa se to ba se tan awa fi yin si iwa ma mu laaro losan lale si meji laaro si meji losan si
2: meji lale oluwa oluwa o gba akoso
1: ẹjọ ni oògùn kì í jẹ ara
2: wọn
1: wọn pe ewe kan ni ewe bidi
2: ewe
1: bidi
2: ewe
3: bidi
1: bidi
2: bidi
4: bidi
1: bidi bidi
2: ko ke ko me ko me gbo
1: eru alama
2: eru alama o di meji
1: ko fi po mo si to ba fe pelu ose
2: aha
1: ko wa gba gbogbo epo mo ra won ko ma fi we
2: to
1: awon to ti le tele tele ti o sise yo pada je
2: yo bere si ma dahun lo akuse ola
1: owo do nku
2: we wo lokun be
3: eni ti ori re n ho
2: tori e n ho
3: eni to mo jabo leyin re
2: ah
3: ko wa oko eni ti o ni heart problem
2: ja mo le ko kan
3: sugbon eni ti omo jabo leyin re yen omo yen ti dagba omo yen wa roko
2: ah
1: o
2: isoro ya bebe e tori e ho nko
1: e tori e ho ye ko lo wa egbo oloragbo
2: oloragbo
1: ewe atari
2: ewe atari egbo oloragbo ewe atari
1: omi dun
2: omi dun
1: ko fi omi dun yen si
2: ko fi omi dun se jina
1: e ko fi jina sọkọ a ní ọmọ gbogbo náà wà tó bá tẹ tù.
2: ní o tó mú.
1: ìwà àmukọ́ọ̀fù ẹyọ kan. tí wọ́n ti wá àmukọ́ọ̀fù ẹyọ kan yẹn káfíń bá di fẹ́ẹ́sì yóò sùn ní o. tọ́jú ẹ̀ mẹ́sì.
2: kí lẹ pé.
1: tó bá ti mú kọ́ọ̀fù àgbo ẹyọ kan. káfíń bá ti lè fẹ́ẹ́sì ó máa sùn ní kájọ náà jí tí yóò fi jí.
2: fúra ẹ ẹ dákun ẹ tún kí ni yẹn kà ẹ bá tún sẹ́yìn kà
1: Amiru.
2: Ẹ baba ẹ ma binu.
1: Ẹyin
2: adalata. Ẹ ma binu ko ko mi ewe ko mi gbo Amiru. Ọya.
1: Ewe atari. Egbo oloragbo tabi asofeyeje.
2: Egbo oloragbo tabi egbo asofeyeje.
1: Òhun náà ni jẹ́ bẹ́ẹ̀.
2: Òhun náà ni jẹ́ bẹ́ẹ̀ yẹn.
1: Omi dùn.
2: Kó wa wá omi dùn kó fi ṣe jiná.
1: Kó wa gbé ilẹ̀kùn tutù.
2: Tó bá ti jiná tó kó sàgbé ka ojú òtútù dáadáa.
1: Òtútù dáadáa. Lọ mẹ́ta ni ó fi lò kọ́ọ̀pù kan lọ́jọ́ kan. Kọ́ọ̀pù kan lọ́jọ́ kan.
2: Lọ́jọ́ kan.
1: Kọ́ọ̀pù kan lọ́jọ́ kan.
2: Ṣùgbọ́n tó bá ti mú tán.
1: Táwọn bá ti bẹ́ sí yóò sùn ni.
2: Kọ́ máa jí o.
1: Kọ́ máa jí. Inú kọjá pé ló máa jí.
2: Tàbí kọ́ fẹ́ tọ̀ kọ́ tọ̀ lé e sọ́ọ̀rì.
1: Ẹ̀ ẹ̀
2: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
0: ta lo wa loju oko e ka ro ba mi
5: e ka ro
0: yes sir ah
5: ele
0: a n gbo yin e ti wa lori afefe ki le fe
5: eh yes ogun an do wa ni ani ani
0: okay le ife okay ma wo ati gbo ani a pada wa ba wa gbalagba ni so lori afefe elo eh mo ki olori odo ka fata network network en fe madam ola won asko ati ngbo yin pada bayi ati o ma gbo yin
6: pada omo bi e lo so
0: eh ati o ma gbo yin pada ah
6: eh brother to wa so ro nipa ni anisin
0: eh
6: kan ba fi roju si kan lo wa irukere agbado
0: irukere agbado hmm
6: kino to ma jo mo so so ro opolopo mo yoruba won mo to je irukere agbado
0: eh irukere agbado hmm
6: pelu odin data riko
0: aha
6: ki won ju papo
0: hmm
6: ko wa da sinu ajo original
0: adi original
6: mo ni aro ati ale
0: hmm
6: ele ki je be
0: hmm
6: kan lo wa ewe ewe kaba
0: ewe taba hmm
6: ewe kaba e ko ma ju bi bi merin si ma ro lo
0: hmm
6: kọwọ́ di ń di atari kan kí wọ́n ní ọmọ atari yẹn kọ́ dà sínú ki bottle water àti kànáfùrù àti ẹ̀rọ̀ndàmọ́ àti yèrè kọ́ dà gbogbo ẹ̀ sínú ki yẹn ewé taba yẹn kọ́ wá kìí bọ̀ ohun tó ti dájú láti ṣóòkì kíní ni bí ó ti ṣì nap
0: ọtí
6: bílẹ̀ olùdàbẹ̀ tó bá jẹ́ pé wọn àti mímú
0: ọtí
6: pẹ̀lú nǹkan tí a rí kà sáárí tó fi kọ́ wa ìyẹn lórí ti máa ń gbéra dáadáa tí mo tọ́ báyẹ̀ tó wáyé pé ọmọ tún lè náwó kí wọ́n rẹ̀ àkùnká adìyẹ ẹ̀pọ̀n àkùnká adìyẹ náà nídìí ń bẹ̀
0: kí ni
6: ẹ̀pọ̀n àkùnkọ́
0: ṣe àkùnkọ́ ní ṣé nínú tí ẹ dárúkọ yẹn ni
6: ọjọ́ ìrìnsẹ̀ lára bukí ọ̀kẹ́rẹ́ ṣé ẹ wọ́n péjọ gan lẹ́sẹ̀
0: ah ẹ ti fún ejò náà lẹsẹ
6: ah ẹyẹ ká fi ẹyẹ lẹ
0: ọ ti ọtọ ẹ ṣe ewu ni
6: ọmọ ayé ẹpọn ẹ méjì yẹn
0: ah
6: òun náà máa gún pẹlú ọṣẹ wọn máa fi pa ìgbẹ ọmọ mi fọ
0: ok
6: alábẹ yẹn ẹlẹẹkejì tó bàbá ọkọ ìyá ìgbìn wọn sọ kankan lẹẹkan nípa ẹni tí ọmọ jabọ lẹyìn
0: ẹyin ọkọ ìyá ìgbùn
6: jẹrí mo kàn fẹ pé àwọn ìyàwó ní àkíyèsí
0: bàbá atápà
6: bẹẹni wọn ní gbogbo tójú bá tẹ gbogbo tójú bá ti rí kọ ní ìmọ ojú
0: kò tún jí ìmọ fojúmọ
6: bẹẹni bíyàn ọ náà kì í jẹjú nílẹ ní ìbàdàn bá ti máa ń gbọ
0: bíyàn
6: bá ń jẹjú lọwọ gan kàn bá ní lágbájá kí ló ń jẹ tó bá ní àdìẹ ni mò ń jẹ nǹkan ò lè ṣerú ẹni bẹẹ
0: toro ti dadi ẹlẹsẹkẹsẹ bẹẹ yẹn.
6: torí ẹnu ayé lẹ bọ.
0: owó ìlú
6: ọmọ àtìyàwó náà jọ wà papọ̀ tí ọmọ wa jábọ̀
0: tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀
6: lẹ́yìn ìyàwó ọjọ́ àjárí
0: àmì ò
6: nígbà àárín wọn ló wà nǹkan lè ṣe ọmọ yẹn. tó bá ti pé ojú mẹ́ta bá ti rí ha látọ́ báyìí ha yẹn ó sì ti dábẹ́ kúta.
0: o ti kó nbàdí yóò ti dábẹ́ kúta bẹ́ẹ̀ yẹn.
6: o ti kó nb kẹ̀sì abala yẹn kìkì kọ́tà máa sọ lórí afẹ́fẹ́ eléyìí tí mo fẹ́ fún àwọn èèyàn wa ní oru ti tòní ìrìkà tó ṣe ètò míì ó tún di oṣù tó ń bọ̀ kọ́nà kó dẹ̀ ní gbogbo
0: wa agbára elédùá bẹ́ẹ̀ ni
6: ká lọ wọ èèyàn àgbéèkì mẹ́fà ká sí kó jìnnà dáadáa ká bó ká máa kó bó mẹ́po ká lọ wá ìyẹ̀rọ sùn ká wá wá wo white tàbí kí white ká wá fi tẹ̀fà ejì ogbè
0: sọ́dọ̀
6: ti tẹ́fẹ́ ju ogbè tán á wà á yá sílẹ̀ ẹ̀nẹ́ta pé àtọ̀nàgbàjé lorúkọ tá à ń pè fá alẹ́ orúkọṣù lorúkọ tá à ń pè ṣù ọ̀dàrà àfojúkowó onímọ̀ lorúkọ tá à ń pè ṣù ìyá mi àdìyàmọ́ àjẹ́ ẹ̀yìn méjèèjì lẹ́lẹ́dùnmarè kú kọ́kọ́rọ́ ilé ayé lọ́wọ́ ẹ wá mú kọ́kọ́rọ́ ilé owó ẹ wá fi sílẹ̀ kọ́ ó fèrè ní kí ọmọ ìbílẹ̀ orúkọ wọn náà máa dá sí o.
0: kọ́ wọ́n tún lọ dá mí kí ọmọ ìbílẹ̀.
6: ọmọdé bá ròyìn àkàkàrà ni orí adìyẹ kì í burú kó yé dúdú lẹ́yìn ejí ó gbè èmi ni kò gbè sówó
2: Akwa se yori teni o e jin lo ki eyan agba mu nbo o ke gbe yan na ka to ma aya ologun lo tun de be o ibe ti won na ni pa pa pa bo se ku se ju bi mi le na lokun e lo ta lo wa nbe ya e seun
7: lori pa ke yen
2: orugbo gbigbe
7: abere gbigbe
2: ambere gbigbe
7: ka lo roje ti pa ko ko powder Jama fi forty billion. Enti o ba ni forty billion mo le ko gun na. Mhm. Ye se je niyan.
2: E seun.
7: Lori ti pe ko run.
2: Mhm.
7: Yo ti yin ba.
2: Mhm.
7: Ko lo wa ija ma ni.
2: Mhm.
7: Kan lo ko gbe ko di powder.
2: Mhm.
7: Da wa fi omi igbe, omi di igbe.
2: Mhm.
7: Mi ka bi se lati je omi kan kan bi ni obodo de be le yin omi yen.
2: Ah, omi yo ko die niyan o.
7: Lo ba gbo gbo. Won bi die je o je na ni.
2: Mary, Tony.
7: If you got there, you're getting
2: it. Hmm.
7: Hey. So what you got, my little boy?
2: Sure.
7: Don't look at the powder. How about me, you see?
2: Hmm.
7: So you look a lot better, no?
2: But you wait, see you in the bad, yeah? A cool one. Baby, yeah, and I can have a look. Do you know what I can think of what you're doing? Hello?
8: Come on, Batty, guys.
2: Hmm, but you wait, see what you need? Hey, baby, no? I do you know? A quiet arrow, a quiet soon. Oluwa seun.
8: Asimo.
2: Ase Ilidumare.
8: Oko bi la fasik. O pelu yero.
2: Akuma baba.
8: Imasai.
2: Eseun.
8: Oro badura wa.
2: Ami Ilidumare.
8: Won wa baba.
2: Ah.
8: O la taro.
2: Oga.
8: Ni ba je pelu ko lo.
2: Ami Ilidumare, eseun.
8: O so ile so pe to ni ba fe ni mo fe so tele.
2: Le fe so tele ya.
8: Mo
2: dupe baba mi e seun
8: eh
2: e se ti aso ito si ju ga mo so a si ju ba na e lo olorun so e seun mo dupe o awon eni bi eni awon eyan bi eyan je lo ki awon to ni mitara oh my god get out okay ka lo fi fe mi mo re ha se lejua oba to tun fun wa ni aseye geto ni ateyin ti ye wa aya

0: ẹ̀yin táwọn àgbààgbà sọ wípé kẹ gbìyànjú kẹ lọ ní ìwé ìrìn àjò ẹ̀dá lọ́wọ́ àti kínní àti ìkejì jẹ́ kí n pe ìwé yìí ní ìrùpẹ̀ àbámọ̀ kódà àwọn tó ti rà tí wọ́n ní lọ́wọ́lọ́wọ́ láàkò yìí àkókò kan ń bọ̀ lọ́jọ́ iwájú tí wọ́n ó kábàámọ̀ rẹ̀ má bínú o pé ká láwọn mọ̀ ní káwọn ti ra bíi mẹ́ta bíi mẹ́rin sọ́wọ́ àjò ẹ̀dá jẹ́ ń pè é ní ìrùpẹ̀ àbámọ̀ fẹ́ni tí ò ti ẹ̀ tí ì ní tí ń fetí pera bá rẹ̀ torí pé àkókò ń bọ̀ tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ó mọ pàtàkì ìwé ṣùgbọ́n tó lè máa rí lárọ̀ọ́wọ́ tó mọ́ ọmọ nàìjíríà àríṣe laríkà àríkà ní bàbá àrègùn ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó padàdà tó bá dà àwọn àgbà ti gbìyànjú ogún àrọ ọmọdọmọ tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan owó ní lábẹ́ ẹ̀dẹ̀ fáwọn ògo tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la torí pé ogun tó jà ìyá ò yẹ kó tún jọ mọ́ kò yẹ kí ìyàwó ta ice water ọmọ ó tún máa kiri omi káàkiri sọ́ọ̀rì ẹ má bínú o èyí táwa là kọjá nú ayé yìí ìyẹn kárọ ọmọdọmọ tún larú ẹ kọjá mọ ìṣẹdá ò ní wakọ ayé tiwa padà sẹyìn gbọ mi dáadáa àmì nìkan ò rán ìyẹjú kó lọ bá wọn ní ìwé ìrìn àjò ẹdá ìkíní àti ìkejì lọwọ àwọn nọmba rèé oya ẹ jẹ n pe nọmba fún ọ nọmba alákọ̀ọ́kọ́ rèé 080-5418-7981 nọmba ẹlẹ́ẹ̀kejì rèé 080-5547-1669 àwọn nọmba yẹn WhatsApp line ni wọn nọmba ẹlẹ́ẹ̀kẹta rèé
1: 0913-321-3057 0913-321-3057
0: kódà kí èèyàn má sí nílẹ̀ nàìjíríà sọ́rí tàbí mi ò sí nílùú ìbàdàn kódà kó má sí nílẹ̀ yorùbá pé àwọn nọ́mbà yẹn mo ń wá arrange bí wèèyàn ó ṣe tẹ̀ ọ́ lọ́wọ́ mo sọ pé ìpè àbámọ̀ ni ilé ìdùnnú rẹ̀ mo dúpẹ́ àṣeyọrí tòní lukman ọmọ tìjà ni eégún tó bá padán mọ níwọ̀n nínú ayé ní padán pé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà.

5.5. Iwaju onugboyin ma lo gbo tin je iran faseyin oni diba yin lai lai akila aula wala quwwata illa billah. En to wa loju 77 ta wa yi ti o je ke ma lanfan lati ma gbo wa ketekete don lapo lo wa lapa be ajana si agba ele to gayata ti ko je o je ke ma lanfan lati ma gbo ma sha Allah. Se lanfani ati ma gbo wa anfani tun wa lati ma o wa lori kan ni bayin dole ta ma si Facebook Splash FM 105.5 Ibadan eyan kan lo wa be lori Facebook Splash FM 105.5 Ibadan e mo wo ba se nle agbara e mo wo wa nikan like e comment e tun wa share program yi gbogbo àwọn tí ò láǹfààní àti máa gbọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí tó ń bá ti jí ibi tẹ́ bá ṣe àrẹ̀ sí yẹn àwọn náà ó láǹfààní àti máa gbọ́ àbíkán máa wò ó nígbà táwọn náà bá jí àǹfààní kan tẹ́ lè ṣe fótó yìí náà nìyẹn tẹ́tùn á máa gba ládá lórí ẹ̀ látàrapọ̀ iṣẹ́ àprogram yẹn ẹ kọ́mẹ́ǹ tẹ́ bá kọ́mẹ́ǹ a máa láǹfààní àti máa rí orúkọ yín àbá yín dárúkọ yín ibi tẹ ti ń wò wá ibi tẹ ti ń gbọ wá ìkànnì ọmọlúàbí làwá wà yìí ilé ìta wà ní ilé funfun báláwú fẹlẹlẹ nílẹ ìbàdàn ètò ti bẹrẹ yóò da kò ní bàjẹ orúkọ mi ò yípadà ọmọ yín olólùfẹ yín náà ni fọdílàtú sheikh alhajali imam sharifuddin giwa akilapa lorúkọ mi ó jásọ pé alájí alára fa jimá kò ní bàjẹ́ inshallah.

onígbèmí àti ostars mi tàjọ máa ń ṣe ní àjọ wà ń lé agbára. ẹ̀yin ti mọmọ yín olólùfẹ́ yín yẹn. mọ́jà gbọ́ òsínmẹ́ àjọṣètò láàárọ̀ yìí ni torí pé abala méjì lètò ìpín sí. abala àkọ́kọ́ òun ni abala wá sí ọ̀rọ̀ ọlọ́run bí tá ti mọ̀ràn alẹ́ tí ọ̀rọ̀ ọlọ́run. abala ẹlẹ́ẹ̀kejì òun ni abala hadith ọ̀rọ̀ ànábì wa mahama sọlọ́lọ́wọ́ alẹ́ ìwọ sẹ́lámà ibẹ̀ láti máa bára wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àrí ọ̀rọ̀ ànábì nìyẹn. tẹ̀sí mọ̀ pé àfáà tó máa ń gbé wa débẹ̀ wọ́n wà nílé agbára ẹ gbó wọn ní ìsìn wọn dárúkọ wọn. ó dúró mẹ́ta náà ẹ̀yin dẹ̀ mọ̀ yí pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n bá sì wọ́n náà sì máa ń múra alákọ̀wé ni wọ́n lẹ́yìn alákọ̀ ìbílẹ̀ tún ni wọ́n o.

ba se ngbigbe se aye yi eyo le ti mo yi igbese aye se bi won be soro won ni ko kirun oki won ni ko gbawe o gbawe abi won ni ko se dada won o se dada won ni ma mu ti ma o mu ma jale ma o njale gbogbo awon wa buton ni ko ma se o nse o le mo yi nigba ta si wa laye gbogbo iwa buruku to ni ke yen ma wu ma to si nwu yen sigba ta wa laye na ni eda o le mo yi e lai lai illa le mota afi ti o ba di oju ku teyan ba di oju ku yo mo pe asaye dun aso ye ke yan se dada laye tori pe ti ku ba de eyin o daku ni Allahu akbar kabira en to wa wa laye ko le mo yi ijo to ba ku bayi ni o mo pe aye yi o pin si meji tori pe yo daku lo nikan ni ko wa le mo yi aye ba se n lo aye wa lo yi lati omo opo nlo to fi de aye kan ta fi ku lo omo opo nlo a n dagba lo a le mo yi o inu o mo dunnu aye en tori le ko en ti ori ko gbogbo dada teyan ma n se nu aye en tori se en ti ori se aye ta n lo yen eyin o le mo yi e illa al mauta ti ku ba de leyin o to mo yi tan pe laye tori pe lomi to pe ku ba ka ma won o ni pe ko so aye ko won pada saye ko won lo tun lo iro ni ko le mo yi aye ta n gbe yi ta n lo ta n bo a le mo yi àfi ká ló dáadáa o ìgbà tí kúbádélé yóò tó mọ yìí tán pè láyé àkọ́kọ́ nìyẹn nínú nǹkan mẹ́rin téèyàn ò lè mọ yìí rẹ̀ àfi tí nǹkan mẹ́rin bá dé báyàn ẹlẹ́ẹ̀kejì láyárífòsíà ìlà alòsàkọ̀mì o le mo yi alaafia to wa lara re o Allahu akbar kabira elomi ebi o lo n pariwo lojoojumo ohun olowo ohun okole ohun ogunmoto ohun olomoka lo n pariwo sori alaafia to wa lara re yen o le mo yi e awon ti won le mo yi re ni pe gbogbo e to ti n lo alaafia tele to wa n be nile itoju lọwọlọwọ bayii tan ni ẹgbẹ o yẹn sapa bi bayii ti o ri gbe ẹgbẹ ẹsẹ yẹn sapa bi bayii ti o ri gbe ohun lo maa mọ yi ti won pe lalaafia n o de bimọ bẹ o naa lalaafia tẹlẹ o ba se n lọ ta n bọ yi a mọ yi ẹ a n gbọwọ o se gbe a n gbapawo o se gbe aya ni o se ya ni o le mọ yi ẹ laelae kódà yóò tún máa yọ tí yóò tún máa fi ayọ̀ pa ọlọ́run lára ìjọ tí àkàndù bá mú yẹn lọ́wọ́ lásán kákàndù yẹn tó tọra já ẹ gbogbo ara ló wọ̀ ó mọ yìí tán pè lálàáfíà àbí tó yẹ pé nǹkan yẹn dàyàn gúnlẹ̀ lèyìn ó tó mọ tán pè lálàáfíà gbogbo ẹni tó wà nílé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò lálàáfíà ọba àlàáfíà ló ń bá ní fún lálàáfíà wọ́n tọ́jú wọn lé ni wọ́n tọ́jú lé wọ́n lé ìwòsàn ni olúwa kó bá ní sàlékún àlàáfíà fún wọn. Èyàn ó lè mọ iyì àlàáfíà o ẹni tí ó lè mọ iyì ẹ ni pé ẹni tí nǹkan ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ ó kàn máa wọnú ara wọn ni ìyá wa kan àjọ máa ń lo àjọ ń bọ̀ náà ni kódà bí àyájọ́ bí ijọ́ mẹ́ta mẹ́rin báyìí wọ́n lọ gbá
dagi alọrun si kirun won kirun tan bi an fe dagi pada si bi tan gbe si bayi iya subu mo ye subu bayi lati bi ijerin ijarun alafia o to nkan ye o le soro o da apa kan atese kan o se gbe igba yen ge la won to mo wo pe ah si awon ta won lo ta won bo si shop laarin bi je fa jeje e lo bi won lere bayi won mo ti won pe ni alafia a mo yi re rara ninu awon kan me nta ki mo yi afi ti nkan merin ba di ba wa nibe oni akoko nbe na ni alafia elekeji ni alafia e tu je ngba bi wole mo nbona.

0: àwọn tí wọ́n ti dàgbà tó ti darúgbó ni kẹ́ lọ bilére báyìí.
1: Wọ́n
0: máa sọ pé arúgbó náà sogeri. Tí àwọn òbí mi bá ń wu àwọn ọmọ wọn báyìí, àbí tó bá ń wu ẹlòmíì báyìí, wọ́n ó mérí báyìí pé àwọn náà mọ̀ ti lorúgba eré. Ogbolódé báwọn náà ń bẹ̀. Ìgbà ọ̀dọ́ yẹn fi sinlọ ni o. Ìgbà ọ̀dọ́ yẹn tó wà yìí. Tó lè gbé apá, tó lè gbẹ́sẹ̀, tó lè lọ sí gúúsù àti àríwá.

ọdísí náà ni ọlọ́run bí wọ́n ti sọ pé bí ara tó yí wúgẹ̀wúgẹ̀ náà. Eti bí abi 86-87 báyìí. Kódà tara wọn bá ti mokùn ó tún gbé mọ́tò wọ́n tó ń lọ sunu. Fúnra wọn ni wọ́n tún dráìfù lọ. Wọ́n ti wá ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ náà. Ṣùgbọ́n tí mo fẹ́ lòun bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá bi wọ́n lè rí báyìí. Pẹ̀lú bí màlẹ́ríà ṣe kì wọ́n láti bíjọ́ mélòó kan báyìí. Ìyẹn náà ti di wá sí nìyẹn o, òbí tiwa náà nìyẹn o. Mo wá ń rò lánàá. Àwọn ni ara kan ò rí wúgẹ̀wúgẹ̀ náà ni. Tó bá bọ́ síbí yóò tún bọ́ síbí. Èyí ó lè mọ iyì ọ̀dọ́ láyé nígbà tí ẹ bá wà lọ́dọ̀. Ẹ jẹ́ kárúgbó káyẹ̀ mọ́ bẹ́ẹ̀. Èyí ó mọ̀ pé yéè ṣe bó ṣe máa ń rí nìyí. Kò dẹ̀ ṣe padà wá mọ́. Àfáà kan náà ló

ẹn tó bá tẹ̀ ti ní lọ́wọ́ tí ò wá ní mọ́ àdánwò ni ọlọ́mọ fi kẹ̀nì kọ̀ọ̀kan wa o kíyàn ló kó mọ̀ ní mọ́ ẹjẹ́ àfẹlẹ́ ìṣàpẹrẹ bóyá ọlọ́run ní kí ajé ó wá èèyàn rí mc ṣe ni àbí wọ́n ti ẹ̀gbọ́ kan wá ni àbẹ́ yẹn lọ bí àdúrà kan ẹnìkan wá ní pé àdúrà ti ṣe mo dẹ̀ láìkí ó dẹ̀ sówó sí yàn bí 100,000 ni o 50 ni 200 ni o èmi ò wá wọlé yẹn wá ń na lọ díẹ̀díẹ̀ ọkọ̀ mọ̀ balẹ̀ pé ó sì kú èyí ó máa ṣe aláti yóò máa jáde dẹ́bìtì aláti yóò máa pupa èyí ó sá máa ṣe owó yẹn tí mi ò bá wọlé tèmi báyìí na tán ojú ó wà lẹ̀ ni ó dàbí ẹni tó lówó tó dolò sí náà ni torí tí mi ò bá sì wọlé báyìí tẹ́yìn báyìí náwó yẹn tán èyàn mọ̀ pa èmi ti yẹ pé 250 200 300 wà lákàntì mi láìpẹ́ yìí ó wá tán kò sí mi mọ́ ntẹ́yàn ń jẹ́ ńgbà tí 250 wà àbí 300 wà yẹn nǹkan ẹ̀ ò ní ṣe é jẹ mọ́ nígbà náà kò ní ṣe é jẹ o àfi tí mi bá wọlé ló kù ṣùgbọ́n tí o bá ti wọlé yẹn ojú yẹn ò rí tó bọ́rọ̀ ayé ìṣeré nìyẹn èèyàn lè mọ ìgbà téèyàn bá lówó lọ́wọ́ ó dìgbà tó wóyàn ò bá sí lọ́wọ́ yàn má ọlọ́mọ sọ wá dolò sí kú síjọ àánú wò wá gbà wá tá àti ìnáà ọlọ́run kó tó já ní gbogbo ẹni tó ti ní ọlọ́run mọ́dákun mọ́gbọ́lá lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yín o àwa tá àti ìnìkọ́ ọlọ́run kó gbé wa náà ga pé àdísà nábì sọlọ́lá àríwá sálàmù náà ó ní ríà musa lásà mínà náà ó ní tẹ́bá ti rí àwọn èèyàn kan nínú èèyàn mẹ́ta kan ó ní ẹsàánú wọn o ẹsíjú àánú wò wọn ni o ẹ̀rọ kan tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ó ní ganiyun ifuta kọra ó ní olówó tó dolò sí ẹni tó ní tí ò ní má ẹsàánú fún torí pé yóò mọ yìí ẹni tó máa mọ yìí gangan nìyẹn ẹni tó ní lọ́wọ́ ẹ̀ kò lè tí ì mọ yìí ṣùgbọ́n ẹni tó ní tí ò ní má ìyá rọ́bì ó lágbára díẹ̀ o ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́ ti ní lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri àgbà ńlá ayé ẹni tó ń gbọ́ ẹni tí ò gbọ́ wa ọlọ́run mọ̀jẹ̀ dolò sí ó síjú àánú wà wá náà ó jẹ́ káwa náà ò ní lọ́wọ́ mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn ẹ jẹ́ ń túmú ní ìṣẹ́jú kan sí kí wá sójú òpó yẹn lẹ̀ nǹkan mẹ́rin tó bá ń bẹ lọ́wọ́ yàn tí nǹkan mẹ́rin ò bá tí ì débá yẹ̀yàn ò ní mọ iyì ẹ̀ nǹkan mẹ́rin tó já sí pé téèyàn bá wà nínú àbí tó bá wà lọ́wọ́ yàn tí nǹkan mẹ́rin kan ò bá tí ì dèyàn ò ní mọ iyì nǹkan mẹ́rin tó wà lọ́wọ́ yàn yẹn àkọ́kọ́ òun náà ni ayé tá à ń gbé yìí alhayat ilalmauta èyàn ò lè tí ì mọ iyì ayé nígbà tí kú bá káyàn mọ́ òun yóò tó mọ̀ pé àsáyé yóò jù báyìí náà lọ ìyẹn túmọ̀ sí gbogbo àwọn tá à ń láyé lọ́wọ́lọ́wọ́ yìí ẹjẹ́ àlò dáadáa o tàbá wò pọ̀ wà láyé àní ní ìjọ kan mọ́ o ẹjẹ́ àlò dáadáa ẹlẹ́ẹ̀kejì àsì ìlà àlò sákòmí téèyàn bá ní àlàáfíà bá a ṣe jọ nìyí ẹjẹ́ àlò dáadáa ni o síbi tó yẹ ká lò sí káwọn òpin àlàáfíà kú wà èkó lónìí àbújá lọ́la kò sábúrú ń bẹ̀ ṣùgbọ́n kí ló ń lọ sí ń bẹ̀ gan lò dáadáa ni o kí ló ń fi àlàáfíà ara rẹ kí ló ń fi ń ṣe torí nígbà tó bá padà yá mọ́jà agbẹ́ ò sí ń bẹ̀ àlàáfíà yóò padà di fíafíà náà ni kódà kó jẹ́ pé àgbà ni ó gbà lọ́wọ́ yàn yóò padà gbà láàfíà yẹn ṣùgbọ́n nígbà tá láàfíà wà yẹn èèyàn lè mọ iyì ẹ nígbà tágbàdàgbà bá dé ló tó mọ̀ pé ó lágbára ẹlẹ́ẹ̀kẹta àṣàbà ìlà àlò àrọ̀ ìgbà ọ̀dọ́ àfi kó lóore tó bá lò dáadáa tó gbó bá dé ló tó mọ ìgbà ọ̀dọ́ ẹni tó dàgbà ní ìṣẹ́ lọ bí wọ́n léèrè tó máa ń wo ọmọdé báyìí ó mọ̀ pé ó lágbára o àwa náà dẹ̀ ti lùgbà báyìí rí o fúnra bí táwa náà ra dé lónìí tá àti ìdàgbà púpọ̀ báyìí àwa náà rántí ìgbà tá a wà ní èwe káwa náà lùgbà kékeré gbogbo ẹ̀ làwa náà rántí àwa náà máa rántí ni bí kálukú náà sì máa rántí jọ tí àgbà bá dé náà nìyẹn lè túmọ̀ sí pé kéèyàn lògbà ìwé rẹ̀ kó lò dáadáa kí ọjọ́ ogbó tó dé nígbà tó gbóbá dé lèyìn ó tó mọ iyì ìgbà ìwé ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin alọ́gínà ìlà àlọ́lọ́fàkúrì mọ́jà agbẹ́ ò sí ń bẹ́ẹ̀.
tó bá ń bẹ lọ́wọ́ rẹ lówó yẹn dáadáa torí pé ó ṣeéṣe kó lọ tó bá dẹ̀ lọ báyìí mọ́jà gbẹ́ ò sí ń bẹ̀ ìgbà ẹ̀ lè yóò tó mọ yìí ó ní àpẹẹrẹ tí mo mú wálẹ̀.

0: ìyẹn fún ti wá sí tààrọ tò ní. Ẹja sí ojú òpó lẹ̀ ká gba ìpè bíi mẹ́ta mẹ́rin kan ìṣẹ́jú kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan. Kì í ta sọ láàárọ̀ tò ní. Gbogbo ẹni tó bá gbọ́ yín náà lè bá wa dá sí. Láti bá wa dá sí. Nọ́mbà méjì náà ló wọlé agbára wá. Láti fi bá wa dá sí láàárọ̀ tò ní. Nọ́mbà àkọ́kọ́ ẹgbọ́ dáadáa.
1: Bẹ́wájì Adémọ́lá.
0: Ìyẹn nọ́mbà tó wọlé agbára tẹ́ fi pè wá wọlé láti bá wa dá sí tò. 070 14 5770. Ẹgbọ́n dáadáa 070 1447 5770 àbí 070 6949 3000 070. Ìyẹn nọ́mbà ẹlẹ́ẹ̀kejì nìyẹn o. Mo ti pe tàwọn kẹjẹ tó tàwọn kọ yẹn pẹ̀lú ẹ̀kan sí 070 1447 5770 070 1447 5770. Ìyẹn nọ́mbà àkọ́kọ́ nìyẹn. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 070 6949 3000 070 6949 3000. 3 àti òdo mẹ́ta nìyẹn mashallah. Àwọn nọ́mbà tó lè fi pè wá wọlé nìyẹn 070 6949 3000. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tẹ̀lé fi pè wá wọlé nìyẹn láti bá wa dá sí tò láàárọ̀ tòní. Àwọn nọ́mbà yẹn ojú òpó yẹn ti ń sáná. Ẹnìkan ti wà lọ́pọ̀ àbí. Salamu alaykum.
2: Wa alaykum salam.
0: Orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Ṣẹ́gun láti jùrò rẹ̀ níjì.
0: Ẹ káàbọ̀ sódò.
2: Ṣé ṣe yìí ẹni mọ̀ ní ara gbára lọ́wọ́ náà.
0: Àmì.
2: Mo ní ìdí mi gbin mo ṣe jẹ́ kírísítẹ́nì tó ọ̀rọ̀ lẹ́sọ.
0: Mashallah.
2: Ẹni dáàmù lágbára ọlọ́run.
0: Aláwọ̀mọ̀ àmì àtẹ̀yìn náà ẹ̀sà.
2: Ẹ mọ̀ aṣọ lágbára ọlọ́run.
0: Àmì ni àlọ́ ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun mashallah. Wọ́n ní kírísítẹ́nì làwọn ṣùgbọ́n àwọn gbọ́ ọ̀rọ̀ yẹn yé dáadáa. Ẹ ṣe àdúpẹ́. Ẹnìkan ti wà ní apá bíbẹ̀ náà. Salamu alaykum. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ bá wa yín rédíò yín yẹn sílẹ̀ pátápátá àbí kẹ́ ẹ pa. Ẹ bá wa yín rédíò yẹn sílẹ̀ rédíò yín yẹn ń pariwo. Ó yá à ń gbọ́ yín.
3: Yàrí gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún wa láàárọ̀
0: yìí.
3: Kí rẹ̀ ni pé kéyìn omo lò dáadáa. Wípé ọlọ́mọ gba àlàáfíà lọ wé yàn.
0: Àmì.
3: Téèyàn bá sì ti lówó tí ọba lówó mọ́. Ògidì ọ̀rọ̀ lẹ́sọ ìgbà náà ló tọ̀ náà tó mọ̀ pé àyè ó pè gbà.
0: Ó yẹ kó wọn ṣe dáadáa sáwọn èèyàn kan.
3: Bẹ́ẹ̀ni. Ìgbà téèyàn bá wá wà lọ́dọ̀ kéyìn ó lò dáadáa tó torí ọjọ́ ògbó fẹ́ dé. Lọ́kàn lẹ́kùn wa téèyàn ò gbá.
0: Bó mo ṣe dúpọ̀
3: ọ̀dọ́ mi. Ẹ wá nínú ayé téèyàn ń gbé kéèyàn ó lò dáadáa ni ó. Torí ìgbàlèyàn máa ní ẹnìkan láyé.
0: Mashallah.
3: Ilé ìgbé ká lo ayé wa ká lo dáadáa.
0: Ṣé àdúpẹ́.
3: Kọ́lọ́mọ fi àlàáfíà wa kó mọ̀ sọ di fíàfíà.
0: Àmì.
3: Mọ ọ̀rọ̀ tẹ́ sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ tó nítumọ̀ ìfẹ́ni tó bá lè rí.
0: Ẹ ṣeun ojú òní ti yin. Àmì àtẹ̀yìn náà ẹ ṣe àdúpẹ́ máa mashallah. Ẹja tún mú ìpele náà ojú kò méje ń saná. Salamu alaykum. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá. À gbọ́ yín dáadáa o. Ismail láti.
4: Abàbò.
0: Aba.
4: Abàbò.
0: Ó dà à ń gbọ́ yín torí kíní o à gbọ́ dáadáa ló yá. Àmì. Ẹ ṣe àdúpẹ́ kíní ojú òpó yẹn ò tọ̀ ṣùgbọ́n à ń gbọ́ yín dáadáa díẹ̀ díẹ̀ níwọ̀n bá náà. Mashallah. Ẹ̀yin náà láǹfààní àti pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù ká fi gba ìpè lọ́dọ̀ àwọn tó ń gbọ́ wa. Salamu alaykum.
5: Wa alaykum salam. Àjàkìlápá.
0: Ọlọ́run jẹ́ ara yín pẹ́ sá.
5: Àlùfáà mi ní ni Alhaji Abdulrasheed Bello.
0: Masha Allah.
5: Láti Yako.
0: Èmi
5: ni ogun kan, ìrẹ́ ìgbẹ̀tọ̀ ni ó tójọ́ mẹ́ta.
0: Ó tójọ́ mẹ́ta, sir.
5: Ẹni láàrin làwọn ò ní kí gbé o.
0: Àmẹ́yìn àtẹ̀yìn náà.
5: Má ṣe ṣe fún wa, wà láàrin tàdá ìwòdodo ọ̀rọ̀ ni. Àsìkò rání ọ̀sán ọmọ akọ̀tún lọ́jọ́-ojúmọ́ ni.
0: Allah Akbar.
5: Lẹ́yìn láíláí ọ̀pọ̀lọ yín náà ò ní dàrú.
0: Àmì.
5: Àhàlà wàlà wàtà.
0: Ilẹ̀ abẹ́lọ yàlílà àti ẹ̀ṣẹ̀ àdúgbẹ́ ẹ̀ṣẹ̀un masha Allah. Àwọn tá a fi bára sọ̀rọ̀ ọlọ́run yìí àfi ká gbọ́ ká dẹ̀ mọ̀lò bá a ṣe gbọ́ yẹn àfi ká mọ̀lò náà ni wà sí yẹn ó tó wúlò ẹnìkan ti wà lápá bí náà sálámù alaykum.
6: Sálámù
0: alaykum. Wàhálà ìkùnmọ̀ sálámù aràmùtúlá. Orúkọ yìí bìtẹ́ ti ń pè wá.
6: Orúkọ mi ni Adéyìn Sọlá Mùsùn láti Àríwí Nàìjíríà.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìsà. Hello, àwọn ọ̀dà, àwọn kan.

ìtò wa máa tí ó gbẹ lẹ́yìn òun làwọn ọkọ̀ tán bá dé tó jẹ́ pé gbà wọ́n dé tán báyìí bí ìṣẹ́jú méjì mẹ́ta márùn-ún tí wọ́n dé onímọ̀ọ́mù bọ́ sórí mímbàrí tó bẹ̀rẹ̀ sí í ṣe khutubah. Ǹjẹ́ àwọn tó wá dé ńgbà tí ìmọ̀ọ́mù bẹ̀rẹ̀ khutubah àtàwọn tó dé lẹ́yìn yẹn kọ́ ni ṣeré lọ jímọ̀ ló kọ́ tiwọn kò sí ládàá fún wọn lórí pé wọ́n lọ jímọ̀ abẹ́rí nǹkan bá wọn nítorí pé khutubah tí ìmọ̀ọ́mù fẹ́ kírun gan ìdajì ìrún jùmọ̀ lòún gangan gbé tó fẹ́ ká máa gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ká sì mọ kódà béèyàn ọba rí wá sí mi ìgbọ́ mọ́ tó bá ti gbọ́ khutubah tó lọ mọ́ṣáláṣí ibi tó ti gbọ́ ìtìjọ gidi khutubah wọn ló tó fún yàn láti sòǹdíwọ̀n ayé rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan. Ẹyin o eléyìí tó ní àwọn ẹ̀kọ́ eléyìí tí anabi wa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n kọ́ wa lórí bá a ṣe ń bá yaumul jumaa bá a ṣe ń bá a lò abọ́lọ́wọ́ bá allah subhanahu wa ta'ala jumọ̀ tòní taari ọlọ́run máa ṣe lọ́kàn ó kù tí a ṣe ọlọ́run jẹ́ àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tá a bá wá rí ṣe ń bẹ̀ náà níjọsìn ọlọ́run ò má dàlù wá láyà aṣáálá ìgbà níjọsìn fún wa ọlọ́run kò sàtà níkúlá lẹ́yìn ọba allah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kò ní jù báyìí lọ lábala hadith lónìí ẹni ti pọtukọ abala kan lórí ètò ẹyin o ká mú pé kòkò náà ní fi ń jẹ pé ètò àlàyé ẹ̀sìn islam ìbẹ̀ lórí afẹ́fẹ́ ọlọ́run mọ́ṣáálá ìfún wa lágbọ́yé ju bá a ṣe ṣe lọ wàlá hàwùlọ wàlá kú ọ̀tẹ̀ yìí làbìlà títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò àlàyé ẹ̀sìn islam abbas mohali ustaz akewi ojúlówó ọmọlúù ìbàdàn ló kọ tèmi wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh 0803-504-7921 0803-504-7921 Masha Allah.

sẹ́yìn náà rí báyìí pé ọlọ́run nìkan lèèyàn lè ké pè láàárọ̀ tó ní kálukú ló máa dà níyẹn láàrin ìṣẹ́jú kan kí là níyẹn tá a máa dà àkọ́kọ́ ni kákọ́ jẹ́ ká níyẹ̀wò dá yí pé àdúrà tá a fẹ́ ṣe láàrin ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin yìí ọlọ́run ló lè gbà á kì í ṣe èèyàn ẹlẹ́ẹ̀kejì ni pé ìwọ náà ní lánàá pé àdúrà rẹ ó gbà tẹ́lẹ̀ mi bá fẹ́ ṣàdúrà yóò máa wò pé iná àti iná wọn fún kóhun fi ṣàdúrà bóyá ló ti fẹ́ gbà ọ̀rọ̀ ohun ti ju iná àti iná lọ ìdí ìjáde ọ̀rọ̀ gbà nìyẹn méṣọ̀ yìí pé o ní àníyàn dáadáa pé nǹkan tó fẹ́ fi ṣàdúrà yẹn pé àdúrà rẹ ó gbà lẹ́yìn eléyìí àsàlátù fàdúnábí wa mahama sọlọ́lọ́ àlẹ́ wàsálàmà lẹ́yìn eléyìí wà á ṣàdúrà fáwọn òbí tán bí wa àwọn òbí wa á ṣàdúrà fún wọn ó wà láyé ni wọn ò sí láyé ni o èèyàn máa ń ṣàdúrà fáwọn òbí ẹ̀ ni tó bá wà láyé ni wọn á nìkan lọ́wọ́ kẹ wọ́n kẹta yé kángun lẹ́mìkan jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ èyí tó ti bá sálò kìyà ó mà á nìkan lọ́wọ́ kẹ wọ́n kẹta lọ kìyà ó mà kó má fi ya sàárè jẹ wọn lẹ́yìn ìgbà tá ti bẹ lọ́run fáwọn òbí wa tán àwọn nǹkan tó máa ń jẹ́ ká dúró gbà là ń sọ yẹn o bí mo ṣe ń sọ yẹn náà kálukú máa ṣàdúrà fáwọn òbí rẹ o à á bọ́ sọ́dọ̀ àwọn àáfàá wa àbáwọn ọ̀gá tó kọ́ wa ń ṣẹ́ à á ṣàdúrà fún wọn tá bá ti ṣe fáwọn ọ̀gá àti àwọn àáfàá wa tán àwa ẹ̀sìn wa bọ́ sórí ọ̀rọ̀ ara wa gangan a wà máa tọrọ nǹkan tá a fẹ́ láàárọ̀ tòní sí ìwọ náà ti ń ṣe bẹ́ẹ̀ tora fi khutuba le tí wọ́n ti fi khutuba le báyìí a ti gbà pàdúrà wa ti gbà nìyẹn ó yá ìwọ tó bá ti tọrọ tó ti ṣàdúrà fáwọn òbí rẹ o ti ṣàdúrà fáfa rẹ àbí ọ̀gá tó kọ́ ẹ níṣẹ́ bóyá ìwọ náà wà máa sọ nǹkan tó fẹ́ fọ́lọ́run jẹ́mi náà máa sọ tèmi láàrin ìṣẹ́jú kan sí kejì ọba tí máa ń ṣàlékún àlàáfíà lọ́run kó fún mi lálàáfíà àlàáfíà lèèyàn máa fi ṣayé kódà béèyàn bá lówó tó nípò tí ò lálàáfíà orí bákan o ọlọ́run dákun mo bẹ lọ́run àlékún àlàáfíà ọlọ́run kó ṣe fún mi bá wá ṣàlàáfíà fún mi tán mọ̀jẹ̀ ń gbígbèsè ayé ìnira gbogbo tí máa lò tí máa fi lo ayé mi mọ̀jẹ̀ ń fi nira lò ó mọ̀jẹ̀ ń fòṣì lò ó àwọn kan náà wà tó yẹ pé máa lo ayé wọn bí wọn ò sì fòṣì lo ayé wọn nìyẹn ọlọ́run dákun mọ̀jẹ̀ ń fòṣì lo ayé mi tí bá wá fòṣì lo ayé mọ̀jẹ̀ ń fi dààmú lo ayé èmi ń dà níyẹn tèmi nìyẹn o.

0: Ọlọ́run nìkan lè bẹ̀ yín, ò ṣe bẹ́ẹ̀. Ọba tó lọ́mọ lọ́dọ̀ tí ò ní bí tó sì máa ń fún yàn lọ́mọ. Gbogbo ẹ tó ń sunkún ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí, yálà o ti bí ó fẹ́ bí sí ni àbí kò tiẹ̀ tí ì bí rárá. Gbogbo ẹrú bẹ́ẹ̀ pátá tó fi dórí tó ń bẹ lára tèmi náà. Ọlọ́run dákun bá ní sọ ọmọ lálùbáríkà fún wọn. Tí wọ́n sunkún ọmọ lọ́wọ́lọ́wọ́ ló wà ní fún ọmọ lálùbáríkà. Gbogbo téèyàn bá ń lé tí ò bá tí ì bá ẹkún yóò máa sunkún rẹ̀ náà ni. Gbogbo tó ń sunkún ọmọ lẹ́ẹ̀kan sí Ọlọ́run bá ní fún ọmọ lálùbáríkà. Lẹ́yìn eléyìí, gbogbo àwa tá a ti bímọ náà, mọ́jọ̀mọ́ owó kú mọ́ wa lọ́wọ́, kó síjọ́ àánú wò wá. Kó jẹ́ káwọn ọmọ owó wúlò fún wa, kán wúlò fẹ́ sìn, káwa náà wúlò fún wa. Gbogbo ẹni tí ò wá lálàáfíà pátá, ilé wọn ti ń tọ́jú wọn ni, ilé ìwòsàn ni. Gbogbo àyíká àyè tán ti ń tọ́jú wọn pátá, Ọlọ́run bá ní fún wọn lálàáfíà. Wọ́n tọ́jú wọn lé, wọ́n tọ́jú wọn lé ìwòsàn ni. Ẹsẹ̀ ara yín báyìí ni kẹ́ ẹ fi rìn wọlé. Gbogbo ẹni tí ò lálàáfíà pátá. Àwa tí àwa ń gbé ti wá rìn náà, Ọlọ́run dákun mọ́kọ̀lé ààrẹ sí wa lára. Sàánú wọ Ọlọ́run. Mo ta bá ń lò láwọn ògùn kéékèèké kó máa bá wa lára mu.
1: Ẹni lókun ló ṣòge fún mi lálàáfíà ni.
0: Gbogbo ẹni tó ń wá ọkọ, gbogbo ẹni tó ń wá ìyàwó, tí ó jẹ́ alálùbáríkà, Ọlọ́run mú wọn pàdé ara wọn. Lọ́kùnrin lóbìnrin, mo jẹ́ kí wọ́n gbé egun eléegun. Gbogbo ẹni tó ń wá ọkọ, gbogbo ẹni tó ń wá ìyàwó, tí ó ní alùbáríkà, Ọlọ́run ó fi alùbáríkà sí. Tọ́mọ alùbáríkà ó jáde ńbẹ, tí ó jẹ́ ìfọ̀kànbalẹ̀, Ọlọ́run jẹ́ wọ́n pàdé ara wọn. Kọ́kùnrin mọ́ gbé egun eléegun, obìnrin náà mọ́ gbé egun eléegun. Ẹlòmíì ń wá iṣẹ́ lálùbáríkà, Ọlọ́run kó fi lé lọ́wọ́. Gbogbo àwa tá à ń wáṣẹ́ lálùbáríkà, Ọlọ́run kó fi lé wa lọ́wọ́. Èyí tó wà lọ́wọ́ wa tí tó wà ọlọ́mọjò bọ́mọ wa lọ́wọ́, kó wá fi àlùbáríkà sí. Gbogbo tí kálukú ń ṣe níṣẹ́ náà, iṣẹ́ náà ni, Ọlọ́run kó fi àlùbáríkà sí. Gbogbo tó wá ń wá iṣẹ́, èyí tí ó ní àlùbáríkà ní oṣù Ọlọ́run kó fi lé wọn lọ́wọ́. Ẹlòmíì ti kàwé tán, ẹlòmíì ti lọlé kéwú, ẹlòmíì ti kọ́ṣẹ́ tán. Ó ti ní sàádà lọ́wọ́, ilé ta mọ̀ sí sàtífíkèètì. Ó wá kú kán pé kó wá ṣiṣẹ́. Gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ tò ní. Ọba tó ní lọ́wọ́ náà tó jẹ́ ìwé àṣeyọrí, lẹ́nu iṣẹ́, lẹ́nu ìwé, lẹ́nu ilé kéwú. Lónìí náà ni wọ́n pè ọ́ pé kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lálùbáríkà. Lónìí náà ló ra àánú gbà. Gbogbo ẹni tó ti níwèé bẹ́ẹ̀ lọ́wọ́,

0: ati nkan ti o fe ki se yan tori pe yin o le se afolohun to ba ri be mo ta wa to laaro to ni olohun ba de mo lo le ase
1: alafia lo laye
0: leyin o ni ta tun pade lojo mejo tori ago kan abo la ma bere to yi gbo aro idaji bayi lojo jimo jimo ago kan abo ka wa fi dunu atayo pade dunu atayo ni ka fi pade kadura wo ti gbaju bayi lo
1: ile aya wa wo gan
0: gbadu ata se pata ba ni mo lo le ase
1: ile o
0: suratu le fatiha o na la jo se a jo se la papo eyin te wa nle a jo se awa ta wa nbi na a jo se a wa se la papo olohun oba o ma gbadu eda gbadu wa fi dojo mejo gbadu eyin ku gbadu atemi na suratu le fatiha la jo se bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta 'alayhim ghayri maghdubi 'alayhim waladdallin amin ma sha Allah bo se ri niyan lagbe olohun insha Allah rahman adua wo gba yori ba se nfe oju oni ti wa olohun ba ti e doju ti eru re ko ni doju te ni ko kan wa lagbara olohun ba insha Allah rahman yo je ka adua wo gba eja si sara adua ta se yi gbo ti ka loku ba ni e fa won te ba mo pe ke fun awon alaini bojowo ni bojo nje ni e fi sara adua ta se yi wo to ba wo pe bi a pe o mo bi wa se se anfani wa awon number wa ta pe yen o le pe wa tori opolopo awon ni won bere awon kan lowo wa a je amu ṣugbọn anfani wa lati se fun ra yin na sibikibi te ba fe se si yo da ko ni baje gbogbo en te ran esin lowo e fe ki islam o lole eyin no ni lole lai lai awon kan te pe won sponsor program won fe ki islam o lole bakan na to ba bere anu lojo ona esin be won se gboyin la reti lori eto yi lati wa se kini lati wa sponsor program ko ni baje yo de mo da si
1: oba ma wo won yo
0: alaji ati alaja are gali alaji ati alaja are gali gbogbo gbalẹ ma bagba mu gbogbo adawo ti ma fayan lati waju lo seyin ko ni de bayin iwaju iwaju le ma lo e ni pada seyin e ni di atoro je keyin aye yin o n da ko ni da ma ko ni visa danwo fun yin tori pe en gbesin ga e rin esin lowo fun olohun ni olohun ba ma ran yin lowo olohun ma ran yin lowo anu olohun ni fi yin le e ni toro je keyin aye yin e ti n se fawon eyan eyin no ni pada di atoro je gbogbo adanwo ti ma n fayan lati waju lo seyin ko ni de bayin laelae mo n sọrọ palaji ati alaja are gali bi aki la haula wala quwwata illa
1: billah
0: gbogbo àwọn eléyìí ni wọn máa ń sponsor ní ìkẹni ọmọ olúwàbí tìlú abẹ́ òkúta ká tó fẹ́ gbé wọn wá bàdàn náà ká tó máa bọ̀ kán wá sponsor program yóò da kò ní bàjẹ́ wọ́n sì náà wọ́n ń bọ̀ à ń retí yín tó máa rí bẹ́ẹ̀ à ń lọ fún tààrọ̀ tòní ó tún di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run tá tún pàdé lórí ètò yìí nọ́mbà tó já sọ́dọ̀ mi bóyá ìkéde àbí ìpolówó ọjà òun lẹ́yìn fẹ́ ṣe àbẹ́yìn náà fẹ́ máa ràn ètò yìí lọ́wọ́ àbẹ́yìn náà fẹ́ máa fáwọn èèyàn ní nǹkan lórí ètò ká mọ dárúkọ yín àborúkọ iléeṣẹ́ yín àbẹ́yìn tẹ̀fẹ́ máa fi ṣàdúrà fáwọn òbí yín yálà wọn wà láyé àbí wọn ò tiẹ̀ sí láyé ẹ lè fi ṣàdúrà fún wọn nọ́mbà tèmi lélẹ́yìí 07065797370 07065797370 nọmba tó já sódò mi nìyẹn kò sára kíwì ẹ pé nọmba yín fáwọn èèyàn kan tó ń bá pọn pé yín
2: 0803 504 7921
0: ẹ tún múlẹ̀ kan sí
2: 0803 504 7921
0: mashallah nọmba ò sára kíwì nìyẹn omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni number mi le kan si ka ma dagbere 070 65 79 73 70 070 65 79 73 70 number mi niyan. Orukọ mi o yi pada omo yin ololufe yin na ni Fodila to Sheikh Al Ajal Imam Sharif Din Giwa Akilapa loruko mi o ja so pe alaji Alara Fajima oni baje insha Allah an dagbere pe o di ojo mejo lagbe Olorun ta tun pade lori eto ilago kan abo daje ojo jima bayi lago kan abo na ni subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin wal hamdulillahi rabbil

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó tún wá láti gbóhùn Olúwa lẹ́nu mi láàárọ̀ yìí, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí olórí ìlú, mo kí ọba ìlú, mo sì kí ìjòyè. Gbogbo ẹ̀yin gọ́vnọ̀ pátá, ibi ò ní bá yín. Gbogbo ẹ̀yin ọmọ èèyàn tó ń gbòm mi, àìní kò ní dé bá yín, ìpájú òjijì kò ní wọlé tọ̀ yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ẹni tó jẹ́ kó ṣeé ṣe fẹ́mi àti yín látún ti gbóhùn ara wa. Gbogbo ibi tí ẹ wá ti ń gbọ́ mi lágbàáyé, tí afẹ́fẹ́ ohun yìí ń fẹ́ dé, ó di má jẹ̀mú Olúwa lónìí o. Níbi gbogbo tí ẹ ti fi etí kó àdúrà yìí, lórúkọ Jésù, ẹ ò ní fi ojú kó ikú ọmọ. Gbogbo ibi tí ẹ ti fetí kó àdúrà yìí, mo bẹ ẹni tó láyé àti ọ̀run sọ̀rọ̀, lórúkọ Jésù, ẹ ò ní fetí kó ìpájú. Gbogbo ibi tí ẹ ti fetí kó àdúrà yìí, lórúkọ Ọlọ́run Ábírámù, Ọlọ́run Ísáàkì àti Jákọ́bù, lórúkọ Jésù, ẹ ò ní fetí kó gbèsè. Mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ wà. Ẹ̀mí tí máa sọ ní di ọmọ òun àpáàdì, lórúkọ Jésù, kò ní bàlí wa. Ẹ gbọ́ o, ohun tí Sàtánì gbélé yín lọ́wọ́ tó ní kẹ́ ẹ wá gbé pàdé òun ní ọ̀run àpáàdì láàárọ̀ yìí, bàbá mi gbà sọnù. Ohun tí Sàtánì gbélé yín lọ́wọ́ àti mi àti ẹ̀yin tó ní ká wá gbé pàdé òun ní ọ̀run àpáàdì, lórúkọ Jésù, ayérayé gbà sọnù lọ́wọ́ wa. Ẹlòmíràn, ọtí ni wọ́n gbélé lọ́wọ́ wípé kó máa mú títí dọjọ́ ikú. Ẹlòmíràn, àgbèrè ni wọ́n gbélé lọ́wọ́ wípé kó máa ṣe títí dọjọ́ ìkẹyìn. Ẹlòmíràn, ohun tí wọ́n gbélé lọ́wọ́ ò ní iṣẹ́ olè. Ẹlòmíràn, sìgá mímu ò la gbélé ẹlòmíràn lọ́wọ́ wípé kó máa ṣe títí tí yóò fi wọ ọ̀run àpáàdì. Ẹlòmíràn, ohun tá a gbélé lọ́wọ́ òun náà ni kó lò sí títí ó máa ṣe tí ó fi sọ ilé ológo nù. Mo gbàdúrà gbogbo ohun tí òkùnkùn gbélé yín lọ́wọ́ wípé kẹ́ ẹ máa ṣe títí tẹ́ ẹ fi pàdé òun lọ́run àpáàdì. Ayérayé gbà sọnù. Lórúkọ Jésù, màmá yìí, bàbá tó ń gbò mi, mo gbàdúrà ohun tó wá ṣe láyé ó máa rí ṣe. Èèyàn mélòó ló sàmì àdúrà yìí? Èé ṣe gbogbo ẹni tó wáyé ló fulfill his destiny nù. Ohun tó wá ṣe láyé ẹ máa rí ṣe. Má mì, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀. Ohun rere tẹ́ ẹ wá ṣe láyé ẹ máa rí ṣe. Bí ayé fẹ́, bí ayé kọ̀. Bẹ́nìyàn fẹ́, bẹ́nìyàn kọ̀. Ohun rere tẹ́ ẹ wá sáyé láti wá ṣe. Lórúkọ Jésù, ẹ máa rí.

0: Remix.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o. Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn.
3: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti fọ̀rọ̀ wérò la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
3: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
4: Kí ni gan-an ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kó oorun gbé ẹ lọ yè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
5: Mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Jésù ti Nazareti, ẹni tó mọ̀ mí, tó pè mí, tó yàn mí, tó rán mi níṣẹ́, ìwọ ló rán mi sí. Mo wá rán Jésù yẹn sí ọ. Wọ́n máa jáde sí ọlọ́nà ìyanu lórúkọ Jésù. Wọ́n máa jáde sí ọ lọ́nà ìyanu lórúkọ Jésù. Wà mẹ́rin ẹ wa. Àsẹ́mu bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àyájọ́ òní. Àwọn ọjọ́ tó ní agbára báyìí. Ẹyin tẹ́ ẹ gbọ́ Yorùbá mọ́ bínú ẹgbẹ́lẹ́gbẹ́ ẹ̀bùn lónìí. Yorùbá lẹ̀ ẹ gbọ́ lẹ́nìí. Bẹ́ẹ̀ ni ẹ mọ́ bínú. Ẹ mọ́ kọ̀tẹ́nù òyìnbó gbọ́ bá di Sunday àbí Monday. Ìdí ni pé mo fẹ́ kọ́rọ̀ òye ẹ yékéyéké. Farabalẹ̀ kó gbọ́ mi tọ́lọ́ bá ṣe kó gbọ́ èdè Yorùbá. Farabalẹ̀ gbọ́ mi, a mọ̀ mọ̀ rán mi sí ọ ni. Bí èèyàn bá wáyé tí ò bá rí ṣe lójú tèmi nígbà mi mọ́ dàbí pé èèyàn wáyé asán. Bẹ́ẹ̀ ni bó ṣe mo rí lára èèyàn nìyẹn o. Ò lọ bí iṣẹ́ kò ríṣẹ́ ṣe. O dẹ̀ kọ́ sẹ́yìn, o mọ̀ dẹ̀ mọ sẹ́yìn. Àwọn tó mọ sẹ́jù lọ wá sàn jù ọ́ lọ. Òun wà lé ìwé òmọ̀wé bíi báírò. Wọ́n ń sà ń gbà tó wà skúl. But àwọn tó ń gbò fún gbà tó wà skúl àwọn ló ń darí ẹ̀ báyìí. Báwo ni orúkọ ìdísẹ́ ti máa ráyé èèyàn? Èèyàn wà sùn báwo náà? Èèyàn wà ní jíjìrì? Èèyàn wà ní sáré sọ̀rọ̀ ara ẹ̀? Ìyá máa wo ara ẹ̀ níran? Máa wo ara ẹ̀ ràn? Máa wo ara ẹ̀ ràn? Ìwọ ni kò jígìrì kò múra. Kò sí nǹkan tí mò ń pè ọ́ sí ju àdúrà lọ. Àdúrà ni tí ò bá jẹ́ pé Jésù ṣàánú Pétérù jọ yẹn. Ẹ kàn bá mi ká ẹsẹ̀ méjì ń bẹ̀. Nígbà Jésù ni kò tì sí ibú.
6: Bí Jésù sì ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ, ó wí fún Símọ́nì pé tì í sí ibú kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. Símọ́nì tí náà sì wí fún pé olùkọ́ ni gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́.
5: Gbogbo òru ló fi ṣiṣẹ́ ẹsẹ̀ kárọ̀tì kẹfà nìyẹn. Gbogbo òru ni wọ́n fi ṣe kíní o, wọ́n fi ṣe iṣẹ́. Ọjọ́ mélòó tó ti ń ṣiṣẹ́? Ẹ gbọ́ ìṣe ẹ̀
6: Àwa kò sì mú nǹkan.
5: Ará mú nǹkan kan. Ẹ o dẹ̀ wá bíṣẹ́ ọ̀tọ̀ ni pé o lọ bíṣẹ́ but your punctuality o fi ṣe rárá. You take it serious. Kí lè òótọ́ mọ́ ti jí ibo lọ ń lọ ìbíṣẹ́ ni o. A kàn rí o ṣiṣẹ́ èrè ò yọ. Ìwọ ń gbìyànjú náà o. Àwọn wo ló wà nídìí ọ̀rọ̀ rẹ? O yẹ kó mọ̀ pé wà spiritual. Tí ò bá jẹ́ pé wà spiritual. The same model Jesu odari won si river mi. The same river tan ti wa tan de ti yeju ati pa eja lati ale titi daro ti won de meja awon to mo nipa eja pupa o ma ye won oru no mo re eja paju. But those guys but a petto ni eti omi they took nothing ofunamu but yet o so bolo gan ṣugbọn
6: nitori oro re
5: o gboro jesu o gbagbo niyan nitori oro re emi o ju awon na si sale
6: nigbati won si ti se yi
5: nigbati se yi
6: won ku opodopo eja
5: pelo wan dode
6: awon won si ya
5: instruction ne just follow instructions and receive your miracle. But like Jesus of Philip Kong, Johan Orik and BSF 47 Abinka, ever ever me won't get women. No. Yes.
6: Nathaniel is still with Pope.
5: Nathaniel, you bet.
6: What are you calling it? Nathaniel is judge. Philip is still with Pope.
5: Yes.
6: Wawa. Yes, to the Nathaniel.
5: Yes.
6: What do we need to see that way?
5: Yes.
6: Whoa. I'm an Israeli.
5: Uh-huh.
6: Any theater for see.
5: Yes.
6: Nathaniel is still with Pope.
5: Yes.
6: Everybody, what do you mean? Yes, to down.
5: What
6: do you mean?
5: Oh, Pope.
6: You believe it, you talk me.
5: Ki Filipi to pe e
6: nigba ti iwo wa na be gi opo
5: to nigba to wa la be gi opo to ka Jesu si nbe o
6: mo ti ri o
5: ibe ni o si woli ni ta lo woli ti ejo to le ri nti ta won yan lanu ha mo lo se ri be o woli si wa kampo ni ma le gan o ma ni agbara o ri tan pe woli ori in tan pe woli e wa egbon to sele leyin o nga papa ko gbagbo tele amo ngbo gbo pe Jesu fura ara re o ti so tele ah oni mo ti gbagbo bayi
6: Nathaniel down
5: Nathaniel down
6: o si fun pe
5: o mo pe
6: rabbi
5: eh you say by what respect Jesu oruko ni
6: iwo ni omo Olorun
5: omo Olorun ni to to
6: iwo ni aba Israeli
5: iwo gan na lo ba Israeli
6: Jesu down
5: Jesu down
6: o si mi fun pe
5: wa gbagbo
6: nitori mo wi fun ope mo ti di alaba igi opoto
5: o ti gbo eran to gbo ri
6: ni iwo se gbagbo
5: lo si gbagbo tewo si bi sa Rabbi akasa beruna la ukabi aye re dide
6: amen
5: wa gbo wirin won eloru oni o ma ni agbara sa iyanu si wa ama iyanu to sele ja ko mu kawo e ja mu kawo e to lo ma tutu firi iyanu e ja ko gbo iyanu engineer
0: olorun baba se bi oba e se o e se o mo leri eri mi daju ẹ̀rí mi dájú ó dájú ó dájú sá ẹ wo bàbá ṣe bí ọba mo rí ẹ̀rí eléyìí nọmba wá ni mọ́tò tí mo ti gbé sílẹ̀ láti bí oṣù méje sí mẹ́jọ lọ́jọ́ tó fún mi ní anointing oil yẹn àti mantle tí màmá ọ̀rẹ́ mi tó introduce mi sí program yìí online pé kí n máa gbọ́ ní ìrìn òwúrọ̀ àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ oye fun mi ni mantle yen ati ororo yen gbogbo edele mo kon die si bonnet mi mo kon die si ori roof leyin mo wa mu mantle yen mo fi ni inu e ni ojo yen gogogo eyan meta lo pe mi fun mantle yen nipa to ma bi jo keji olohun ya mi lenu olohun se bi oba ya mi lenu mo ta moto yen ni jo keji mo ri iyanu moto ati osi mejo ori iyanu olohun
5: ah so ngbo o le ma ti ri miracle ri awa la gbo ta ri awa la ma so fun e moto tan le okuta wa nbe sori so mo pe ko ti okuta o wa spiritual to ba gbo ja kale to ta o wa spiritual o ni no spiritual people lati mo fun e lapere igbagbo ta gbo mo to o mo pa ye wa bayi omo to ti gba visa o ti wan lu ebo o ti rewo jo omo to nbo le to ni 18 million le egbo solo si niyan sugbon wa mo paye wa bayi
7: I was in the US for so o ko dede lojo kan ko to for the outbreak of COVID 19 o ko ri pe o ko bu ticket mi ti mi o ni we gbe lu o ko bu ticket mi
8: ni
7: ko bi night da pada ni
8: ni wo le wa gbe
7: I was in the US so oko to bi ara bi 3 weeks after ti mo stay Nigeria so I was just putting on myself but what am I doing here o ye ki n wa n bi ise na ki n mo se n bi ti mo se ko si wahala yen niyen so mo ni 18 million kan dani ti mo mu wa lati ti mo ti send sinu account mi ni Nigeria but ti gbogbo e koko ma daru patapata mo kan pade Mr. Paworaja kan ni o koko gba 8 million pe ti ni mo ko si ti mo sa se nge o lo npe fi fo
8: se gba nkan to so
7: o ni
8: eyin omo birin to ti se laala o je koko le kan gbowo lowo e to ngba pawo raja
7: o so pe ka jo se business gba to ti pe mi o ta ke tara mi so o sa se gba 8 million ni e owo ba ku 10 million
8: o
7: ni covid 19 ba tun ba mi nbe
8: ah
7: emi ti mo de je gbogbo awon family odo mi na lo ti ma wa gba ounje
8: ah
7: ti mo se rapo rice ni mo rapo e mo ta ton le lo bi se owo ba ton
8: ah
7: ti mo se ba ha mi yen
5: eh 18 million fi di jale 2019 ni o bi 15 million ko ah so gbaye aye ni 18 million e ta ko ni problem but won jala toke wa si sale bo no so wa se loju se se ko ni tan bayi ko tan ogbon won to se
7: ko wa be si ni ti from one state to another ti mo fi gbadura ki koda mo bo towo baba ah
8: e bi ele ele
7: aya so mommy mi wa so pe ki ma gbo se bi oba I was left with the first miracle ti mo kokko ri right ni adura ke bi oba ni I was left in my account with just 1000
8: naira
7: pen
8: yesu
7: o wa bo si on the 31st ni ngba yen na so on the 1st won so pe a fe san ore majemu that was the first ore majemu ti mo san so when I paid the money mo ko sun ni around 6 mo wa ri baba ke bi oba I've never seen him before okan ri o sa fa mi dide won wa bere si ni fa kini kan jade ni enu mi ni mo se di ni yen gba ti mo ma ji to mu de ti pe ore mi kan to wa ni kata ko ba mi wa owo koda mo ti set gbogbo awon aso ti mo ko wa lati US eni to ma mu sokoto eni to n bata mo ti ta gbogbo ele mi fe ki mo mi mo mo wa ni ko send owo si mi kin fi ra sniper kin ti egbe yen mu kin fufu eni yen o ba send owo ni mo sa ji laaro ojo yen bi mo se send 1000 si baba se bi oba ni account won yen mo kan ri alert 1 million from where I don't know
8: well Olorun wa pin elere
7: amen so
8: mo en le kan so pe tabi ore ma je mu yen ko yi o mo ni covenant ni ti mo pe covenant ni is it a busy for awon ko so pe daddy awon pastor o mo npe owo o mo npe ore yeah owo le wo mo nse pa to le ko kata to ba mo bukata ti o le gbo to ba mo yoju ta mo se katara ise lu to ba mo awon mo school ta ma ba ah ni lo o mo yo lo school o le ari san odo wo ti ta ma ba ah ni do governor na bo ni ru owo e ti ma wo ru be to le ribo.
7: So like I was saying, bi mo se ri alert 1 million yen niyan, emi ti mo ti fe tun tele. Mo ko wo pe ah,
8: ayelo
7: kan ti mo te ro ti mo se fe pada ti mo. Mo se fe pada ti mo se fe ra moto nu owo yen. Mo se fe ra lenu e. O sa I think me change immediately. That money was like 100 million to me as at that time because mo ti olo ota ti gbe awon finally.
8: Oh my God.
7: Wo wo pe ah, agbadura agbadura. Olorun sa ti tele bi mo se mu owo yen pe in so fi wa bi mo se ma owo Nigeria but because I just don't want to stay in Nigeria. Bi mo tun se bo ha sowo awon to ma n bayan se visa niyan. O se gbowo sa lo niyan. Lati 2020 titi 2024 lo ba pe mi pada. Gba ti mo bere si ni lo si inu fo ape. So I was going there every lati Ondo State mo ma wo moto. Wa lo joko si inu fo ape. I didn't tell anybody, even I can't tell my mom. The second time, ti Olorun tun ma wa se yanu, ti mo wa wo pe ah Olorun o to keyan ma tele looto. Olorun ma ja rogun. Se mo pe ti awa ta wa ni Oyinbo ta ba ti wa n lo Oyinbo, I ma n believe that I arrive. I ma n believe pe adura o.

0: ọjọ́ kan ni pé ibo mo wà, ó ní ibo mo fẹ́ wà, mi ò jẹ́ nílé, mi ò ní iṣẹ́, mi ò ní kankan. Tó bá ní kí n lọ submit passport mi o, wọ́n ti fún un, máa wọ́n, òun ti sanwó, òun ti sanwó, whatever, I don't know. Ó ṣáà ti biometric or whatever, ó ṣáà dún, òun ti san, kí n mú passport mi lọ, kí n mú lọ sí VFS or whatever. So, bí mo ṣe sọ nìyẹn, bọ́lọ́ ṣe bá mi fi padà nìyẹn.
1: Ayé wà, àmọ́ lọ jayé lọ. Ẹni tó bá fira ẹ̀ sílẹ̀ láyé máa ń bá kalẹ̀. Ìránṣẹ́ bẹ̀rẹ̀ try. Ó jára ẹgbà. Ó ní kíní ẹsẹ̀ lásán. Ó mọ̀ pàdùn àlòkàn. Ìgbà tó yẹ kó rúbọ, ó rúbọ. Ẹ gbọ́ mi sà, ìgbà tó yẹ kó jókòó sí camp, ó wá jókòó síbẹ̀. Gbọ́ mi, tó bá sọ fáwọn fámìlì àbọ̀ rẹ̀ ń gbà náà, wọn ní jẹ́ ó lọ síbi àdúrà. Kì í ṣe gbogbo ìgbà tó bá lọ bí àdúrà lèèyàn máa ń dágbére. Wọ́n á dá ẹ̀dùn wọn ní jẹ́ ó lọ. Ọmọbìnrin ẹja ara ẹgbà. Àṣẹ fábrọ̀ tó wà lára ẹ̀. Wà á mọ̀ pòròró. Ọlọ́run lò fún yìí.
0: Nínú lọ́dọ̀ sí tí mo tún rí tí Ọlọ́run ọba ṣe fún mi ni pé mi ò ní ọkọ and mi ò dẹ̀ lọ́mọ. Mo ní fibroid very big one. Ó jẹ́ pé ìgbà tí wọ́n fẹ́ operate ẹ̀, wọ́n sọ fún mi ní FMC. Bẹ́ẹ̀ ni wọ́n fún mi ní FISA 5 years. So, Ọlọ́run tí wọ́n ṣe ìyanu, wọ́n wá fẹ́ operate fibroid yẹn, wọ́n wá sọ fún mi pé 50-50 ni ní FMC ní Abeokuta. Ọjọ́ tí wọ́n fẹ́ ṣe operation yẹn, wọ́n sọ pé mo ní high blood pressure. Torí pé mo ń ronú. Wọ́n dẹ̀ sọ pé wọn ò lè ṣe tí blood pressure mi bá ti high. Kò wá gbé òróró ṣe bí ọba. Èmi ni mo ra òróró yẹn fúnra mi. Kò wá nǹkan kó sọ sí mi ní etí mi bí mo ṣe sùn sórí bed yẹn. Ó sọ pé gbé òróró yẹn dà síkùn yẹn. Pípá mo wá gbọ́ òróró síkùn mi. Gbogbo àwọn specialist tó ṣe kíní yẹn. Gbà tí wọ́n kọ́kọ́ ṣí ikùn yẹn ní tíátà náà ní wá. What is this? Mo ní òróró ni. Mo wá dà sí rẹ́rẹ́rẹ́. Àwọn kan tún bẹ̀rẹ̀ sí ní nu lára òróró yẹn kúrò ni. Ìgbà tó ń gbé fibroid jáde, wọ́n ti sọ pé mo máa kú tẹ́lẹ̀. Bí mi ṣe kú nìyẹn. Bí Ọlọ́run ṣe gbà mí nìyẹn, mo wá wò pé Ọlọ́run ṣe bí ọba ti ṣèyàkú nínú ayé mi tó pọ̀. Wọ́n ní èmi náà máa jẹ́rìí lọ́jọ́ kan. There are so many things God has done in my life. Ó jẹ́ pé mo tún máa jẹ́ bí ẹ̀ later.
1: Let somebody shout hallelujah.
0: Hallelujah. So I thank God.
1: Tẹ́wọ́ ẹ síbí, ó yẹ gbẹ ìyanu tiẹ̀.

àdídì ṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: try the improved On the Chicken Cube for great chicken taste and aroma.
1: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùmú ẹ.
3: Gbàgbé ìrùmú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà náà Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ̀fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mídébẹ̀.
6: Wow, Folake, this your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
7: Thank you.
6: Anyway, that's not why I came, oh.
7: Your daughter's wedding was fantastic.
6: Eh?
7: Folake,
6: who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
8: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
9: You too can get started today. Call 0700-AXA-MANSED or visit axamansed.com. Terms and conditions apply.
10: Whoa!

0: lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbára ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí.
1: Já ẹ sí.
0: Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Owó ni Monday mi wá bá.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
9: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
10: You people could have just asked. I would have been happy to tell you my secret.
11: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
12: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
13: Hey, wait. Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac bòǹdẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Today, I'm making my mother's smoky jollof recipe. The secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
3: You too can do the same with Golden Penny soy oil and vegetable oil refined palm olein that's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny oil. Eat well. Live well.
4: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbọ́n èdù kan àti iyọ̀.
5: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
6: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
7: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
8: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
9: Everybody come outside, oh!

àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. wọ́n kásìdé cashport yẹn gan lọ fáfá. ká má wàá tì sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ nǹkan ẹ̀. káàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. ọmọ má lọ fà tí káàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. ní báyìí àsìkò ti tó láti gbẹ́nu sí mid-year cashport nínú oṣù kẹfà yìí. owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹ́nu sí sí o. wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dùgbẹ owó lọ́tún lọ́sì. lórí slash fm tẹ *347*1004#. lórí ládélú fm tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. pẹ̀lú mid-year cashport nínú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé. mo ti káàṣì ẹ̀ ọmọ mo ti káàṣì ẹ̀.

0: Benny akin yipi e kaabo pada second ti omo luabi ti fonte doro yin se be o nte so wa iwaju eyin ololufe wa oni ati aye lu jara iyi yin gbera pupo ju e gbo akoyin je benny akobere fun yin ife yin pelu on pa wa bi oti lapa abita wa yi oye ma lo si ati aye lu jara ojopo Facebook e lo se awari /fm105.5 Ibadan e like e love e share comment yin e je kiyan ki o ma gbera e wa ma pin mewa mewa eni kokan ni Matthew Cash Akinade Abraham Adetunji Olumoye wa ote adupe ni owo yin o toyin egbon la cultural iyalaya na ti mi tope ori olowo adupe ni owo yin Johnson Nobu Ogunse Itan Isola Correct Ajibola adupe ni owo yin mama Emily Amodupe o mama wa Rebecca na adupe pupo ju ni owo teyin na Abdul Khalid won wa nbe Alaja Ajun Adekunle aseyin pele laaro yi Imafoje Peter adupe aran ni yaya adupe o e ma se ni mewa mewa eni kokan Olajumoke Jelilat Olanriwaju adupe ni owo eni kokan yin wa yoda je ka gbera toka wa lo sori oro kan o to bota laaro ni lati ore tabili ara ile Nigeria Bola
1: Ahmed ori ore mi ola ni Mickey omo bile lapata ganga ni wada
0: okay na iyan na lo lori e oda kemi oda ipada silu Abuja to di pe are orile de Nigeria ni won salaye atotonu won o ve pe lori oro awari awon akeko ton ti awon oluko won e ti awon ko ajinigbe ti won ya lo ile ikeko won ile to wa ni joba ibile orire nipele Oyo ti a se be ko won lo sinu igbe iberu won ni baba ni ka wo wa o are Bola Ahmed Tinubu won se alaye won ni eje mo pe nbi oro deduro awon ogbagbe o be ni gbogbo owo o ti wa lori tabili lati re daju pe awon dola awon omo na ati awon akeko won o lai farapa lai fese ko lai padanu enikeni ninu won bi o ti nwo ke o kere omo nigba si aro ile ye Bola Ahmed Tinubu lo si paya agbolu oro na lati enu to je akowe ijoba apapo ile wa Nigeria eyan senator George Akume lasiko eleyi to wa se awon isodotun ele igba fefe e to je ti Premier Hotel nilo Ibadan won ni eje mo pe nibi ayeye na ona ni eni to nkowe fujoba apapo ile de Nigeria senator George Akume o soro ohun loruko are Bola Ahmed Tinubu bi ewo e fokan bale bo me ni ba je gba o ta lenu re jedun ko mo reti pe kikanu re ko pedin oni se ri are Bola Ahmed Tinubu gbogbo awon ilana toto ati toto ona ni are se be ti won se amulo re ti won to lati re daji pe won dola awon ogbowere na awon ogbowere yi lai je pa so ni keninu ijoba ngbe igbese pelu ilana oju ni adaka fi nsori lati mo je ka to fi nti oda ka to fi ba eto da je nigba to se atotonu ohun si owo iwaju oni ijoba ipinle Oyo saju nenu atotonu e lokede e lana ode yi pe ilana kon le ogbele o oni wakati merin o le ni ogun o na lo tori owo igbina yase won ni jake jado ijoba ibile mewa e toju ani tosi agbegbe ayeka ebudoko ojohun to wa ni ilu Oyo won ni se mo pe ebudoko e ti ko awon won isembaye si nilu Oyo e to si je pe ijoba ti pase o pe gbogbo ala to wole to bo ta to sumo won ko mo ni titi gbe titi gbain gbain ni won ni eni to hun na je akowe ijoba ti ipinle Oyo nigba ti o se alaye eyin ojogbo must bow Babatunde o kede aya aya loruko ijoba ipinle Oyo lana ode yi o wa je ka ri gbo pe ijoba ti kede re o be ni ago merin role eni kani ogbodo sinta mo be ni ago mejo nojumo lohun laaro ojo keji en ti oba bota yo sese mo bota ni en ba ni gberigberi araki laago merin koja aseju kan ago marun role ago mefa role ago meje mejo mesan mewa asale ago mokanla abi mejila laajin lorunu ago meta merin fere ago marun fere oni egbo bi awo ofi ba gba iru won mu o aje pe in to sonu lowo won ti o fi rin gberegbere ke lawon agbegbe ti joba ti pase wi pe ko pa lolo ki gbogbo re ko duro soju kan sogan enje ojo wo ne ilana kon le ogbele ohun yomo tenubodo won ni yomo dopin ni ojo saturday aba meta ọjọ́ ìkẹta dín ní ọgbọ̀n oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀ ọ̀dà àwọn ìjọba ìbílẹ̀ tọrọ ohun ti ẹ̀wá kan àti agbègbè wọn fáfàní ẹ̀yìn èèyàn wa tẹ̀lé èèyàn ń bẹ̀ tàbí tẹ̀yìn ń gbé bẹ̀ ẹ lè ṣe àmúlò òfin yìí o wọ́n ní àkọ́kọ́ ná ìjọba ìbílẹ̀ ti oríire èkó ilé òrè lópé ìgbòho ìrẹ́pọ̀ ní kìṣí wọ́n ní yàtọ̀ fún eléyìí o bí a bá tún lọ tààràtàrà apá gúúsù fún ilẹ̀ ti ṣákí ìyẹn ṣákí west wọ́n ní ọ̀tán sí apá abẹ náà bá a bá tún lọ apá ìlà oòrùn ilẹ̀ ṣákí ó tún wà ní apá ibẹ̀ náà àgọ́ àmọ́dù àti isbo tèèdè àgọ́ ààrẹ ìtẹ̀síwájú ọ̀tún ìṣẹ́yìn wọ́n ní ọ̀tán bẹ́ẹ̀ ọlọ́run ṣògo ìgbẹ́tì àti ìbà ọ̀fà mẹ́ta ọ̀yọ́ gbogbo ọtí ń gbé bẹ́ẹ̀ ń pátá o ẹ dákun ẹ jọ̀wọ́ jàre bí aago mẹ́rin bá fi ń roko gó kọmọ bá yín lọ́dẹ̀ kó wà yín ni kẹ́ ẹ tó wá tó sọ pé ẹ dákun ẹ kú ojúmọ́ ń bẹ́ẹ̀ ó di aago mẹ́jọ ọjọ́ kejì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló kéde ẹ̀ pé ẹnikẹ́ni tó bá ṣe ìpàkọ́ ẹ̀lù kì í sófin ọ̀hún yóò da rẹ̀ lẹ́bi ṣùgbọ́n ààrẹ ti jẹ́ ká mọ̀ pé ẹ wò ó gbogbo àwọn ilẹ̀ òkèrè pátá àwọn alájọ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò òun náà láti gbọ́rọ̀ wa tọ̀lọ́ o láti ṣe àwárí àwọn ọmọ àti àwọn olùkọ́ wọn èyí táwọn ikọ̀ ajínigbé ti hàn palẹ̀ mọ́ nílùú ọ̀yọ́ láàyè ẹ̀yin náà lè náwó gan ojúwe àkọ́kọ́ ó padà sójúwe ìkarùn-ún ìwé ìròyìn The Nation.
1: Kòṣẹ́ Tọ́lá ní agbára ń bẹ nínú afẹ́fẹ́ ibi yòówù táyì náà bá ti ń gbọ́ wa ẹ jọ̀ọ́ bó ṣe gbólóhùn àdúrà méjì tàbí mẹ́ta ẹ jẹ́ káwọn náà máa gbàdúrà fáwọn ọmọ yẹn
0: abẹ̀yìn ni
1: abẹ̀yìn ni lágbára ọlọ́run fínilága tí adìẹ ti gbé mọ́ bọ̀ wálé tó ṣe kí bọ́wọ́ bá lọ sẹ́nu ìpadà bọ̀
0: dandan
1: iná ni àwọn ọmọ wọ̀nyí ó padà sílé kálukú wọn tó ẹ jẹ́ kí n sáré tẹramọ́ ìròyìn ti ń bẹ lọ́wọ́ mi yìí àyípadà mánigbàgbé iná la gbọ́ pé ó ti dé bá agbo òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ o pẹ̀lú bí nǹkan ṣe yí sí ìlànà tó tún ṣàrà ọ̀tọ̀ lánàá ti ṣe ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí ẹgbàágbèje àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò bí wọ́n ṣe yàgbà lọ sínú ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí Allied People's Movement APM lásìkò ìpàdé òṣèlú gbogbogbò kan tó wáyé ní ìkóríta ọjà olómi ní Olúyọ̀lé ìyẹn lábẹ́ ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé nìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìpàdé mánigbàgbé tá a wí ọ̀hún iná ni àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje fún ipò kan tàbí òmíràn fún ẹgbẹ́ òṣèlú APM ibẹ̀ náà ni wọ́n ti súgba ẹni tí yóò díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú yìí lọ́dún 2027 ọ̀nàrẹ́bù Bímbọ́ Adékànbí ó wà ńbẹ́ pẹ̀lú ẹni tó jẹ́ olùdíje fún ipò sẹ́nítọ̀ Lẹ́kùn Ọ̀yọ́ Ọ̀yọ́ Central Senatorial District Ambassador Olúfẹ́mi Àjàdí Ògún Tóyìnbó kí bàbá kó máa jẹ́ bàbá náà ó wà níbẹ̀ tí àwọn èèyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fò sókè pé bàbá la fẹ́ òun la fẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó ya kúrò nínú ẹgbẹ́ alátakò lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wá láti inú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC àwọn kan náà tún ya gbà wá sínú APM láti inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àti àwọn míì náà láti inú ẹgbẹ́ òṣèlú Accord Party bákan náà lélẹ́yìí tó jẹ́ nǹkan ọ̀tún èyí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú kan máa gba ti ẹgbẹ́ òṣèlú APM ní gbogbo ẹlẹ́kùnjẹkùn àti ẹsẹ̀ kòkó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kí àwọn ọmọ ẹgbẹ́ tuntun yìí kó máa lé sí i kán máa pọ̀ sí i bákan náà gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ fún ìdìbò gbogbogbò ọdún 2027 ti ń bọ̀ níwájú nígbà tó wá ń bá àwọn èrò tó pé pitimu tó ń bá wọn sọ̀rọ̀ ambassador Àjàdí o ki gbogbo awon omo egbe APM tutu pe e kaabo sori eto e kaabo si abe asia egbe tuntun to mewe to si tun mowe oni ki se leyi nikan oni egbe ti wa APM bon se so gele ni ki se ti mido mido e ma gbo o oni awa gan l'olorun fun awa gan l'olorun fo yeye lati le je ki isejoba rere ko fese mule dada ki se yan nikan alaafia to fini lokan bale ati idagbasoke eto oro aje yato si titari ro tola ni songbo eni to wa je oludije fun ipo senator ati opolopo awon eyan to ti yapa kuro ninu egbe alatako tele tele gbogbo won pata ni won ti setan ti won si nfowo soya wi pe awon yo ma lo kakire lati ri pe egbe oselu APM won lero leyin repete ajadi wa kesi gbogbo awon mo bibi ipinle Oyo ti le toko to ba ti darapo mo egbe oselu APM ti an so yi pe kawon na gbe igbese akin ni papapa kon te sibi aye ba tesi eni to je oludije fun ipo senator labe egbe oselu APM ti an soro re yi o wa lo akoko na wi pe ki aye gba adura ki gbogbo awon eyan to wa nbe gba adura fun bi olorun nu anu e yo se siju anu wa awon omo wa ti won jigbe lati ojo yi to se wi pe ari awon akeko ara won oluko ari awon molebi ton ti ji kuro lati nkan bi ogoji ojo sen o ma se o ni ahoro esiele ni joba abile orire ni ipinle Oyo won ni awari ina ni obinrin ma wa nkan obe lase olorun olorun to sola ojo oni a je ki gbogbo awon omo yi pada wale teni kankan ko si ni dawati ninu won be lo se ma ri ni parisa desi won ninu oro re onorobo Adekanbi wa ro awon dibo dibo lasiko bo wi pe kawon na ma kiyesi iwo omo luabi ati beyen se jafafa nu ise to bo se ni fi ara ilu to ati bi o se ni ifokan bale okan to eni ti o ba ni ifokan bale lokan ara re ko le se on to da fun awon ara ilu tori be gbogbo yen sa n pariwo APM APM APM mido mido
0: mi
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìn, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
7: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣúgbọ́n èdùkọ̀ àti iyọ̀. Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe ku gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fo eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
9: Ẹ kúlé o. Ibi ń pa ká sí nǹkan sí mi la.
10: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
9: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerúkú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe é sà.
10: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe é.

0: tubes free.
1: Not more chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi Chicken Flavor Promo Pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.
3: Guy, we don't talk since you. Ha, make I go do my work, eh? We go continue this.
4: Bẹ́ẹ̀ni a kì í fi ẹ̀ka àbọ̀ padà sí ìkànnì tí ọmọlúàbí ti fún tẹ̀dọ̀ ròyìn ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú ni. Ọ̀dà náà jẹ́ ká kọ̀wò náà pẹ̀lú àkọsílẹ̀ ìwé ìròyìn The Guardian lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ pé àwọn gómìnà nígbà kan rí kálukú wọn tọ̀nà bọ́ta bọ̀m̀bọ̀ pé lá àfi káwọn lọ sílẹ̀ ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilẹ̀ yìí. Wọ́n ní àkọ́kọ́ wọn kọ orúkọ wọn lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà èje nígbà wọn ó gbìyàn bọ́ta bọ̀m̀bọ̀. Wọ́n ní kálukú wọn náà ni ẹ̀ ń pè wípé ẹ wo bá a bá kúrò nípò ìṣèjọba ní ìpínlẹ̀ Èkó wa wọn àjẹ́ pé káwọn náà gbéra tọ́ kó sì di wọ̀ nílé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilẹ̀ yìí. Godswill Akpabio lẹ́ni tó jẹ́ pé wọ́n gbọ́ ọkọ rẹ̀ àtàwòrán rẹ̀ wọ́n gbé bọ́ta bọ̀m̀bọ̀ kọ̀ tọ́ sí apá ibẹ̀ yẹn náà. Wọ́n tó gbé Abraham wọ́n gbọ́ ọkọ rẹ̀ wọ́n gbé síta kọ̀ tún tọ́ sí apá ibẹ̀. Wọ́n wo orúkọ àwọn ẹlòmíì náà ọkọ à ń kọ́ wọ́n fi bẹ̀ bédò ń kọ́ wọ́n fi bẹ̀ wọ́n kọ àwọn orúkọ ọ̀hún tẹ̀léra wọn ni. Ìwé ìròyìn The Guardian òun ló gbẹ̀yìn sí abala kan pé àwọn gómìnà ń gbà kan rí náà kálukú wọn wá tò lọ́wọ́ ọ̀wọ́ amósùn lọ ṣáájú ẹ̀ràn kẹgbẹ́ rẹ̀ wọ́n tẹ̀lé wọ́n jẹ́ márùn-ún ní abala bẹ̀ẹ́ pé báwọn bá fi ṣúrọ̀ jẹ́jẹ́jẹ́ nípínlẹ̀ Èkó wà wọn náà báwọn bá lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí káwọn tẹ̀síwájú láti máa jẹ́ ìyẹn náà ńkọ́ kò déwu dé o. Láti bẹ jẹ́ wá kọjá lọ sí ìpínlẹ̀ Ondo torí pé ìjọba ìpínlẹ̀ Ondo gómìnà wọn níbẹ̀ ó ti kéde ẹ̀yà pé kí wọ́n gbìyànjú láti máa san owó ẹ̀yìn owó àjẹmọ́nú ìfẹ̀yìntì owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ọba ọ̀tọ̀ ti fi rundúndún ṣiṣẹ́ lẹ́yìn tó sì jẹ́ pé irun funfun wọn o káwọn náà fi ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi jèrè ìjọba ló tọ̀nà. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀nà ló buwọ́ lu owó kan bàǹtò-bàǹtò bílíọ̀nù 2,600,000,000 owó orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn 2.6 billion naira. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún lọ́bọ̀ta lásìkò tí gómìnà Lucky Ayédátiwa ẹni tó kéde ẹ̀yanya tó sì ń ṣe lálàyé wípé àjẹ́lé owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ọ̀pọ̀ bíi kí ńlá ṣùgbọ́n ṣá látàrí ìlérí eléyìí tóun ti fi dámájẹ̀mú fáwọn òṣìṣẹ́ pé ẹ wo bẹ́ ẹ ṣe fẹ̀yìntì yìí o àsìkò ìṣèjọba tòun o gbogbo àjẹ́lé owó ìfẹ̀yìntì owó ìrànwọ́ owó ìfẹ̀yìntì ẹ̀tọ́ yín lórí ìfẹ̀yìntì gbogbo ẹ̀ pátá òun náà lòun ó ṣe bẹ́ẹ̀ òun ó sàn án kó tó di wípé ìṣèjọba àwọn yóò tẹnubọdọ̀. Nígbà gómìnà ó parí ọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n ní wàràǹsẹ̀ ṣàní o kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa tàkòtò owó sáwọn òṣìṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì nípínlẹ̀ Ondo kí wọ́n jẹ nínú làálàá wọn. Ojú ìwé ìkẹrin láti mú yẹn wá ìwé ìròyìn The Nation ló jẹ́ ká rí gbọ́ ẹ̀yin náà ẹ̀nà wọn gan kí ẹ ká sọ̀rọ̀ iwájú.
5: Ní pápápá mo ti wà nínú ìwé ìròyìn Daily Post fún ti ọjọ́ òní nínú èyí tí ẹni tó jẹ́ olùpolongo ìròyìn lábẹ́ ìdarí Peter Obi tó ti ń sọ ọ̀rọ̀ kan tó yẹ kí àwọn èèyàn tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́. Olúwa rẹ̀ ni Daniel Buhala ẹni tí ó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún nípa ètò ìròyìn sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá jùlọ olùdámọ̀ràn pàtàkì nípa ètò ìbáraẹnisọ̀rọ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu ti wá nàka àbùkù sí Peter Obi tí ṣe olùdíje fún ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC wípé kí ló dé gan-an kí ni làlà kókó fẹ̀fẹ̀ kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ní gbogbo ìgbà tí àyípadà rere tó bá ti ń dé bá orílẹ̀-èdè Nàìjíríà ńṣe ni inú yóò máa bí Peter Obi. Ó ní ṣé ẹni tó bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè o lè máa hurúwà báyìí ṣá. Buhala ó tako Obi lórí ọ̀rọ̀ kan tí wọ́n ló sọ wípé pẹ̀lú bí nǹkan ṣe wá rí sí ìjọba Bọ́lá Ahmed Tinubu nísìnyí òun ò ti ẹ̀ ní òun ò ní dá owó kórímátà lórí epo padà kankan mọ́. Nígbà tó wá ń ṣàlàyé nípa ohun tó wà lọ́kàn rẹ̀ lórí abala ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí X Buhala ó wá ṣe ìtọ́ka sí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ló ń jáde lẹ́nu Peter Obi wipe tohun ba di are orilede Nigeria ohun o ti e ni nifese ati da ile ise olopa ipinle fun gbogbo ipinle orilede Nigeria sile kankan o wa tun salaye awon eyan wa nbere pe kilode gan to je pe ni gbogbo gba ti ayipada rere to ba nde ba orilede Nigeria ninu man bi Peter Obi kilo wa ni di oro yi se Nigeria ina lo fe se joba le lori abo fe se joba lori ara re ba kan na oni baba wo Nigeria ni isin to si wa je pe gbogbo nkan na lo ngbiyanju lati ri pe ori bo se ye kori oni igba ti ijoba Tinubu ba nse ohun to da oni ko ni soro afi ko ma fenu shata re kaakire won ni ko to di pe eto idibo 2023 ta di re koja ko to waye won ni Peter Obi o se leri pe ohun yo yo ori owo ori korimata lo lori epo ta mo si subsidy kuro nbe to si je pe Tinubu gbara to de be lo ti yo kuro bakan na won ni sugbon ni isin ohun ti Peter Obi tun so kaakire ni pe ah ka lohun je are ni ohun iba ti yo owo korimata lori epo bentiro kuro nbe bi pe o wa ni osakala nsokolo kaya sotun kaya sosi o tun an so bakan na pe tohun ba di are orilede Nigeria won o ni da ile ise olopa ipinle lorilede Nigeria sile bi pe gbogbo o jora won
4: lo won bo
5: njo mo nkan to fe se gan bayi o wa no we royin Daily Post
4: Oda eje kemi o gbe a lo sodo oba ile obene omo noba nedo eko apolopolo epo ara keji o na ni ati salaye pe eru oba won bo tin wo kere omo o bogun ba de ibi ole na lati nbo mo okunrin oba laye ohun lo tepele ma wi yanu e wi pe awon eyan rere ipele edo awon oberu o egbo enikene to ba laya ko se be ko so ma lenu bode ti ipele edo nko so ni tohun o won ni tori wipe gbogbo awon ilana isese tawon awon ato abinibi tawon lati daju pe tebo toro ile ipinle edo o wa labe eto abo eleyi to gayata oni gbogbo epata la won ti musa logun ko se ni o to be ti o wole lati se ikolu se ipinle ti odo awon nbe ni edo be awon na si se tan lati duro ba won dogba erogun o si ba won bo si won ke o kere omo egbo eyi ase na to die to ninu ko ni nkan ojuko ko ba ti si nbe nu ah oroke baun lori ti fun te doro yin fun ti owuro ni
5: adupe lowo olorun to fun wa ni
4: meji
5: araida
4: ko
5: gbe to
4: bo se ndo la se
5: te se ani ani eyin eyan wa alero pe e ti farabalẹ gbo wa ni
4: aboye
5: ke ma reti e
4: bakan na
5: splash 105.5 FM ile funfun bala radio to ye ka ma gbo ni
4: bẹẹni
5: ṣe ẹba yi sókè ẹma ma gbọ kétékété
4: bẹẹ láti ayélujára
5: ìlànà akọṣẹmọṣẹ professionalism wà nù bíbà ẹ
4: bẹẹni
5: yàtọ sí kákan máa kétò láìgbà kíláàsì ìkọni lẹkọọ gbóhùn sáfẹfẹ kọjá
4: rádaràda
5: tí ó ra aṣọ ní gbági rádaràda tí ó ra bàtà lálẹ ṣe lọyẹ ẹgbẹrún dọbálẹ ọsán gbèsè òṣó máa lò lérè sí tù
4: wọn
5: fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ desmond to the ga adégbòyega ẹ̀kú iṣẹ́ àdúrà ògbà ọkẹ́ fọkànbalẹ̀ kò ní bàjẹ́ láìláì ó wá rọjò tí gbalẹ̀ ẹ̀dẹ́dẹ́dẹ́ apẹrẹrọ bí ẹni ó sùn ọmọ ti àjànà oro ilé tọba mi kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tù lérè sí tù bídòmídò alágbẹ̀dẹ̀ dèmódìdé fúyà tọ́lání
4: àjọ méje láṣàlẹ̀ àrí ẹ̀sọ́ mi gẹ́ǹsẹ̀
5: ni pẹ̀lú
4: ọlọ́run wájú adéwùsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ relevant solo olúwayé kọ̀rọ̀ ọba bálẹ́gbà fúnra rẹ̀ ó dúró tán yányán ẹ̀gbádùn rẹ̀ dọ̀bà aago méje lówùrọ̀ láti fún tẹ̀dọ̀rọ̀ yìí èmi àti yẹn jápàdé láago mẹ́wàá àṣálẹ̀ sunday ẹ̀sẹ̀mi aláwọ̀lẹ̀ tó ara yín ṣe bákanbákan ẹ̀yìn ọkùnrin wa ẹ̀yìn ẹ̀pẹ̀ mi ọ̀nà àbáyọ wà á ní dààmú lágbára lọ́wọ́ elédùà ǹjẹ́ títí ìgbà náà tọ́lá ni aládélájà lorúkọ tèmi yé ẹ̀rọ yìí ni àwòkọ́ṣe èrè ọmọ tán sọ tán sọ tán gbúra yé àkọ́rẹ́ ire ọmọlúàbí wà orí yín ó wà ń bẹ desmond ọ̀rọ̀ mi ò lè
5: ṣùgbọ́n ẹ̀ ẹ̀rọ ọkùnrin bá ń ṣe bákanbákan kan pé àwọn.
4: ọ̀lẹ́ àpọ̀ yanyan ni ọ̀lẹ́ àpọ̀ yanyan
5: pátápátá ni ìkéde pàtàkì bá ọkùnrin bá ń ṣe bákanbákan
4: ẹ̀pẹ̀ tọ́lá ni ìyàwó wọn rojọ́ ni ọ̀bẹ̀rẹ̀ aláṣejù àgbàlagbà

0: paracetamol yìí járe.
1: Ẹ ṣíọ̀ mọdé yìí ọmọ ogun.
0: Ogun gidi rẹ bàbá. Rexol paracetamol. Ajẹ́bíidán akatakiti ogun tí ń kojú ẹ̀fọ́rí ara ríro àbí tó bá fẹ́ ṣe ni bí òtútù. Àṣà gbé Rexol paracetamol lura kíákíá ni gbogbo ara rẹ yóò jẹ́ tiẹ̀ padà.
2: Mami, emi sila baba lo.
3: Ilera lo gworo. Ni o Rexol paracetamol la yo fe fori ara riro ati bo ba se ni bi otutu. Rexol paracetamol ajebi den. Rexol paracetamol tu wa lo mi fomode. Bara re wa yale yan do meji lori dokita re. Rexol paracetamol ilese daily need industries lo se.
4: Wo pass me the ball jo.
5: Eh, pa won nkan. Ara ile lo ma sanse bo yi. Ogbeni Henry, o je won lo wa bere si ni sanse ni pelu opa.
6: Gbogbo isu atori keke lo nso mi. Atano ta ti gba bọọlu. O ti dabi pe won so isu ati egun ara mi papọ mọra won.
5: Henry, se yin lo fa to fun afọ parin bi arugo. O ti gbon pa Vilisim Balm ni.
7: Vilisim Balm, eya mental salicylate ati mental crystal yo fun o ni itura lori ara riro, awoka ara ati lako egbe, nibi ise ni o tabi nibi ere. Vilisim Balm dara fun omode ati agbalagba.
5: Ẹrì wọn ló ń gé wọn nígbè kúgbè báyìí.
8: Ọ̀pá ẹ̀dà.
7: Vilisim Balm fún ọ̀fìnkì ara ríro àti àwọ̀kara. Vilisim Balm Daily Need Industries ló ṣe é. Bí ara kò bá yálẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ yọjú sí dókítà o.
9: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
10: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: Dangote salt give food obonge taste. Plus, it carry the Dangote name. Why trust? My people, time don't reach to shine eye when you reach your salt. Oh.
1: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
2: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
3: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya especially celery
4: S E L E R R I E salary
3: ah boda mi especially no di salary oya lopin gbianju especially turmeric
5: T U R L E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
7: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
8: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rodun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugba agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo yo sese pari ilewe girama tabo lendi nc HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímú ṣe.
9: Out of
10: 5 FM ilé fún Balágbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹwà ẹ̀kábọ̀ padà láti ojú ọjà ẹlẹ́wọ̀ wà nìkan ìbàdàn lórí Facebook splash 105.5 Ìbàdàn bẹ́ẹ̀sì rẹ̀ lójú òpó káṣẹ̀ star 347 star 1004 star 1 àṣẹ òun náà lẹ́fìta láti jẹ ìyẹn ní ojú òpó yẹn díje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ àwọn obìnrin ìfigagbága tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 24 oṣù keje lọ́dún oṣù keje ọdún tàwa ní orílẹ̀-èdè Morocco ìgbàgbọ́gà àkọ́kọ́ orílẹ̀-èdè Algeria kojú orílẹ̀-èdè Senegal ìyẹn ní Olympic Stadium ní Rabat ní ó ti wáyé kó tó wáyé wípé Morocco tó gbàlejò ìdíje yóò kojú orílẹ̀-èdè Kenya ní Mole El Hassan Stadium ìlú Rabat bákan náà wọ́n ti ṣe báwọn ìfigagbọ́gà bí ó ti ṣe wáyé lẹ́mọ̀ pé èèyàn mẹ́rin tó bá wọ̀ pé tó gbàgbọ́ sí àṣekapa semi final ní ọjà World Cup ticket bẹ́ẹ̀ sì rẹ̀ àjọ CAF náà náà ti jẹ́ kó di mímọ̀ wípé ìyíkoto fún ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ìyíkoto fún ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ìdíje ìyíkoto fún ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ CAF Champions League àti CAF Confederations Cup wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Morocco náà ni ó ti wáyé nílẹ̀ adúláwọ̀ ẹjẹ́ a lọ sínú ètò ìdíje pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ̀ àgbáyé orílẹ̀-èdè mẹ́ta ló ti wà ìpele ẹlẹ́ni 32 ìyẹn round of 32 orílẹ̀-èdè Morocco orílẹ̀-èdè South Africa àti orílẹ̀-èdè Cote d'Ivoire tó dẹ̀ yẹ pé láti àpàbí orílẹ̀-èdè Egypt Ghana Cabo Verde Algeria Senegal àti DR Congo òun náà ni wọ́n sì wà ìyẹn láti mọ ibi tí orí tó máa bẹ́sẹ̀ rè fún wọn nípele ẹlẹ́ni 32 nínú ìdíje ife ẹyẹ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà canada àti orílẹ̀‐èdè mexico ó dá jẹ́ lọ sínú ìròyìn tí ò kì í ṣe eré ìdárayá bí ọlá fẹsẹ̀ eré ìdárayá ìdíje formula one jẹ́ kí n lọ sápá nítorí awakọ̀ mercedes yẹn george russell ló ti jẹ́ kó di mímọ́ wípé ṣe rí lewis hamilton àti ferrari pẹ̀lú bí lewis hamilton ṣe jáwé olúborí fún ìgbà àkọ́kọ́ ìyẹn ní ferrari láti bí ọdún méjì tó ti darapọ̀ mọ́ wọn ó ní wọ́n ti di threat o ìyẹn fún mercedes eléyìí awakọ̀ wọn tó wà lókè tètè tábìlì títí àwọn awakọ̀ ìyẹn championship àwọn awakọ̀ àti àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan ó ní wọ́n ti di threat ìyẹn fún àwọn ní àkókò yìí bó ti ẹ̀jẹ̀ pé rọ́ọ̀sù àmì mẹ́sàn-án ló fi wà lẹ́yìn lewis hamilton òun jẹ́ òdi mímọ̀ pé inú òun dò láti lewis hamilton kó padà wá ṣùgbọ́n ó dóhun lójú tàdà wípé hamilton threat ló jẹ́ ìyẹn fún mercedes bẹ́ẹ̀ austria grand prix wáyé lópin ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó jọ mọ́ eré ìdárayá ìwà kọ́díje náà ti jẹ́ kó di mímọ̀ wípé ooru burúkú yóò pọ̀ ìyẹn lákòókò yìí káwọn awakọ̀ kan gbomi lọ́wọ́ kan mọ gbogbo àwọn tó bá yẹ kán ṣe lórí temperature wọn kan ṣe torí pé austria ń gbóná ní àkókò yìí bẹ́ẹ̀ austria grand prix lópin ọ̀sẹ̀ eléyìí ti àwà yìí òní ni quali òní ni ó máa wáyé láti bẹ̀ ọ̀la òun náà ni wọ́n máa ṣe ok òní ni first practice ó wáyé second practice náà wáyé ìyẹn ní òní kan wáyé ní ọ̀sán ìkan wáyé nírọ̀lẹ́ tó bá di third practice àwáyé lọ́jọ́ sátidé làárọ̀ quali àwáyé ní ọ̀sán ọjọ́ sátidé kó tó wá di pé ìdíje ọ̀hún gbogbo wáyé lọ́jọ́ sunday láago méjì mr adukanu náà ni ìfarapa ti wọlé fún báyìí tí wọ́n sì tíì mọ bí orí tó ń bẹ́sẹ̀ eré bóyá yóò kópa àbí kò ní kópa nínú ìdíje wimbledon bẹ́ẹ̀ nínú ìdíje nba draft àwọn ọmọ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n draft o ìyẹn ni nba draft tó dẹ̀ jẹ́ wípé ó ta lẹ́nu mẹ́fà láti orílẹ̀-èdè nàìjíríà òun ló wà yẹn ní ọdún tá a wà yìí lára wọn tá a rí òun náà láti rí ebuka okorie láti stanford university eléyìí tó jẹ́ wípé oklahoma city thunder àwọn ni wọ́n mú un ní ipò ẹlẹ́ẹ̀kẹtàdínlógún zubi ejiofor láti st john's university 23rd náà ni lórí draft pick atlanta hawks àwọn ni wọ́n bù yẹn tí wọ́n mú tí wọ́n tó dẹ̀ jẹ́ wípé ọ̀para eléyìí tó pọ̀ mọ́ nàìjíríà náà ni òun náà 46 pick ní orlando magic àwọn náà òun ni wọn mú ikọ́ tiẹ̀ tún wà tó ń jẹ́ tóbi là wà ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ṣùgbọ́n uk london born òun ni wọ́n máa ń pè yẹn bákan náà ọ̀tẹ́gà owe òun náà ó wà ń bẹ ó ní kan tó ti gba eré ìdárayá fọjú sájọ fún orílẹ̀-èdè nàìjíríà rí ní ẹni ọdún 17 òun náà wà làwọn tí wọ́n mú ní nba draft ó ta lẹ́nu ẹjẹ́ padà sí ròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ àgbáyé olùkọ́ni orílẹ̀-èdè japan ìyẹn ajimen moriyasu ló ti jẹ́ òdi mímọ̀ wípé àwọn orílẹ̀-èdè tó kù lágbo asia òun nígbàgbọ́ wípé ó yẹ kí wọ́n máa wo àwòkọ́ṣe àwọn láti wá sínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé abdulkadir adéragbo orílẹ̀-èdè mẹ́ta ilẹ̀ adúláwọ̀ ni wọn ti já tíkẹ́ẹ̀tì àti bọ́ sí ìpele round of 32 ẹjẹ́ àṣeyí kò tó káṣe torí wípé
11: mọ̀kọ́mi náà sọ mo ní ìgbà tá a wọlé mo ní.
10: Tó bá yẹ pé nàìjíríà wà ní.
11: Fún ìgbà àkọ́kọ́ orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀ wọ́n ṣe dáadáa láti bí ọdún mẹ́jọ sẹ́yìn wọ́n ṣe dáadáa nítorí torí tábà tẹ̀wọ́ pàfọ́mánsì wọn gan ó lágbára tábà pàfọ́mánsì wọn ṣùgbọ́n orílẹ̀-èdè kan tó wá yára mi lẹ́nu jù láàrin gbogbo náà ni orílẹ̀-èdè senegal. Orílẹ̀-èdè senegal olóńfà láti ẹ̀ torí orílẹ̀-èdè senegal
10: wọn
11: ta lérò pé wọ́n ṣe dáadáa gan senegal olóńfà láti ṣe dáadáa ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè mẹ́ta tó kù náà wọ́n láǹfà ní láti ṣe dáadáa àwọn orílẹ̀-èdè tó wà bẹ́ẹ̀ wọ́n láǹfà láti ṣe dáadáa sóde eléyìí tabawo náà tabawo wà nílẹ̀ adúláwọ̀ náà àti láǹfà láti máa gbéra ìyẹn nìyẹn torí díẹ̀díẹ̀ náà ni èyí náà máa bẹ̀rẹ̀ ó sì tún dáa ju ti ọdún mẹ́jọ sẹ́yìn tó yẹ pé ilẹ̀ adúláwọ̀ báyìí tábà ti wọ group stage báyìí gbà gbogbo orílẹ̀-èdè ti sáǹfà láti já ṣùgbọ́n eléyìí ó fi tọ́nà wípé ilẹ̀ adúláwọ̀ náà àwa náà ti ń gbéra àti ń gbéra sókè.
10: Àwọn tá a ti ẹ̀ wá pè lọ African champion tó yẹ kí wọ́n
11: champion gbogbo kí ni. Ọ̀rọ̀ náà ló yà mí lẹ́nu pé Senegal pé wọ́n ti wá ṣe dá kódà mi ò bá wọn borí wọn ti mọ̀ ọ́n ti borí ìfigagbága kankan.
10: Olùkọ́ni wọn sọ pé ẹni táwọn bá gbàgbé yìí àwọn kànra mọ̀ ni mo ní gba ilé àárọ̀ ọdún.
11: Ìrákò orílẹ̀-èdè Iraq ló bá kílẹ̀ ló bá gbà orílẹ̀-èdè Iraq ni.
10: Kámọ̀rì Iraq ni wọ́n fẹ́ lọ bùra mọ́ ẹjẹ́ apẹ́ni tó jẹ 50k wà lórí káàṣì ẹ̀ ṣùgbọ́n ìpele ẹlẹ́ni méjìdínlógún round of 32 méjìléníọgbọ̀n òun ga àwọn kọ̀ọ̀kan tí mo bá ṣe kojú àárẹ̀ south africa ó kojú canada orílẹ̀-èdè brazil àti orílẹ̀-èdè japan bákan náà orílẹ̀-èdè netherlands àti morocco round of 32 south africa àti canada yìí ṣé ẹ pé saudi wọn padà mọ tó dáwọ mọ nàìjíríà tí ń fọ̀tẹ̀ sí tẹ́lẹ̀ pé kán mọ̀ pọ̀ nípa tí ì bo ni South Africa ti pada qualify mi
12: emi go bo ti o pe e gba ton ti video re mi so me si ko lo pe nkan ti o ke a ile to bo fun ile de South Africa bo won ku akitiyan eh ta ba wo ile de Canada is I pe ara ile de to host World Cup no ta ba de wa won ile de to host me ta yen a ri pe won la final se dada ko se ti o ti o ta lenu nbe so ile de South Africa o won lo ku si ti won ba ma yoyo in round of 32
10: oda eyin ti wa en to je fit ke lori kashe la npe yo wu ni ka je ran pelenu fona fun yes stubborn be ko gba bolu man city je di mo pe won ti gba lati gbe agba bolu Nottingham Forest iyen Elliot Anderson elu e ka ro o
13: hello
10: e ka ro se ta kashe la ro yin
13: ta o ta kashe la
10: ki loruko yin ati bi ti mo tin pe yin olusegun hmm okay Mr. Segun e ti je 50k latodo kashe laaro e awon customer care wo pe yin lati bere candidates yin e won pe studio number de won pe yin pelu odu latodo ti won lati bere candidates ni e ti kashe ni e seun gan ni o wo ni ka je ran pe lenu fona fun yen so ko ni jiba lere to ja won ti laaro tun ni titi ati fun ti to se titi ojo aje ele ita pade lori eto se won kilani owole iyen lori economic satellite eto to ni se pelu oro aje aderonke adesela loruko temi olori sport mo tin ga lo tori mi o fo e ma kana mi ni gbokun ire

0: nípa iléeṣẹ́ tó ṣe fọkàntán pẹ̀lú dúkìá ẹni. God First Nigeria Limited ní kí ẹ máa bọ̀. Iléeṣẹ́ tó yege nínú kárakátà dúkìá, ilé àti ilẹ̀. Bẹ́ẹ̀ wọ́n tún ń ta mọ́tò, ra mọ́tò, fọ mọ́tò lóríṣiríṣi. Wọ́n a tún máa ta èròjà ìkọ́lé bíi POP materials, building blocks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n kúrò nínú gàǹtí ọ̀yọ̀ tí ń kówó ẹ ní Japa. Iléeṣẹ́ wọn wà ní Olóje, Àbáòkó, lójú òpópónà Ológun Ẹrú, Ìdó, Ìbàdàn, nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09036851099. Lẹ́ẹ̀kan sí 09036851099 tàbí 09047956345. Lẹ́ẹ̀kan sí 09047956345. À ń gbèrò Ọlọ́run ní ọ̀.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbọ́n èdú kan àti iyọ̀.
2: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
3: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-L-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀. Oh.

0: èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yee, mo gbe o. Data ti mo sese si ma ti to.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibanisoro lato le mi o. Kokoro tin je data ni je kuje fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.

0: kama akira wangu dada we gbogbo bi te ti lafa ni lati ma gba ikani ikani splash 105.5 FM ele to wa ni le bala fele le ni le ibadan o ya ta lo ta o tan je ope ni ogbodo voice out a tun ti de lo se teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya ni bi gibi ka akiri agba nla aye lo le de wa Nigeria ni pele oyo ati ni ese kuku ni o ma dun gbogbo ma kan so ri pa ti gbogbo re papa to ga sale o ya join together abanso ni gbaro yin loloko ojo kan to je tere idaraya a tun lafani lati ma tusu re de sale koko iyen la won royin eleyi to takoko takoko bakan na la won royin yajo yajo to loyin bo npe ni breaking news bi ba se nbale bayi o na la mo gba sira wala iyen lose teni ni o emi ni keko mo wa nile agbara o Desmond to the day agba wo ti agbodo bawo je o gani mi fida wa ti o ma je ke lafa ti ma gba daada ni bibi ka kiri agba nla aye tun di omo olowo olohun tu eto ale swagosi ni e olaliam zad loruko temi di top striker ele to galant gan o ma du gbagba kede ma kese losan tini o ya gbagba pa lati beyin asidego nuba awon iroyin lologo ojo ka awon fi gbegbega to ti wa to ti lo baga na la so nipa awon ele to ma lafa ni ati waye iyen leni ati ele awon ti o waye moju lola awon kokan to ba je ogbon tarigi nbe a lafa ni ati menuba kini ka awon eyan o reti a menuba azi tan imole si baga na Cash, we go again. Lost way, awon eyan tun lafani ati gbo pe o. *347*100*1#. Eje n wa gbe yin debe. Lana, a lafani ati yi kini ko to yen dada fun idi kan abi omi tori ko si tabi sugba kankan na ju network lo. Se ri ta na yen. A papo mo te mo ti se be na laaro yi ni kan ni ti lagelu apata na ti bi melo kan ti o se lana adapo mo ti teni adeji fawo eyan en ti o gbe half a million lo o ti gbe lo lapa be yen nibi na owo to tun gara tun ti wa nle *347*100*1# e wa ma gba o le to tun mo si pe bo ba ta ticket meta play 3 ticket get 30 ticket o tun lo fa gan Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Iyan na tun lo o. Le n to tumo si gbe. Bo ba ti ta tickets o ni beta. *347*100*1#. *347*100*1#. Baba ti send re bayen. Ba je won a da pada fun pe ticket melo lo fe. Oni beta yen baba ti mu oni beta. Eh oba ti play oni beta yen 3 ticket bayi. 30 ticket ni won fi ka fun o. Eh eh. Yo de boost chance re lati tete gbenu si losan yi. Won na tin gbianju lati bi ojo meji meta. Ti ta koko ti won na gbo pe bayi o gbo pe ti e na lo san imaji agbo osi nbe sure bank o gbo pe ti e na lo san yi e iwo ni omo wararo mo wararo mo re pe ti mo doubt e to ba ti doubt to kere ba ti se kami eh kami eh ko da to kami o da to okay eya gbagbagba mo n pada bo lapa be yen o e lo se e gbo pe nti mo mo nu bo ba wura ran oya gbagbagba lati be yen e je n bere Latojo ajo to se o Carnival League Olede wa Nigeria MPFL won ti jo di mimo yi pe se ri atuse ele ti n ba League Olede wa Nigeria lowo lowo bayi atuse yi e ri pe bi odun bi melo kan la won ti n gbero re sugbon e mo pe gbogbo nkan laye gradual process ni gbogbo nkan ko si nkan te yan le ku firi lekan na ti o kan se lekan na eyan mo se die eyin le n to tumo si pe eleyi ta won se yi ko tan sibe o every year by year o n la tuse ati igbelaruge lo ma de ba league olede wa Nigeria àtúnṣe ìgbélárugẹ yóò mọ dé bá league orílẹ̀-èdè wa nàìjíríà kódà bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bá a bá gbé lórí òṣùwọ̀n àwọn líìgì eléyìí tó ní kìmí nílé adúláwọ̀ ti alápàbí àti bí wọ́n ṣe ń gba owó sí sẹ́ẹ̀fẹ́ gbọ́ èyí kó lóde wa nàìjíríà líìgì wa ti wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta báyìí o ìyẹn pẹ̀lú owó tuntun tí wọ́n kéde wípé wọ́n mọ̀ ẹni ọba gba líìgì ọmọ gba ₦1 billion yẹn líìgì wa ti wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta nínú líìgì tí ń gbowó jù nílẹ̀ adúláwọ̀ bá a bá mú márùn-ún àkọ́kọ́ tí ń gbowó jù nílẹ̀ adúláwọ̀ ipò ẹlẹ́ẹ̀karùn ni líìgì olóde ti tunisia wà $300,000 òun lowó tí ẹ ń bá gba líìgì wọn ń gbà ẹsẹ̀ yẹn ní ẹlẹ́ẹ̀karùn-ún nọmba 4 líìgì olóde morocco ló wà nípò ẹlẹ́ẹ̀kẹrin $640,000 lẹ́ni tó bá gba líìgì wọn ń gbà èkó lóde nàìjíríà ti wà nípò kẹta báyìí mọ́jì àgbọ̀ òsì ń bẹ̀ $730,000 òun ni ẹni ọba gba líìgì nàìjíríà ó gbà báyìí o ipò kẹta la wà nílẹ̀ adúláwọ̀ báyìí ipò ẹlẹ́ẹ̀kejì líìgì olóde egypt ni o $1 million $1 million òun lẹni ọba ṣe tó gba líìgì ní olóde egypt ń gbà ipò olé ipò kíní líìgì olóde south africa ló wà nípò àkọ́kọ́ $1.2 million $1.2 million òun ni ẹni ọba gba líìgì lórílẹ̀-èdè south africa ń gbà lẹ́yìn tó túmọ̀ sí pé líìgì márùn-ún àkọ́kọ́ tí owó wọn gara jù nàìjà ti wà nípò kẹta báyìí o $730,000 òun lowó yẹn jẹ́ ṣe rí i pé ìgbélárugẹ ti ń dé báyìí ẹ sì mọ́ gbàgbé pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ pé ₦2 million ló máa jẹ́ minimum wage fún agbábọ́ọ̀lù tí òfin ní jẹ́ pé wọ́n ra agbábọ́ọ̀lù kan zimbabwe láti nàìjíríà máa lọ zimbabwe ṣé wọ́n ń wá ìníwá ni láti nàìjíríà wò ní sudan ya kenya ya ẹ̀yìn gbogbo àwọn tanzania rẹ ló ti ẹ̀ máa dùn mí jù tanzania ya láti nàìjíríà tanzania uganda láti nàìjíríà ó rí dínkù wa náà báàbá jáde ká jáde lọ ìlú gidi wọn mọ gbọ wọn lọ cyprus wọn lọ àwọn scandinavian country yẹn ibẹ̀ wọn mọ kàn mọ lọ inú òtútù bú kú òtútù bú lórí èlò lórí $500 lọ́sẹ̀ imagine lórí $500 yẹn lọ́sẹ̀ bíkọ́ ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù míì náà ni ó ti gbé sí ròlẹ́ yí pé $500 bàbá sí ọmọ níyì ọjẹ́ wọ́n tún wá mú àwọn ńgbóríṣẹ́ pé nàìjíríà bí ìtọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ rí ibi ọ wà nàìjíríà bí bóyá bíi $200,000 àbí $250,000 nígbà lọ́sẹ̀ nígbà lóṣù ní odidi oṣù kan àbí $400,000 lóṣù kan ẹlòmíì gba $500,000 lóṣù kan ọwọ́ rí ibi tí wọ́n ti fẹ́ fún ní $500 lóṣù kan lọ́sẹ̀ kan $500 lọ́sẹ̀ kan yà jẹ́ $2,000 lóṣù owó rẹ̀ yáya odi tanzania odi kenya ṣùgbọ́n báyìí at least ibi a ti ń fún $1,000 lóṣù ńbẹ o ní ilé òkèrè tí ń lọ yẹn náà o bọ́ lọ́mọ kan tó wà ní gbogbo tí ẹ̀rí ti ń mú lọ́njọ́ ní iná ṣé abénià àbí ṣé abénià ni ṣé abénià ni ẹ ti ẹ̀ mú lọ wọ́n ní yọ ọmọ gba $1,000 lóṣù ṣùgbọ́n yóò bẹ̀ mọ́ ẹ mà pé $1,000 bàbá gbèsè rọlé ẹ̀yìn ó ti lé ní ₦1 million bó ṣe pé níbí báyìí títí ń gbá bọ́ọ̀lù ₦300,000 ní gbà lódidi oṣù kan wọn ni wọn fún $1,000 níbi kan lóṣù ẹ bá gbèsè rọlé ẹ mà pé bíi ₦1.35 kan yẹn bíi ₦1,350,000 lóṣù kan ṣe mà pé àlébù ọmọ náà lóṣù kan yes $1,000 lóṣù kan mo ní mo rán mọ àwọn kan bẹ ní àwọn scandinavia yẹn $1,000 lóṣù kan kìí ṣe lọ́sẹ̀ o mo mọ tí mo ń sọ lóṣù kan yes lóṣù kan oṣù kan bíi $250 lọ́sọ̀ọ̀sẹ̀ $1,000 lóṣù kan yes so bo se je niyan lapa be sugba ti league ti na ba ti duro dede awon omo yen se lebun koni je pa won na mo sa lo bi won ti mo fun lawon owo pere pere pere ti yo wo pe kilo hun wa lo be yen to won okuku du o nbi ngba to n ba ri offer gidi offer to mu yan lo mo yan lori bo se je niyan lapa be en ti bere code kasi eyan *1004*#*1#*1004*#1#. O gangan ni o gbe yin debe bo se je niyan lapa be yen o ya papa pa lati be asu de go e ja sare loju oja ka pada de ba ba de mo so fun popolopo nkan lagbe yewo loso yin eyin opolopo nkan lagbe yewo sugbon e ja sare loju oja ka de e ku kale
1: ojo se nte suwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan free data energy edegbeta naira pere ni rati e loni free data energy dari isakoso re
2: oya eyin omo olowo idan o tun ti ze fufu osu marun akoko ninu odun ni awon to tap ti gbenu si cash e lera lera loni back to back abere latori new year cashport lo sori valentine cashport easter cashport nko awon eyan tun gbenu si yen lo ni gboro aye workers day cashport yen gan lo fa fa ka ma wa ti so nipa ileya cashport pelu eran agbo to sele nko e cash e eleyin ju anu ti a omo ma lo fa ti cash e ba ti sade ohun o ma set ni set ni ni bayi asiko ti to lati gbenu si mid-year cashport inu osu kefa yi owo to le ni milionu lona dota naira 50 million naira ni awon olori ire to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbo pe lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o wednesday june 24 yi ma tun po leti gan pelu seke dugbe owo lotun lo si lori splash fm *347*1004*#. Lori Lagelu FM *347*1004*#. Tabi lori website wa www.cashier.ng. Pelu media cashport inu osu kefa yi atiko rire mi de. So ti cashier omo mo ti cashier.
3: Ni West Midlands Open University amu ki eko wa larowoto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama
4: tabo lendi nc HND A-Level to si fe wole pelu direct entry.
3: O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Crown Avenue Ikeja. Ni Badan awa ni White House Adewumi Street Felele. Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng. Tabi ko pe 0704-700-0167. Tele wa lori kan ibani dore at WMOU Nigeria. West Midlands Open University. So afu ju so nipa eto eko re di mimuse.
5: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: 190 ló bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n parí pẹ̀lú 3996. Tùmílára ti wà nílé agbára báyìí. Tùmílára ti gbà nílé agbára. That pretty lady tí mo máa ń ròyìn ẹ̀ fún yóò tún ti dé. Ó dé padà. Ó dé padà. That pretty lady tí mo máa ń sọ yẹn ó ti wà ń bí. Hello. Hello, ẹ káàsán.
1: Ẹ káàsán.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wà ṣá.
1: Orúkọ mi ni Mr. Mujahid ọ̀rẹ́ sọ owó first fighter.
0: Sẹ́yìn máa pera rẹ̀ Mr. ni.
1: Mr. Mujahid ọ̀rẹ́ sọ owó.
0: Sẹ́yìn máa pera rẹ̀ Mr. ni. Àbí kí ni?
1: Orúkọ mi ni Mujahid ọ̀rẹ́ sọ owó.
0: Irọ́ àdúgbò wo lẹ́wà? Àdúgbò wo lẹ́wà?
1: Ìwé òfin mo wà nísìnyí.
0: Lẹ́wà báyìí.
1: Báyìí.
0: Ìgbà wo lẹ ti ń play kaṣẹ?
1: Àwọn àti tẹ́ ẹ̀ tó sọ ìka.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Ìgbà tí máa kọ́ jẹ ìgbàtí ẹdí láti mẹ́ta ń gbà yọ.
0: Ṣé ẹ ti jẹrí tí mo bèrè nu?
1: Olùkọ́dá náà fífì.
0: Ada customer dada e tun ti je 150 lo sey e tun ti je 150,000 naira lo sey
1: e se je
0: o se je ba npa yo tun ma rojo o ehe e ja wa lo buto sey tumi lara ti wa nbi Ademujimi bo ba fe je dodo re lo sori ere ayelujara wa lori Facebook o ro mo ti mo nwi emi na le ri o e ma ri Desmond di o scammer ni Desmond di emi na le ri o bo ni sa lo so nkan ni o ka ni si ma lo o so bo se janu ola le ojo Monday le mi ati yo tun pade e ma ko fu Desmond di o o nji biti ni o titi ja Monday ta tun pade ni kan ni e ku kale.

bíbi tágbò méjì bá ti ń fi wo olùwo gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́jú láyà ń pe sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke

0: kaka kẹyan joko sile ile ko wa kan mo se o le duku o le dikuli o le dakara awa eye awon eyan dakara fi kole
1: abi
0: ah ah mo ran ti ya lakara kengbe kan lagbowo kini
1: kan lo nta
0: labulu ke abi o awon ya awon ya laka eyan kan kan lo de lo selu ton pere ni omo ya laka akaka na fi to lo school
1: ai kan kan ni pelo omo ye ile
0: ga abi o ya joko sibe in to ko ba wa lo nu package e dada abi o
1: Oluwa re nko letter se mi ni
0: o. O kona ti to wa. O si ko wa si ran wa lo suku.
1: Abi.
0: Abi o wa ni.
1: Agboro ele ri eru
0: la. Abi deru ba
1: la. Ati gbo na nu.
0: Ah ah. Ko si si o. Se kan wa mo ro so mo ya nu ile ni.
1: Abi
0: ba baba ba de kan to le raru.
1: Ah ah.
0: In to to nse. Be ni.
1: Ah ah.
0: Ah.
1: O wa di boda fe de.
0: Abi o Olorun mo se ti abe.
1: Na yo ti ne je dadi wo de.
0: Ah ah. Yo raru. Yo ra ta gigun. Eh. Ebi omo po omo kiri omo wa mo yoju bo le kiri. Omo gba bo kiri.
1: Ah. E wo eja mo tan se oba to ni wa yo ma wa ni gbogbo igba.
0: Ami ase.
1: Temi temi.
0: Yes ke.
1: O ja ki awon eyan wa pe won ka san gbogbo bi ti won ti lanfani lati ba
0: to
1: wa.
0: Be ni.
1: Asuki eku jimo to ni o. Jimo loyin. Jimo aladun. Jima lal barika on lo lohun o se fun
0: ami ase
1: ta gbede gban ko gbi la pe
0: yes o
1: fe fi je ilaja to ni o ke le ba mo wi pe isele nsele lo o to
0: yes ke
1: to ni wa isele laabi ikawo leri fese jele mo wa to mi gbigbo na loju tere tere oba to ni wa muji o sele lode eni
0: kan ase
1: awon royan won o wa lori tabili ti wa won akori to gberu ibe lati kokko bere o a mo si lawe lawe se ti gbo yin ni ogbo bo doju ogbagadi gan e ma ni anfani lati ma fe ti yin ko yawo royin in lo ruba lejo nu iya adini yin na ni o aminat adetun badmos oloruko temi mo tara yin ile to se be nko momo o se dada
0: ta bi don ki wa mun ni eku dede asiko yi sowo ise nya ta ise wa ko ni dise mu wa lowo lase iledimare temi lade aloko loko temi o e ka bo se akotun royin gba nko gbi ni kan ni omo luabi splash 105.5 f M.
1: O de jabres ni mo awon akori ti royan n gberu loni oba to ni wa ko ma saanu wa mo ni o ile itaja nla kan alaja meta o dawo lule ni ipile eko o eyan mejo dagbere faye podigbo se eyan meta di ni 27 won do la won sugbon sa apa nbe lara ko wa o o gan ise lo se wa waye to fi di gba nkan gbe agbegbe bo gan lo ti waye ni ipile eko ijoba won kini gbolohun to ti n bode lenu won àwọn òṣìṣẹ́ lè torí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣé wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé níbo wá níṣẹ́ dé dúró gbáǹkọ́gbìn ìmọ̀ ní ẹgbọ́n
0: lọ́sọ̀tún. Tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ògùn ògbáǹkọ́gbìn ìròyìn eléyìí òun náà ló ń sọ̀rọ̀ nípa àwọn tí ọwọ́ bá tí wọ́n fura sí wípé àwọn gangan ni wọ́n ṣekú pa ẹni tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ móhùnmáwòrán ti ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n ni àwọn ṣekú pa olóògbé yìí láti fi lè kọ́ ní ẹ̀kọ́ ẹni tẹ́ ẹ ti pa ẹ̀kọ́ kí lẹ tún fẹ́ kọ́ mọ́ kọlọ́run Elédùmarè kò ṣàánú wa o ìwé ìròyìn the punch ló gbé ẹkúnrẹrẹ ìròyìn náà ọlọrun fẹẹ fi kọ lẹkọọ ẹni tẹ ẹ ti pa
1: ọlọrun
0: tó ni wá gbogbo
1: àwa gbó
0: ìsàfẹ́fẹ́
1: máa ṣọ wa
0: máa dáàbò ẹ̀kọ́ wa òun tá
1: sọ tí ó kù bá wa ọba tó ni wá mú jò tẹnu wa
0: jáde
1: ó dé ẹjọ́ lọ sí ìpínlẹ̀ kẹbí wọn ní àwọn èèyàn mẹ́rin kan lọ́wọ́ ti bàbá yìí látàrí bí ẹ ṣe ní àwọn mẹ́rin ọ̀hún wọn lọ́wọ́ ò wọn lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé lórí àwọn èèyàn mẹ́jọ ìyẹn ní ìpínlẹ̀ kẹ́bí bó o gan ni ìṣẹ̀lẹ̀ ó ṣe wá wáyé ọ̀sán ilé láǹfààní àti gbọ̀wọ̀ bá kókó rẹ̀ bá ti tẹ̀.
0: Tọ́ nípínlẹ̀ Èkó náà ni ìròyìn eléyìí ti wáyé wọn níléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ náà ni ó ti sọ̀rọ̀ nípa ìbúgbàmù kan eléyìí tó wáyé ní agbègbè Mushin ní ìpínlẹ̀ Èkó bó o ló ṣe wáyé kí ló ṣokùnfà rẹ̀ gbogbo ìwádìí tí àwọn ọlọ́pàá ti ṣe àti àkíyèsí tí wọ́n fẹ́ pe àwọn aráàlú sí òun náà láàgbọ́ nínú ìròyìn ọ̀hún gbàǹkọ́gbìn ìròyìn.
1: Ó dá gbàǹkọ́gbìn kan tún rèé àwọn èèyàn méjì kan ni ẹ ti ní kí wọ́n mọ̀ kó wọn lọ síbùdó ìtọ́nisọ́nà ọjọ́ mélòó wọn lò ọ̀sẹ̀ mélòó ni wọn lò oṣù mélòó ni wọn lò ńbẹ wọn ní àtọjọ́ àtọ̀sẹ̀ àtọṣù ọ̀rọ̀ wọn jẹ́ mọ́ bá wọn o ọdún márùndínlọ́gbọ̀n 25 years òun náà ni wọn lò níbùdó ìtọ́nisọ́nà wọn lọ fi aṣọ péńpé roko ọba ni ìjẹ́ kí ni tí wọ́n ṣe tọ́rọ̀ wọn fi dà bẹ́ẹ̀ tèmítẹ́mí wọn ní ṣe rí àwọn méjèèjì yìí iṣẹ́ láabi tí ó yàn láàyò òun náà ni kí wọ́n máa jí àwọn ẹni ẹlẹ́ni gbé kí wọ́n sì máa gba owó lọ́wọ́ àwọn ẹbí wọn. Bó gan lọ́wọ́ pálábá àwọn ṣe ṣégi gbáńkọ́gbì ìmánìyẹ ẹgbọ̀n lọ́sọ̀tún.
0: Ìpínlẹ̀ Èkó náà ni mo ṣì wà, wọ́n ní ọwọ́ bá obìnrin kan àti nọ́ọ̀sì kan, eléyìí tí wọ́n ní pé wọ́n sì máa káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ilé ẹjọ́ o lórí ayédèrú oyún àti lílu àwọn èèyàn kan ní jìbìtì owó eléyìí tó tó mílíọ̀nù 16 náírà. Bó ni wọ́n tún ṣe ń ṣerú eléyìí, bó ló ṣe wáyé ayédèrú oyún? Ó ti da ó ti da ọ̀tẹ̀ nílò láti di aṣọ mọ́ tí wọ́n ń lò sí wa, kódà tí ó tún ní ìdodo tí ó ràn bọ̀bọ̀ bọ̀ tẹ́ tí ó dàbí ara ń tọ̀hún.
1: Kí ìyá ọlọ́mọ mẹ́rin kan èyí tó jẹ́ pé kò sí ilé ọkọ o, wọ́n ti kọ̀ ọ́lẹ̀. Wọ́n ní kó máa lọ o síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lo èyí tó kú ayé ẹ̀ níbẹ̀ o. Ǹjẹ́ bò ló ṣe jẹ́? Kí ni tó ṣe tọ́rọ̀ rẹ̀ fi dà bẹ́ẹ̀? Wọ́n ní gbàǹkangbì tọwọ́ rẹ̀ wáyé ni o, ó ń gbìyànjú, ó ń gbìdánwò láti gbẹ̀mí lẹ́nu ọmọ ọdún méjìlá kan èyí tó jẹ́ obìnrin. Bó gan lọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́? Gbàǹkangbì ni ẹgbọ̀n lọ́sọ̀tò ní àmọ́ṣẹ́ o, àwọn ẹbí Ezekiel Ọlápàdé ọmọ ọdún 14 eléyìí tí wọ́n pa nílùú Lóbù lẹ́nu lọ́lọ́ yìí kì í pẹ́ pọ̀ o. Wọ́n ní àwọn ẹbí ẹ̀ wọ́n ti kọ̀wé ẹ̀sùn o lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n kọ̀wé ẹ̀sùn sí ẹni ṣíṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá léyìí tí wọ́n fi ń béèrè fún fífi ṣìkún òfin gbé àwọn èèyàn mẹ́jọ kan léyìí tí ẹni wọn mọ wọn dijúdijú wọn sì ń dárúkọ wọn lemọlemọ bí àwọn eléyìí gan
0: lọwọ ń bẹ
1: lọtì ní bukú tí mọ náà lẹnu wà léyìí tí wọn sì gbẹmí lẹnu ọmọ òun nífọn náà fọṣù níbo wá lọrọ dé dúró. Àwọn méjèèjọ tá a sọ nípa rẹ yìí, kí ló kọ kó wá wọn, kí ló kọ baba tó bí wọn? Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn tòní ọba tó ni wá mọ̀já ṣọ̀fọ̀ ọmọ wa.
0: Àmì àṣẹ tó ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi náà wà o. Wọ́n ní wípé akẹ́kọ̀ọ́ kan eléyìí tó ti wà ní ìpele àṣekágbá òun náà ló máa papòdà. Kí ló fa ìpapòdà rẹ̀ yìí? Wọ́n ní látara ìpapòdà yìí ń kọ́ náà sì ni àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ àwọn yun wọ́n ti jáde, wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn ní ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Ọ̀ṣun tá a mọ̀ sí Uni Ọ̀ṣun o. Wọ́n ní wípé wọ́n tú jáde, wọ́n ṣe ìfẹ̀hónúhàn, wọ́n fi àìdùnnú wọn hàn lórí ìpapòdà akẹgbẹ́ wọn tó wà ní ìpele àṣekágbá. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dá àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà eléètò ṣiṣẹ́ takuntakun láti jẹ́ kí ètò àbùkù fẹsẹ̀ múlẹ̀ ju bó ti wà báyìí lọ. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti dóòlà àwọn èèyàn mẹ́ta kan o léyìí tí ẹ ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti nawọ́ gan àwọn kàràǹbà ní méjì kan léyìí tí ẹ ní àwọn méjèèjì tá a sọ nípa wọn yìí ìjínigbé máa béèrè owó ìjínigbé gbẹ̀mí lẹ́nu ẹni tó ń ti àwọn èèyàn ọ̀wà ọ̀daràn lórí ìran òun náà ló kún ọwọ́ ọkọ wa wọn. Níbo wá lọ́wọ́ ṣẹ́dédúró ní ìpínlẹ̀ Plateau ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní gbàǹkangbì
0: ìròyìn gbà ni ṣe. Tọ́ wọ́n ní ilé ẹjọ́ eléyìí tó ń jókòó ní ìlú Àbújá náà ló ti pa á láṣẹ wípé kí wọ́n lọ rèé mú ọkùnrin ọlọ́pàá kan lórí lílu jìbìtì owó eléyìí tó tó 300,000 naira àti bíba àwọn dúkìá kan jẹ́ ní olú ìlú ilẹ̀ yìí ti ṣe ìlú Àbújá o. Wọ́n ní ilé ẹjọ́ ti ní ó yá ẹ tara ṣàṣà ẹ lọ rèé náwó gan bó tẹ̀ sílẹ̀ jẹ́ wípé ọlọ́pàá ni tó mòfin tó sì yẹ kó tẹ̀lé òfin ṣùgbọ́n tá a wá ń ká ìwà ọ̀daràn mọ́ lọ́wọ́ ó di dandan kí wọ́n fi mú ẹ̀ kàtà òfin o. Wọ́n ní kí wọ́n lọ rèé mú wá. Ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dé ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tòní. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ àwọn àjọ eléyìí tó ń gbógun ti lílo tó ti gbígbé egbògi olóró èyí tá a mọ̀ sí àjọ ti NDLEA òun náà ni ẹ̀mọ̀ ti náwó gan àwọn afurasí mẹ́fà kan o. Ǹjẹ́ bò ní tàwọn eléyìí ṣe jẹ́? Wọ́n ní ìjínigbé gan kú ni wọ́n egbògi olóró òun náà ni wọ́n kó wọlé tí wọ́n sì ń tà á. Àwọn egbògi olóró bíi mélòó ni ẹ ká mọ́ wọn lọ́wọ́? Ọjọ́ wo gan ni wọ́n mú wọn? Àsìkò wo gan ni wọ́n mú wọn? Àwọn ẹ́síbíìtì tẹ́ bá lọ́wọ́ wọn ń kọ́ gbáńkọ́gbì ìmọ̀túnrè ẹgbọ̀n.
0: Ìjọba ìpínlẹ̀ Rivers náà ló ti ní wípé ilé kan eléyìí tó dàwó lulẹ̀ ilé alájà márùn-ún tó sì mú ẹ̀mí èèyàn kan lọ náà ni wọ́n ní ó yá ẹgbẹ́ agbègbè ọ̀hún ẹgbẹ́ tipa ilé náà ẹ sokùn mọ́ kẹ́ ẹ sì rí dájú wípé kò sí èèyàn kankan tó rìn ní àyíká abẹ̀ tàbí ẹnì kankan tó ń lò síbẹ̀ o. wípé kí ìwádìí kó wá bẹ̀rẹ̀ lóní pẹrẹwu ìjọba ìpínlẹ̀ rivers òun náà ló pa aláṣẹ bẹ́ẹ̀.
1: kódà ó lé ní 300 àwọn èèyàn tó jẹ́ afurasí ètí ẹni àwọn eléyìí egbòogi olóró ni wọ́n fi ń sarandihàn wọ́n tún wá lọ rèé ní bùbákan eléyìí tí wọ́n ti ń po àwọn egbòogi olóró ọ̀hún pọ̀ ìyẹn ní ìpínlẹ̀ ogun àjọ ti ndlea sọ̀rọ̀ kí wá ní gbólóhùn tó gbòde lẹ́nu wọn àwọn egbòogi olóró irúfẹ́ èwo ni ẹ ká mọ́ wọn lọ́wọ́ ìwọ̀n wo òun náà ni wọ́n wọ̀n ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó.
0: tán ìròyìn eléyìí náà ni àkórí rẹ̀ jẹ́ ká sọ láyọ̀ eléyìí tá a mọ̀ fi ń kásẹ̀ ìròyìn gbàǹkangbì ńlẹ̀ níkànnì wà níbí wọn ni tọ́ àmàdúpẹ́ o torí àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ni wọ́n ti dóòlà àwọn èèyàn tí wọ́n tó 53 tó sì jẹ́ wípé gbogbo àwọn ibi tí ikọ̀ agbébọn iswap tí wọ́n mọ̀ ń lò sí tí wọ́n mọ̀ fi ń gbégi dínà òun náà ni wọ́n wó palẹ̀ tán pátápátá o wọ́n ní kódà kò dín ní ọkọ̀ eléyìí tó 8 níye eléyìí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n tún rí gbà kúrò lọ́kàtà àwọn iswap yìí o ní ìpínlẹ̀ borno òun náà ni àṣeyọrí yìí ló ti wáyé ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
1: ó dẹ́ a máa tẹ̀síwájú nínú àwọn òròyìn ọ̀hún nítorí pé àwọn àkórí eléyìí tó wà nílẹ̀ ó pọ̀ gidi gan ni o.
0: bẹ́ẹ̀ni
1: bàbá ní ká máa mú un láti òní títí di àárọ̀ ọ̀la àmọ̀ ní panu wa ṣẹ́kẹ̀. tèmítèmí
0: yẹ́sìkẹ́
1: kí a máa wọnú ìròyìn ọ̀hún lọ nísìnyí
0: ok
1: kí àwọn olólùfẹ́ tó ti àwọn olùgbọ́ èyí tó ń gbọ́ ìkànnì ọmọlúàbí wo lè mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ ọba tó ni wá má jẹ́ ìṣẹ̀lẹ̀ láabi kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa ni o. ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ kẹbí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ilé tó wà ńbẹ̀ wọ́n mọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ pé ọwọ́ àwọn ó ti ba àwọn afurasí mẹ́rin kan o léètẹ́ ni àwọn afurasí mẹ́rin tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n lọ́wọ́ wọ́n lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé lórí àwọn èèyàn 8 kan nígbà tí ìjà àjàkú akátá tó bẹ̀rẹ̀ láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ̀ yẹn ní ìlú kan tó ń pè ní gulma ìjọba àbílẹ̀ ti algungun ló wà o ní ìpínlẹ̀ kẹbí ẹni tí ṣàgbọnsọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà bashir usman nígbà tí ó mọyọjú ọ̀rọ̀ síta náà àtẹ̀jáde kele tó fi léde lánàá ìyẹn ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀zẹ̀ ó ṣe lálàyé pé ní ọjọ́ ajé monde ó kéré tán àwọn èèyàn 8 o ni wọ́n dágbére fáyé pódìgbò ṣe látàrí ìṣẹ̀lẹ̀ èyí tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ nígbà tó ń tẹ̀síwájú náà àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ ó ṣe lálàyé pé àgbẹ̀ kan òun náà ni ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo tantan pé fúlàní adaranjẹ kan lọ rèé gùn lágò pa mọ orí oko rẹ lásìkò ìgbà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn ní jẹjẹ́ mọ̀ yìí pé ọgbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé àwọn tán jẹ́ àgbẹ̀ àwọn náà bá bínú tán wọn fárígá pé irọ́ ni ẹ̀yin ò ní wọ́n kún àwọn náà ò ní ìgbàláàbọ̀ wọn ní ẹ yọ bá báráká àwọn fúlàní ẹni níbi ibùgbé tiwọn eléyìí tí wọn wà wọn ní jẹjẹ́ mọ̀ yìí pé àtàwọn fúlàní mo jọ mú nǹkan lẹ̀ láàrin ara wọn o léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọn fara ṣèṣe nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí usman tó gbé kalẹ̀ oníṣẹ́ ìwárí ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí èèyàn mẹ́rin o làwọn ti láǹfààní àti fi ṣìkún òfin gbé o léyìí tí ẹni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọ́n lọ́wọ́ wọ́n lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà nígbà tí ó mọ̀ pé a mọ àwọn èèyàn eléyìí tí ẹ náwó gan lára wọn náà ni musa makera wa saidu adamu àti safiu hamza tó fi dórí adamu madugu wọn ní sẹ́rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọgbà táwọn bá ti parí ìwádìí lórí wọn kò sí méjì táwọn ò dórí wọn kọ o wọ ilé ẹjọ́ òun náà ni wọn ò gbé wọn gbà kó tẹ̀síwájú pé ṣe rí ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ̀ náà ló wáyé o ìyẹn ní ìlú kẹlẹ̀ tí wọ́n pè ní gulma ìjọba àbílẹ̀ algungun ló wà ní ìpínlẹ̀ kẹbí ó wá ṣe lálàyé pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kẹbí ó ní wọ́n pariwo tantan báyìí pé èèyàn mẹ́rin eléyìí tó jẹ́ afurasí òun náà ni ọ̀wọ́ ti bà ó tẹ̀síwájú pé ṣe rí àwọn ò ní lajú àwọn lẹ̀ báyìí kí tàlùbọ́ lọ rèé kò wọ́ kí àwọn kàràǹbà ní ẹ̀dá kan wá dúró láti mọ pagidínà àlàáfíà tó ń ti ètò ààbò ní ìpínlẹ̀ kẹbí ìwé ìròyìn punch ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: tó a jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ogun ní akátá iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ náà ló ti ń ṣiṣọ́ lójú ọ̀rọ̀ kan eléyìí tó ń kọ́ wá lóminú tó sì ń ṣe àwọn èèyàn ní ààhin bákan náà ló ń ṣiṣọ́ lójú èèyàn kan eléyìí tí wọ́n fura sí wípé òun gangan ló léwájú ṣíṣekú pa ẹni tó ti fìgbà kan rí jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ móhùnmáwòrán ti ìpínlẹ̀ ogun ogtv kìí tán Oyèsìkò àti ẹni tó jẹ́ olùṣọ́ rẹ̀ ní inú ilé Eyíùnì pẹ̀lú mi Adétáyọ̀. Wọ́n ní àwọn méjèèjì yìí ní àwọn amòkùnsẹ̀kà ẹ̀dá yìí ni wọ́n mọ̀ ṣekú pa ọ́. Wọ́n ní wípé ẹni tí wọ́n mú yìí òun gangan òun náà ló sì wà nídìí ṣíṣekú pa obìnrin yìí àti ẹ̀ṣọ́ rẹ̀ o. Wọ́n ní nígbà tí wọ́n bí léèrè òun náà ló sì ń sọ̀rọ̀ wípé òun ṣekú pa láti fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni. Gẹ́gẹ́ bí ẹni tí ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájú ni. Gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ náà ni ọjọ́bọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn eléyìí tó wà ní Eléwé Ìran ní ìlú Abẹ́òkúta. Ó sọ̀rọ̀ síwájú wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún náà ló ti bẹ̀rẹ̀ ìwádìí sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún lẹ́yìn tí èèyàn kan tí ó ń gbé ní agbègbè arábìnrin yìí tó ké gbàjarè lórí wípé òun fura sí àwọn kankan eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ilé arábìnrin yìí. Wọ́n ní àwọn akọ̀ròyìn náà wá rí gbájọ wípé ẹni tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá tó ṣe àbẹ̀wò síbẹ̀ náà ló wá rí wípé ńṣe ló dàbí ẹni wípé wọ́n já ilẹ̀kùn wọnú ilé arábìnrin yìí nígbàtí àwọn ò wọlé ṣàdédé ni wọ́n sì rí òkú ẹ̀ṣọ́ aláàbò arábìnrin yìí nínú ilé kótópó eléyìí tí mọ́ dúró sí o. Nígbàtí wọ́n sì wọnú ilé ibẹ̀ náà ni wọ́n tún ti rí òkú arábìnrin náà nínú yàrá rẹ̀. Wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n tún wá ṣàlàyé síwájú wípé ọkọ̀ eléyìí tí olóògbé yìí máa ń lò tó jẹ́ ọkọ̀ Lexus tí wọ́n kọ nọ́mbà rẹ̀ náà síbẹ̀ eléyìí tí wọ́n ti kọ́kọ́ sọ wípé wọ́n ń wá òun náà ni wọ́n sì ṣàwárí rẹ̀ o lásìkò tí ìwádìí yìí tó ń tẹ̀síwájú. Nígbà tó wá ń sọ̀rọ̀ látara àwọn iṣẹ́ eléyìí tí wọ́n ti ṣe àti ibi tí wọ́n bá ṣẹ́ dé lórí ìṣẹ̀lẹ̀ náà Ọ̀jájú ni ó jẹ́ kó di mímọ̀ wípé rírí tí àwọn rí ọkọ̀ yìí òun náà ni àwọn rí ìwé pélébé kan nínú ọkọ̀ náà eléyìí tí wọ́n kọ̀ nǹkan kan sí. Wọ́n ní lára ìwé yìí gangan òun ló wá sísọ lójú ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn yìí. Wọ́n ní látara rẹ̀ náà ni wọ́n ti ṣe ìtọpinpin wọ́n ṣe àwọn àyẹ̀wò kan ní ìlànà ti ìmọ̀ ẹ̀rọ òun náà ni ọwọ́ sì fi bẹ ẹni tí wọ́n fura sí gangan wípé òun yìí ló léwájú ṣekú pa arábìnrin yìí àti ẹ̀ṣọ́ rẹ̀. Ṣódẹ̀ǹdé Ọlájúwọ́n Phillips òun náà ni wọ́n porúkọ rẹ̀ o. Wọ́n ní ọwọ́ bá ní ọjọ́rùú ní ibì kan tí wọ́n ti ń kọ́lé ní agbègbè Ìbára ní ìlú Abẹ́òkúta. Wọ́n ní látara àwọn ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí wọ́n tún rí gbájọ òun náà ló tún wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ṣíṣe ìdámọ̀ Ṣódẹ̀ǹdé òun náà ló sì wáyé o látara wípé àwọn rí ìwé pélébé ọ̀hún. Wọ́n ní Ṣódẹ̀ǹdé náà ló jẹ́ ọmọ ẹni ọdún 22 nítorí Ọlọ́run ẹni ọdún 22. Wọ́n ní wípé 24 oṣù kẹfà ọdún 2026 òun náà lọ́wọ́ sì bá o níbì kan tí wọ́n ti ń kọ́lé níbi tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí lébìrà ní agbègbè ọ̀hún. Kọ́nà Ẹlẹ́dùnmá rẹ̀ kó gbà wá ọmọ 22 years ó sì lọ pọ̀ gáà rẹ̀ ó tún pa security guard rẹ̀ kí ló dé olóòfẹ́ fi kọ́lé irú ẹ̀kọ́ wo. Ọlọ́run kò gbà wá o. Irú ẹ̀kọ́ kí sẹ́ ni ṣé máa ń kọ́ ẹni tó ti kú lẹ́kọ̀ọ́ ni.
1: Ó dẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ ajákèjádò ìlú Ìbàdàn yín tẹ̀ ń gbọ́ ajákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ajákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló so wá pọ̀ o.
0: Ẹ ṣeun gan.
1: Olúwa ọba kò ní tí ó já
0: láéláé.
1: Òṣùbà yín rèé làbàdẹ lágbé fún yín láti
0: tẹ̀lé o
1: ẹ̀yin ẹ ṣáà máa tẹ̀lé wa àwa náà ò ní já ẹni tàn mọ́ láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lẹ́ja bákan nù. Ó dẹ já lọ o sí ìpínlẹ̀ Èkó torí pé gbàǹkangbà lágbára kan ó mọ̀ wáyé o ìyẹn lánà òde yìí ti ṣe ọjọ́bọ̀ Thursday. Wọ́n ní ó kéré tán èèyàn mẹ́jọ ló ti dágbére fáyé kó dìgbò ṣe léyìí tí a ti rí òpóǹlù ọmọ kékeékan láàrin àwọn mẹ́jẹ̀jọ o nígbàtí àwọn 37 wọ́n dóòlà wọn pẹ̀lú àpá eléyìí ti ń bẹ lára àpòwà wọn. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ gan? Wọ́n ní ilé ìtajà ìgbàlódé kan eléyìí tó jẹ́ alájà mẹ́ta èyí tó wà ní ibùdókọ̀ olùtí old ọjọ́ ni ní Alákìjà nípínlẹ̀ Èkó. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé ilé alájà mẹ́ta ọ̀hún tó jẹ́ ilé ìtajà ṣàdédé ló mì sọ́tún ó mì sósì ó sì ṣe bẹ́ẹ̀ dàwó lulẹ̀ wọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. Àwọn èèyàn lè tó gbé lágbègbè náà nígbà tí wọ́n mọ̀ tẹnu bọ̀rọ̀ wọ́n ṣe lálàyé pé déédé agogo mẹ́wàá òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé léyìí tó jẹ́ wípé kálukú ti ń dé àwọn tí ẹ nílé ìtajà níbi ìlẹ́ta sọ yìí kálukú ti pàtẹ ọjà wọn léyìí tí wọn retí àwọn oníbàárà kí wọn mọ wọlé wá kí wọn sì mọ ta ọjà wọn fún wọn. Ìlẹ́ta sọ pé dàwó yìí òun náà ni ó wà ní àdojúkọ Eternal Oil Filling Station èyí ti ń bẹ nílùú Èkó. Wọ́n ní kẹsì mọ wo àwọn àjọ eléyìí tó rí sọ̀rọ̀ ilégbèé nípínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti fi àmì pupa sí ara ilé náà léyìí tí wọ́n sọ fún àwọn èèyàn tó wà ń bẹ̀ pé ẹ dákun ilé tá a wò yìí ó ti ń sọ̀kò ilé ọ̀hún ó fẹ́ wó ẹ tara ṣẹ̀ṣà kẹ́ kú ń bẹ̀ kí wọ́n lè mọ ìgbésẹ̀ èyí tí wọ́n gbé o. Wọ́n ní bí gbogbo àwọn tó ń tajà ní ilé ọ̀hún ṣe pọ̀ tó ẹnìkan ṣoṣo òun náà ló kó kúrò níbi ilé náà léyìí tó sì ń ṣe lálàyé pé torí ààbò tòun ni o òun ò fẹ́jọ́ tí ilé yìí tí ó bá pààyàn ó má dàwó lé òun lórí nígbà tí wọn ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tẹ́ gbé kalẹ̀ pàápàá jùlọ alákàtà ẹni tí í ṣe ọ̀gá ìní fún àjọ eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì dókítà Fẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sọ Ìtolú nígbà tó wọn ó mọ sọ̀rọ̀ ní tiẹ̀ tèmítẹ́mì
0: yẹ́sọ
1: òwe kí ló wí ni
0: kí ló sọ
1: níṣẹ́ rí tó bá ní lọ́kàn jẹ́ púpọ̀ òun náà ni òpó lọ ọmọ obìnrin kan èyí tó wà lára àwọn èèyàn mẹ́jọ ọ̀hún tó dágbére fáyé pé ó ní kò ṣe oníṣẹ́ rí àwọn mẹ́tàdínlọ́gbọ̀n àwọn tí kó wọn jáde láàyè ṣùgbọ́n ṣá ó bà mí kò dùn mí a lè fi wé kò bà mí rárá o ó ní gbogbo àwọn mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀hún òun náà ni wọ́n ní àpá lára wọn. Ọ̀kẹ́ Ọ̀sán Ìtolú ẹni tó ṣe lálàyé pé lára àwọn tán dọ̀là obìnrin bẹ́ẹ̀ o àwọn ọmọ kéékèèké ń bẹ́ẹ̀ o àwọn ọmọ ọwọ́ náà wọ́n ń bẹ lára wọn ó ní gbogbo wọn pátápátá báyìí ni wọ́n ti kó lọ o yẹn sí ilé ìwòsàn Nigerian Navy Reference eléyìí ti ń bẹ ní ọ̀jọ́ nípínlẹ̀ Èkó ni nígbà tí àwọn akọ̀ròyìn ìwé ìròyìn The Nation èyí tó lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n mọ ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní ẹ wo àwọn ẹ̀rọ katakata èyí tí ẹ máa fi yẹ àwọn ilé tó bá ti wó dànù kí wọ́n lè láǹfààní láti kó àwọn èèyàn tí bá bẹ lábẹ́ ilé ọ̀hún bóde wọ́n ní bíi mẹ́rin níye òní bẹ́ẹ̀ báyìí léyìí tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́.
2: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E
2: sálárì bọ̀dá mi ẹ̀sìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lókun ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
7: Madam Blessing, where you dey rush dey go this early momo now?
8: My sister, now today then they give pikin vaccine for our primary healthcare center. I dey carry my pikin go collect him vaccine before sun go come up.
7: You say they carry him dey go collect vaccine up till now?
8: Yes, so I no fit joke with my pikin health. Vaccine dey protect pikin from yamayama disease like measles, polio, tuberculosis, and diphtheria. E dey very cheap to protect pikin now than to spend plenty money treat sickness later. Even the health workers them dey help me remember when next my pikin go collect vaccine.
7: Now better thing be that too. I go carry my own pikin come too. Then make we follow waka together. The primary healthcare center dey for our community. The place clean well well. Them health workers friendly and them dey give quality treatments.
9: Every pikin deserve protection from yamayama sickness where vaccine fit fight. Vaccine dey safe, e dey work, and na free dem go give am to your pikin for primary healthcare center wey dey near you. Sabi your PHC, trust your PHC, go your PHC. Na the National Primary Healthcare Development Agency (NPHCDA) bring una this message.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
11: Airage náà làìrábù kí ọ̀kẹ́rẹ́ dákọ́ bí. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ẹ káàbọ̀ padà àgbáńkọ́ gbìròyìn tẹ̀síwájú nìkànnì ọmọlúàbí splash 105.5 FM. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní arábìnrin kan ẹni ọdún 22 tí wọ́n ń pè ní Onyekachi Mmerichukwu, òun náà ni wọ́n porúkọ rẹ̀ o, àti ẹni tó jẹ́ elétò ìlera kan nọ́ọ̀sì. Wọ́n ní àwọn méjèèjì báyìí náà ni wọ́n ti tọ́ka ọgbà ẹ̀wọ̀n kirikiri fún wọn o, lórí kíni, lórí ẹ̀sùn wípé wọ́n gba owó eléyìí tó lé ní 16 million lọ́wọ́ èèyàn kan tí wọ́n sì ń parọ́ wípé àwọn lóyún àti ṣiṣẹ́yún lọ́nà eléyìí tí ò bófin mu ní ìpínlẹ̀ Èkó. Òun náà ni gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o. Gẹ́gẹ́ bí ẹni tí í ṣe olùrànlọ́wọ́ fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí, eléyìí tó wà ní Agbọ̀nmi tí wọ́n ti ń rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó, Simeon Apanudom, òun náà ló sọ̀rọ̀ yìí o lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Ọjọ́bọ̀. Ó sọ̀rọ̀ síwájú, ó ní wípé àwọn ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ yìí dáadáa látara ẹ̀sùn eléyìí tí ọkùnrin kan tí wọ́n pè ní Ọ̀gbẹ́ni Ọlájídé, eléyìí tó mú wá sí iléeṣẹ́ àwọn níbi tó ti ń nàka lébù sí Mmerichukwu, ẹni tó sọ wípé ìyàwó àfẹ́sọ́nà òun ni, ó ní àṣẹ ń tan òun ni o, bó ṣe ń tan òun ló ń gba owó lọ́wọ́ òun, ó ní ṣe ló tọ̀ wípé òun lóyún. Ẹ sì mọ̀ ìtọ́jú là ń tọ́jú olóyún, ó ní oyún tó wá ń parọ́ pọ̀ òun nìyìí, ó wá fi ń gba òbítíbitì owó kúrò lọ́wọ́ òun. Owó tó bá sì fẹ́ gbà báyìí náà nípa oyún ni o, kìí ṣe wípé nítorí nǹkan míì. Ó ní pẹ́gbà tóun ṣírò gbogbo owó eléyìí tó gbà lọ́wọ́ òun, òun náà ló lé ní 16 million 170,000 naira. Òun náà bẹ́ẹ̀ nígbà tí wọ́n bilẹ̀ rẹ̀ pé ó dáa, owó kílẹ̀ yìí náà ń san torí pé èèyàn lóyún, ó ní yóò sọ pé òun lọ sí antinata, òun fẹ́ gba ìtọ́jú kan nílé ìwòsàn àti àwọn nǹkan míì lòun fẹ́ rà o, ṣùgbọ́n gbogbo ẹ̀ lórí oyún yìí náà ni. Ó ní àwọn ọlọ́pàá ni látara ìwádìí abẹ́nu eléyìí tí àwọn ṣe, òun náà sì ni ọwọ́ fi bá Mmerichukwu àti nọ́ọ̀sì eléyìí tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn taládàáni kan tí wọn dárúkọ rẹ̀. Wọ́n ní ìwádìí táwọn ṣe, òun náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí oyún ọ̀hún, ó ní nítòótọ́, ṣùgbọ́n o ńṣe ló wá lọ ṣẹ́ oyún náà ní ilé ìwòsàn kan eléyìí tó wà ní agbègbè Ajá ní ìpínlẹ̀ Èkó. Apanudo ó sọ̀rọ̀ síwájú, ó ní wípé ṣíṣe oyún tí wọ́n sì ṣe yìí, òun náà ló wáyé ní ìlànà ìmọtara ẹni nìkan, kìí ṣe wípé bóyá ó níṣe pẹ̀lú ètò ìlera arábìnrin yìí, bóyá ó ń léyún tó ń dẹ́rù bà á, tàbí eléyìí tó léwu sí ẹ̀mí rẹ̀, wọ́n ní rárá o, wọ́n ló mọ̀ lọ ṣẹ́yún náà ni, eléyìí tó ṣe jẹ́ wípé òun fúnra ara rẹ̀ ló mọ ìdí tó fi ṣe oyún ọ̀hún. Wọ́n lẹ́yìn lédìmọ̀ rẹ̀ kó ṣàánú wa. Wọ́n ní ṣùgbọ́n o, gbogbo akitiyan náà ló ń tẹ̀síwájú láti rí wípé ọwọ́ ba ẹni tí í ṣe olùdarí ilé ìwòsàn eléyìí tí wọ́n ti ṣe oyún ọ̀hún, wọ́n nítorí wípé òun náà kọ́ ó lọ́wọ́ nínú ṣiṣẹ́ oyún náà. Kọ́ lẹ́yìn lédìmọ̀ rẹ̀ kó ṣàánú wa. Ìwé ìròyìn The Punch ló gbé ròyìn o. $170,000 lọ́wọ́ Mr. Olájídé. Akílódé, lẹ́vù ni kíní yìí.
1: Àwọn èèyàn wọ̀ wánú ayé o.
0: Lẹ́vù ni kíní yìí, ìyá ìròyìn, lẹ́vù, mo ní ìyá ìròyìn, ìyá àdí ni. Lẹ́vù ni, lẹ́vù ni.
1: Ṣé ó ṣàtì wá di gbàkọ̀gbìn
0: mọ́? Ẹ̀mọ́ ti wá ń kirikiri rẹ̀. Lẹ́vù náà ni.
1: Lẹ́vù náà tún ní.
0: Lẹ́vù ni.
1: Kirikiri tí wọ́n wà náà.
0: Lẹ́vù ni.
1: Ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìwé ìròyìn Daily Post oníṣẹ́ ilé tó jẹ́ pé ìyá lọ́mọ ni ọmọ mẹ́rin ló ti bí, ṣùgbọ́n kò sí lọ́ọ̀dẹ ọkọ kankan, nìkan ní dáàfà.
0: Wọ́n
1: ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ilé ẹjọ́ ga tó jókòó ní ìpínlẹ̀ Akwa Ibom ti ní kó mọ̀ lọ o síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lo èyí tó kù ayé ẹ̀ níbẹ̀. Ọmọ ọdún mélòó gan lẹni à ń pè rí? Wọ́n ní ẹni ọdún 36 years old woman, eléyìí tí orúkọ tiẹ̀ ní Essien Udim, òun náà yẹn ti ní òun fúnra lára rẹ̀ báyìí. Èyí tó kú ayé rẹ̀ 100+ ni gbogbo ẹ̀ báyìí kó lọ lò ó níbùdó ìtọ́nisọ́nà ni. Ìjẹ́ kí ni tó ṣe gan tọ́rọ̀ rẹ̀ fi dà bẹ́ẹ̀? Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé arábìnrin yìí òun náà ló mọ̀ ń gbìyànjú o, ó sì ń gbìdánwò láti gbẹ̀mí lẹ́nu ọmọ ọdún 12 kan eléyìí tó jẹ́ ọmọ obìnrin. Nígbà tí wọ́n mọ̀ gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ ní 29 ọdún tá a wà nú ẹ̀ yìí, ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ náà ìyẹn Winifred Effiong, òun náà ló mọ̀ ṣe lálàyé o, ẹ̀sùn ẹyọ kan dondo òun náà ni wọ́n fi kan arábìnrin yìí lè tó sì jẹ́ pé gbogbo ẹ̀rí máa jẹ́ mi ìṣó èyí tí ń bẹ lórí tábìlì ilé ẹjọ́ náà lórí ẹ̀sùn yìí òun náà ni arábìnrin rẹ̀ ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún o wọ́n wá tẹ̀síwájú pé ṣe rí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ìjìyà rẹ̀ ó mọ̀ ń bẹ nínú ìwé òfin eléyìí tí ẹ gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom yẹn lọ́dún 2022 pé kó mọ kọ̀rọ̀ ojú sí àwọn ìwà ọ̀daràn gbogbo arábìnrin ọ̀hún lè tiẹ̀ ṣe lálàyé pé aṣeun lóge ni kò sí lọ́ọ̀dì ọkọ̀ wọn ni ó wá láti agbègbè kan eléyìí tí wọ́n pè ní Ikot Obom èyí tí ń gbẹ ní ìpínlẹ̀ Akwa Ibom ni wọ́n ní kẹ́ ẹ sì mọ wá wò ó wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé arábìnrin ní ogúnjọ́ oṣù keje ọdún 2023 òun náà ló mọ̀ dá àpá burúkú burúkú sí ara ọmọ ọdún méjìlá yìí o wọ́n ló mú ọ̀bẹ lẹ́nu ṣómúṣómú ó la ojú ọmọ náà bí kó yọjú ẹ̀ bọ́lẹ̀ ó tún wá gbé ọ̀bọ ọ̀hún lé ọmọ náà lọ́rùn léyìí tó yùn bíi kó gbẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde níwájú ilé ẹjọ́ ọ̀hún èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó bóde lẹ́nu ọmọ ọdún méjìlá yìí eléyìí tí ìyá rẹ̀ tẹ̀lé wá ìrìn sí ilé ẹjọ́ wọ́n ṣe lálàyé pé ìyá ọmọ náà àtọmọ òun náà ni ọmọjọ́ lọ ọjà o àtàrí ìyá rẹ̀ ń tà ọmọ náà ṣe lálàyé òun a mọ báyà òun kiri ata nínú ọjà náà ni o òun kì í lọ jìnà ó ní kété tó ń gbé ata ọ̀hún rù tó ń sì ń polówó ìrìn nínú ọjà ló ń bá rí arábìnrin yìí èyí tó wá bọ òun o pé màmá àgbàlagbà kan wọn fẹ ra ta ṣùgbọn wọn lè rìn orókún ń dùn wọn tẹlé mi kí n mú ọ lọ síbi ẹgbà gbòǹbi tí wọn wà kó lè lọ rèé ta ata ọhún fún wọn ọmọbìnrin ọhún dáhùn pé òun wò wọn pé bí wọn ṣe múra dáadáa yìí wọn lè jẹ ní ibi òun lòún fi tẹlé wọn láì mọ wípé ojú ò ṣe é fi mọ ìwà ẹdá ó ní agbára gidi gan ni o wọn ní ìjẹjọ mọ pé ọmọ náà tẹlé wọn ní bí wọn ti ń lọ bẹẹ ló ń bi wọn léèrè pé mọmì ṣé àti ìdébẹ ni wọn ló ń dáhùn pé àti fẹẹ débẹ ó nígbà táwọn débi ẹ bá gbó kan ló bá mú òun lágídí bí ìgbà téèyàn kí èèyàn lọwọ mú tó fẹ mọ ọwọ lọ lágídí ó ló ń jẹ ọwọ òun gbà lára wọn òun da igbá tanù òun bá bẹrẹ sí ní sá nínú mọ òun bẹrẹ sí ní sá lọ ó ní ìjẹjọ mọ yìí pé ẹsẹ arábìnrin yìí ó múlẹ o ó lé òun ó sì lé òun bá bí ó ṣe mú òun báyìí báàgì rẹ tó gbé kọra ó fa ọbẹ lẹnu ṣómúṣómú yọ ńbẹ ni o ó níbi tóun ti ń jà pàràpàràpà kó ń jẹ àjàbọ lọwọ wọn ó ní ìjẹjọ mọ yìí pé wọn mú ọbẹ ọhún wọn fi ya òun lẹgbẹẹ ojú òsì bí kí wọn yọjú òun bọlẹ ní í ṣe wọn o òun lé ìwà àgbà náà ni wọn garùn ún mọlẹ léyìí tí wọn sì bẹrẹ sí ní mú ọbẹ ọwọ wọn ó fi yan ọmọ ọlọmọ lọrùn ni o
0: inú èèyàn nìkan wà
1: tó ṣe eléyìí ó ti mú aṣọ kan léyìí tó fi fún òun ní ẹnu pa gbogbo bóun ti ń pariwo ó tó òun ọmọ jàjàbọ lọwọ arábìnrin yìí ǹjẹ bó ló ṣe wá jàjàbọ ọmọ náà ṣe lálàyé o pé ariwo ni o òun bẹ̀rẹ̀ sí ní pariwo tó ariwo ọ̀hún pọ̀ ló bá fi òun lẹ̀ lójijì ló bẹ̀rẹ̀ sí ní sá lọ gẹ́gẹ́ bí ọmọ náà ṣe wí o ó ní kẹ́ ẹ sì mọ owó o òun ẹ kúrò nínú ọjà níbi tí màmá òun wà bóun bá ti tèé tó ń gbé lọ tán òun ó tún padà sọ́dọ̀ ìyá òun yóò tún bóun lé mi òun ó tún kiri lọ òun ò mọ tó ṣe òun lọ́jọ́ náà tóun fi tẹ̀lé arábìnrin náà ni wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé arábìnrin eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn yìí gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tí ń bẹ lórí tábìlì òun náà ní tọ́ka sí pé òun gan òun náà ló fẹ́ ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ ẹni tí wàá ṣe adájọ́ ilé ẹjọ́ náà ìyẹn Winifred Effiong nígbà tó òun sọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n ló ní ìrẹ arábìnrin ọlọ́mọ mẹ́rin èyí tó sí lọ́ọ̀dì ọkọ ṣùgbọ́n ṣá òun gbìyànjú ó tún gbìdánwò láti gbẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ ìkànjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kó máa lọ síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lo èyí tó kú ayé rẹ̀ ń bẹ̀ kó lọ fi aṣọ péńpé lu ọkọ ọba lọ̀rọ̀ bá di kọ́ọ̀tù ara ẹ̀sìn bá tẹ̀lé.
0: Tó ìpínlẹ̀ Èkó òun náà la ṣì wá wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ní pé ìwádìí eléyìí tó òun ṣe sí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù kan eléyìí tó wáyé ní agbègbè Mushin òun náà ló ń fìdí ẹ̀ múlẹ̀ wípé kò wáyé o látara ohun ìbúgbàmù olóró tàbí kó jẹ́ ìwà ọ̀daràn látọwọ́ àwọn alákatakítí tàbí àwọn agbésùmọ̀mí ó ní bí kò ṣe wípé ìfinamọ ẹ̀rọ kan eléyìí tó jẹ́ wípé ó mọ ń lo bí afẹ́fẹ́ gáàsì ṣùgbọ́n agbára tí wọ́n fún mọ òun náà ló ti pọ̀ jù eléyìí náà ló sì fi jẹ́ kó dàbẹ̀ ni wípé ìbúgbàmù ni ó ní ṣùgbọ́n o ka mu kuro lokan wa wipe boya isele awon agbesumomi ni tabi isele ado loro wipe boya won ju ni ibikan gege bi ile ise olopa se nfi atijade na lede ni ojobo ohun na lo se nso wipe e mokan kuro nipa ti igbesumomi tabi awon oniwa odaran lati da wahala sile ni ipinle eko oni awon iwadi ti awon se to si je ti ilana ti imero na lo safihan re wipe ko si ohun kankan to ni se pelu ohun ado loro tabi boye eyan kan lo ken kankan sile lati fi se awon eyan ni ijamba won ni sugbon o ohun to waye ohun na ni asise kan nipa ti ero eleyi to nlo afefe gasi to si je wipe o kuna to di wipe o bugbamu ni agbegbe ohun iwe iroyin Daily Post lo gbe iroyin na
1: o da gbogbo eyin eyan wa ile itente ile wa back to back ni kan ni omo lu abi amodu pepo lowo yin o
0: seun seun
1: ife o na lo so wa po oluwa ba ko ni jo jalai lai
0: iba mi
1: mama titi din adupe lowo yin
0: ese
1: olare wa jeje lila to laju mo ki adupe lowo yin
0: seun seun
1: ani ya ya adupe o
0: gbogbo
1: itente ile wa Matthew Cash Akinade adupe lowo yin
0: ese
1: Ade Patrick Segun adupe ni owo yin o Alaji Ajuwon Adekunle adupe po lowo yin
0: ese
1: Sherifat Funke Asi
0: adupe
1: pupo ni owo yin be se ntele wa e wa ti ipo to
0: e lo po si wa
1: ke tu ma like e ke ma love e ke ma share e awon atejise ye jo ma gbera so Kudus Adeoyere
0: thank you
1: Sade Fawale Odeyale
0: ati
1: Vitam please Peters adupe ni owo yin be se ntele wa inu wa dun pupo pupo o e ipo to e lo po si wa
0: ke
1: tu ma like ke ma love ke ma share awon atejise yin e jo ma gbera so ko ma lo ni ibamu pelu awon royin leyi ta ba tari sakato dot yin be tin se be akado mo ni mu yin lowo o o di eje lo si ile osun ilu logu ibe ni mo wa bayi nibi ti awon ebi omo odun merin la kan eleyi te koruko ti e ni Ezekiel Olapade won ti ko iwe esun losode eni ti se oga agba patapata fun le se olopa IGP nu Tunji Jisu nje kini iwe esun kini to dale lori o won ni ninu iwe esun na o na ni won ti npe pe ni kiakia ni wara sesa o na ni ki won ba won fi siku ofin ton ti iwadi to gbangban ati gbigbe awon eyan mejo kan lo si ile ejo le ti eni awon mejo ohun o na ni won lowo ti won si lese ninu isele igbon yiyin eleyi to ran omo won Ezekiel Olapade lo sorun are mabo iyen nilu logun ni iwe esun so nipa re itemi temi ojo keta le ni ogun osu kefa odun 2026 o na ni won ko o leyi ti eni eni ti se agbejoro yiyin ni fun awon ebi na o na lo mu iwe ohun lo pe oya egba iwe esun ni ile ise olopa e bere ise lori e ni kiakia ke le fi siku ofin bi awon karamba ni eda eyi to je pe bi ojo kokanle ni ogun osu kefa odun ile ti o je ojo eku sunday ti kaluku n gbadura pe ka jo ma fa eku degbera won ni ojo na ko mo rogbo o iyen nilu lobu ijoba abile irepo odun eyi ti gbe nipini osun won ni sadede o na ni awon eyan mejo ta fe daruko yi won de toro toro won de toro toro won sina babole le ti si gbemi lenu omo tawon lára àwọn èèyàn mẹjọ ilé ìtẹ darúkọ ọhún náà láti rí kerim saheed ẹntì ẹni tanfiani òun náà tún ní ìnagijẹ èyí tí ń jẹ wọn ní sẹrí tanfiani
0: gan
1: òun náà ló léwájú àwọn ìgidì gan kú èyí tí wọn wá láti wá gbẹmí lẹnu ọmọ tàwọn lára àwọn èèyàn tí ẹ darúkọ òun náà ní ganiyu habib ọláìdé alani ọdẹdowó yekini ismaila ẹntì ẹni òun náà ní ìnagijẹ o àyànní ẹni wọn ń pè é àfíìsì àbáàsì òun náà nínagijẹ tí ẹ ss nínagijẹ tí ẹ o adéjúmọ àbíìbù eléyìí tí ẹ ní òun náà nínagijẹ o ìnagijẹ tí ẹ tí ẹ máa pè é wọn ní jámánì àfíìsì yẹkínì ńkọ wọn lòun náà nínagijẹ tí ẹ fẹlẹrú òun náà ní ẹ pè é àti òye ládùn muhideen abolokoboko-jẹ wọn ní òun náà ńkọ ó nínagijẹ tí ẹ máa pè é ǹjẹ́ kí ni ìnagijẹ tí ẹ o wọn ní akilápọ̀ kínní òun náà ni wọn máa ń pè o wọn ní ìwé ẹ̀sùn tá a sọ nípa rẹ̀ yìí òun náà ni wọn kọ o lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé lórí ọ̀dọ́mọkùnrin ọ̀hún Ezekiel Olapade wọn ní ìjẹjẹ́mọ̀ wípé àwọn èèyàn tó ṣojú wọn kòrò wọn sọ̀rọ̀ léyìí tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ wò ó bí ẹ ti ń dé báyìí ilé ẹ mú ele to je pe iye Ezekiel Olapade o na ni te mu nbe won ni won de pelu oko kan ele to ni oruko egbe oselu kan lara won ni jeje mo gbe bi an tin de bayi ha won be si ni da na bobo le ni o le to si je pe omo ti apa yi won ni ki so ni en wa ha omo ohun o jade bayi won doju boko omo na won si gbe mi lenu re ninu awon ogbodo ele to bode le ti agbejoro ebi na se akosile re yen ninu iwe esun e ta so nipa re yi won ni se ri awon ebi omo na awon soju mi koro ati awon e te gbe lagbegbe ko wa won ni be si daruko won le yoko kan iyan awon amo okuseka yi le ti won ni won mo won diju diju ara aduna la won na le ti se be lo re gbe mi lenu omo olomo o wa tesi waju na awon re le to gbe kale pe lati igba ti ati se kupa Ezekiel Olapade o na ni awon ebi na ti wa ninu ofo eleyi to lagbara leyi to si je pe o dun won jojo o won wa bere fun idajo ododo lori iku eleyi to run omo won lorun are mo bo ile ise olopa eleyi ti nbe ni ipinle osun ni ti wa fi di oro mule pe odomokun kan be o eleyi ti ni ah ota abo to gbode lenu bajinaturi buku ti fona lenu eleyi ti awon kan ba ni eda ti anyin o lo re ba Ezekiel Olapade o si dagbere faye pe o di gboṣe iwe iroyin Daily Post lo gbe loni oba to ni wa ma fa gbo ebo wa o
0: mi ase mi ase
1: o ti gbe
0: ha o lagbara
1: ma je ka fara wa fomo fomo faya di
0: ase ase to ipinle osun lemi na lo o won ni awon akeko ti ile eko giga fasiti ipinle osun eleyi to wa ni agbegbe ifetedo ni ojobo òun náà ni wọ́n tún síta láti béèrè nípa ohun tí ó ṣe kópa akẹgbẹ́ wọn ẹni tó ti wà ní ìpele àṣekágbá ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa gbígbógun ti ìwà ọ̀daràn àti ètò ààbò eléyìí tí wọ́n pè ní criminology and security studies grace ọ̀ṣunlákin òun náà ni wọ́n pé o wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ yìí náà ni wọ́n jáde tí wọ́n sì ń béèrè wípé bó ló ṣe jẹ́ ẹni tó kàn sọ wípé orí ń fọ òun lásán àtonírúurú nǹkan bá òun náà ni wọ́n sì jáde tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní wípé ní kíákíá làwọn ń fẹ́ kí ilé ẹ̀kọ́ ọ̀hún kó sọ̀rọ̀ sókè kó sọ̀rọ̀ síta o wọ́n ní ọ̀ṣunlákin òun náà ni ó papòdà lẹ́yìn tí ó ní wípé ara òun fẹ́ ṣòjòjò díẹ̀ o ní ìrọ̀lẹ́ ọjọ́rú wọ́n ní lára àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n tún jáde tí kò tẹ́ wọn lọ́rùn bí ilé ẹ̀kọ́ náà ìyún ní ilé ìwòsàn eléyìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún bí wọ́n ṣe ṣe ìtọ́jú arábìnrin yìí òun náà ni wọ́n sì tún jáde tí wọ́n sì ń ṣe ìfẹ̀hónúhàn wípé àwọn ò faramọ́ torí wípé ilé ìwòsàn ọ̀hún kọ́ náà ni kò ṣètọ́jú grace lásìkò òun náà ló sì fa o tí ètò ìlera rẹ̀ tó fi yí sọ́wọ́ tó sì tún fi dágbére fáyé o wọ́n ní ẹnìkan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà tóun náà kópa níbi ìwọ́de ọ̀hún àbí ìfẹ̀hónú ọ̀hún òun náà ló sì sọ wípé kánjọ kí wọ́n má dárúkọ òun o torí pé òun ò fẹ́ kéèyàn kan mọ ní òun lòun sọ gbá òun lòun sọ àwo oníṣẹ́ rí ilé ìwòsàn tẹ́ ń wò yìí ilé ìwòsàn tó jẹ́ wípé ilé ẹ̀kọ́ fásitì ló wà fún ó ní aago mẹ́fà ìrọ̀lẹ́ òun ni wọ́n máa ń tilẹ̀kùn tí nǹkan bá wá ṣe akẹ́kọ̀ọ́ bóyá lóru tàbí láago méje tàbí láago mẹ́jọ ibo ni wọ́n ò gbé lọ bó o ni wọ́n ò ṣe ṣe ìtọ́jú rẹ̀ fún ìdí èyí làwọn ṣe ń jáde síta wípé kí wọ́n wá sọ fún àwọn ọwọ́ tí wọ́n fi ṣe ìtọ́jú grace kó tó di wípé ó jáde láyé náà elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa kó máa fi ṣọ́ àwọn ọmọ wa.
1: ó dé ẹjá lọ sí ìpínlẹ̀ Èkìtì ìwéèròyìn the nation ló kọ gbàkọ́gbìròyìn lórí wọn lọ́kàn yìí o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ ìpè ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jókòó nílùú Èkìtì àdó Èkìtì nù òun náà ní ẹ̀mọ̀ ti ní kí àwọn géńdé ọlọ́run méjì kan wọ́n mọ̀ kó wọn lọ sí ibùdó ìtọ́nisọ́nà níbi tí wọ́n ti fi aṣọ pépé roko ọba fún odidi ọdún márùndínlọ́gbọ̀n 25 years imprisonment ni wọ́n fún wọn ìjẹ́bù ò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn méjèèjì yìí òun náà ni wọ́n lọ rèé jẹ́ òṣìṣẹ́ eléyìí tó ṣiṣẹ́ ní àjọ eléyìí tó rí sí àwọn tó ń sìnrú ìlú èyí tá a mọ̀ sí NYSC Ọmọ́bọ̀adé Adésínà wọn ni wọ́n jí arákùnrin náà gbé ni o wọ́n ní àwọn èèyàn wọ̀nyí eléyìí tí ajé ìwà ìbàjẹ́ náà ṣí mọ́ lórí òun náà láti rí Ibrahim Abubakar ẹni ọdún 40 Abdullahi Abubakar ẹni ọdún 41 léyìí tí wọ́n ní wọ́n tún mú Usman Abubakar ẹni ọdún 19 àti Abdulaziz Alebi Oṣù ẹni ọdún 19 59. wọ́n ní ṣe wá rí Usman Abubakar àti Abdulaziz Alebi Oṣù àwọn méjèèjì wọn papòdà ni o lásìkò ìgbà tí ìgbẹjọ náà tó ń lọ lọwọ ẹsùn tí wọn fi kan àwọn mẹrẹẹrin òun náà ni lílẹẹdí àkópọ gbígbẹmí lẹnu ẹni àti àwọn ìwà ìjínigbé mọ bèrè owó èyí tẹni àwọn ẹsùn mẹtẹẹta yìí òun náà ni àwọn sátàrí kó wa wọn gẹgẹ bí ó ṣe wí wọn ni ẹni tó jẹ àròjọ tako ní ilé tó rọjọ tako wọn níwájú onídàájọ ó ṣe lálàyé pẹṣẹ rí àwọn mẹrẹẹrin òun náà ni wọn lọ rèé jí Taiwo Adesina gbé léyìí tó sì jẹ pé ìyàwó rẹ wọn lọ rèé mú òun náà wọn jí gbé lẹyìn tí wọn pa ọkọ tán wọn tún wá gba owó kan eléyìí tó tó mílíọnù lọnà mẹta ó lé belenja owó orílẹèdè wa nàìjíríà lórí ìyàwó kò tó di wípé wọn tú ìyàwó ọhún lẹ ǹjẹ bó gan nìṣẹlẹ náà ṣe ṣẹlẹ wọn ní bẹẹ láàbí ni o wọn yàgò báraká lé wọn wọn ní bí ẹ ti ń délé wọn báyìí ọkọ ìyàwó ìyẹn Taiwo Adesina òní ni ọkọ fojú gan ni ẹ wọn ní bí ẹ ti ń rí báyìí wọn gbé májínátù fún lọwọ orí ni léyìí tó sì dágbére fáyé pé ó dìgbò ṣe lẹyìn ìwá àgbà náà òun ni wọn wọ ìyàwó rẹ túrútú kúrò nínú ilé léyìí tí wọn sì wọ lọ síbi tí ẹnikẹni kò mọ nígbà tí wọn ó tẹsíwájú wọn ni ẹni tó jẹ agbèfọba eléyìí tó mú jù wọn ba ilé ẹjọ ìyẹn Kúnlé Shina Adeyemo ó pe àwọn ẹlẹ́rìí méje ọ̀tọ̀ọ̀tọ̀ síta tó ń ti àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó ẹsibíìtì èyí tí wọn fi hàn níwájú ilé ẹjọ àwọn ẹlẹ́rìí méjèèjì ọ̀hún léyìí tí a ti rí ìyàwó olóògbé wọn ló ṣe lálàyé pé gbogbo ìgbà tí wọn fi mú un sákàtà wọn ló ń fi dá gbogbo wọn mọ lẹ́yọ kọ̀ọ̀kan ó ní ìjẹ́jọ́ mẹ́rin pé nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọn fi ọwọ́ ṣìkú òfin kó wọn lẹ̀ bárajó gan tó wá lọ sílé iṣẹ́ ọlọ́pàá láti lọ wò wọ́n lórí pé eléyìí wà bẹ́ẹ̀ eléyìí náà wà bẹ́ẹ̀ eléyìí náà wà bẹ́ẹ̀ eléyìí náà wà bẹ́ẹ̀ ó ní ìdí rèé tó fi dá gbogbo wọn mọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tí wàá ṣàdájọ́ ilé ẹjọ́ ọ̀hún yẹn ogúnmóye ó ṣe lálàyé o wọ́n ṣe rí Abubakar Abdullahi ó jẹ̀bi ìjínigbé lẹ́yìn tí ẹni kí wọ́n mọ owó òun àti ìkejì rẹ̀ ìyẹn Abdullahi Abubakar àti Ibrahim Abubakar wọ́n mọ owó wọn lọ síbùdó ìtọ́nisọ́nà níbi tí wọ́n ti lo ọdún 25
0: kaasa
1: lọ́rọ̀ bá di cut.

0: Here is
1: 105.5.
0: One station, all the hits.
1: 105.5. Splash.
2: Lupo iba. Àwọn èèyàn kí mọ bí dé tí àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-L-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: If happiness gets sound for Nigeria, na so e go sound.
9: Yo, carry your bride, John.
8: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
9: You fit kiss your bride now.
8: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs. Specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
10: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers for the right combination of quality and price.
11: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
12: Sade, kí ló dé sí láyọ̀ nídó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
13: Mo ń kó àwọn àkókò nídó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
12: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
13: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù nídó mi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
12: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò nídó mi sèmi náà jọ.
14: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
15: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

dídì ṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: issues.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
3: Airtel.
4: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá tún bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí ẹ̀lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport ìyẹn gan lọ fáfá. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí,

0: ibàrẹ ọlọrun lókè ọba ọgá ńlá kábíyèsí rẹ lẹdùmarè ọba ọgá àgbà ọba tó ń tọjú oyún tó yún fi ń dọmọ ìwọ ló ní àwa tá a fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní í sí nǹkan kan àtìlẹyìn kò dúró mọ tì ní gbogbo ògo fókò rírí àsìkò yìí o torí pé tí paul ló bá ń gbìn tí àpòlò bá ń bomirin ìwọ náà ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú ọdún orin òkọ agogo ọdún sẹkẹrẹ ọtá ìwọládùn tí ń bẹnu ọrọ tá à ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́lọ̀ nìkan ìwọ tó ń mú rí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi ń tí ò lọ́lá dà mọ́ àwọn alágbára tó tó ọláàrẹ o ọba tó ní mímọ́ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé lóòkọ mi mr dobwe ńlọpọ èèyàn mọ ń pè mí ìjọba àbílẹ̀ lẹ̀tọ̀ ètò níjọba àbílẹ̀ ó tún ti léfòrò gba gbòs sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ ń tó ní í ṣe pẹ̀lú ohun tí lọ lẹ́sẹ̀ kùkú ìlànà gbéyẹ̀wò lórí ètò yìí bó kò bá kú lágboolé àmọ́ kángun sẹ́ nìkan jẹ nìkan lọ ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ó kà wàhálà lórí ètò yìí ju àwọn ètò yòókù lọ torí wípé ó kọ́ ọmọ nìdánù ọmọ ìjọba àbílẹ̀ ó sì ní àfojúsùn tí à ń lépa lórí ètò yìí òmìnira ìjọba àbílẹ̀ ẹ̀yìn ìdínú tí a fi ń pariwo movement for local government autonomy ìjọba àbílẹ̀ gbọ́dọ̀ lómìnira lágbára lọ́wọ́ elédùà yóò sì ṣeéṣe láìpẹ́ sì ni kò ní dìnà torí àkókò wa àwọn èèyàn ti ń dúró de ọ̀nàrẹ́bù adébísí yusuf aka ọmọ kọrẹnsì wọn ti wà nílé agbára láìpẹ́ láì dìnà gbóhùn lẹ́nu wọn ẹ̀yìn ará àbàdàn south west constituency 1 ẹ̀mọ agbára kàsídà ọ̀nàrẹ́bù yìí ti wà ń bí o ẹ̀yìn tòkè àdó ọwọ́ yín dà ẹ̀jẹ̀ kárọ̀ ọwọ́ yín o ànídàmú ẹ̀jẹ̀ sáré wá sọ́dọ̀ ẹniyè ọ̀jẹ̀kúnlé wà sí o mcpa ẹ káàbọ̀ sórí ètò yìí ẹniyè.
1: Wáyé o, àsìkí.
0: Ṣàlàfé àlẹ́wà.
1: Sọ́kọ̀, àdúgbò lọ́wọ́ lọ́hùn.
0: Ànídàmú.
1: Alhamdulilayi, ẹ̀ṣọ́.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tó ń jàrìnrìn nígboro ayé ó ní tó ní í ṣe pẹ̀lú state police ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà wọ́n ti gbé ìgbésẹ̀ ààrẹ ti fi àbá láti ṣe àtúngbéyẹ̀wò òfin ilé wa sọwọ́ sílé asòfin wọ́n sì ti buwọ́ lù ú pé ká ní ọlọ́pàá ìpínlẹ̀ ṣùgbọ́n lórí ọlọ́pàá ìpínlẹ̀ yìí ó ká àwọn gómìnà láàpọ̀ wọ́n sì à ń pariwo ni wọ́n ti fẹ́ẹ̀ tẹmọ di ẹ pa ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú òmìnira ìjọba àbílẹ̀ kọ̀ ká wọn la ẹ sì rántí pé láyé buhari wọ́n ti ṣe òfin bẹ́ẹ̀ náà pé kómìnira kó wà fún ìjọba àbílẹ̀ ṣùgbọ́n ìdá méjì inú ìdá mẹ́ta lé asòfin ìpínlẹ̀ tá a nílò láti mú kó di ohun ìní ẹ fi fún kínní lọ́rùn pa kó tó wá di pé tinubu débẹ̀ ó wá lọ rèé sọ lọ sí supreme court kó tó wá gba judgment lórí local government ṣé ẹ lérò wípé ó yẹ kí wọn kó state police amendment pẹ̀lú local government autonomy kan kó pọ̀ ilé asòfin tó bá ti buwọ́ lu state police kó buwọ́ lu local government autonomy náà ọ̀fẹ́ autonomy báyìí gbàgbé state police ni àbí kí lè rò.
1: Lákọ̀kọ́ Abiodun Adewole ẹ ṣe kú ohun ìjọba àbílẹ̀ autonomy yẹ yóò wá bó ṣe pé presidency náà kí ni president Bola Ahmed Tinubu òṣèlú náà fi yí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ṣe torí pé the court judgment tó wáyé ní July 10, 2025 lórí pé ẹ jẹ́ kí wọ́n dá dúró àní ẹ jẹ́ ká máa sanwó wọn fún wọn ẹ jẹ́ kí wọ́n rí mímú mi ẹ jẹ́ ká àwọn kìíní ò máa ṣèṣe wọn fúnra wọn ẹ má jẹ́ kí wọ́n ní ẹnìkan tí ò máa bá wọn gbà á máa fún wọn wọ́n máa fowó tá wọn lọ́wọ́ tó tó gbáàrin gbogbo táwọn rí láwọn àwùjọ wa bó ṣe rí yìí kò ṣe tó dàrú rárá ṣùgbọ́n a mọ̀ pé tó bá sásìkò àwọn ìjọba àbílẹ̀ yóò gba kí ni gbàgbára tiẹ̀ náà padà lórí ọ̀rọ̀ ti local government torí ọlọ́pàá tẹ sọ ọ̀rọ̀ ọlọ́pàá tẹ sọ ètò tí ó dùn mọ́ wa nú ni because tí state police bá wà wọ́n ní every politics local while security is also local all individual society ògbò pátápátá inú àgbè là ń gbé a gbọ́dọ̀ mọ tó ń ṣẹlẹ̀ lágbègbè wa a gbọ́dọ̀ jẹ ẹni tó ń ṣe àmójútó àgbègbè wa ó gbọ́dọ̀ jára wa ó gbọ́dọ̀ gbédè wa ó gbọ́dọ̀ gbóhùn wa àwọn nǹkan yìí ni àwa fi support state police ṣùgbọ́n ó gbọ́dọ̀ ní bí wọ́n gbọ́dọ̀ gbìyànjú àti foríṣiríṣi nǹkan kun àwọn nǹkan bíi pé ó kó mọ̀ jẹ́ kí àwọn gómìnà lù kí wọ́n lágbára lórí ẹ̀ àwọn nǹkan bíi kó mọ̀ jẹ́ kí àwọn tí wọ́n já lágbára lù pé àwọn ẹgbẹ́ wọn kàn máa lò bó ṣe wù wọ́n àbí mo sọ yé yín tó jẹ́ kí ètò ààbò kó wà tó gbópọn kó wà lórí ọ̀rọ̀ local government tẹ́ ẹ sọ ká ní àwọn gbogbo mo gbàgbọ́ pé àwọn state government house of assemblies káàkiri ọyọ sí nàìjíríà kò ní wọn ní reason láti ṣe kí ni láti máa accept láti máa adopt gẹ́gẹ́ bíi pé the new law that will be expressly passed into law ni mo mọ̀ tí ó dàrú ara mọ́ gbogbo inú ogun máa dùn sí torí tán béèrè fún ni lórí ọ̀rọ̀ local government wọ́n ti mọ̀ pé àwọn nǹkan yìí yóò fa ìdíwọ́ fáwọn láì rí owó náà mọ́ pẹ́ pẹ̀lú owó táwọn rí kó jẹ tunutun ma labuja tawon ri ko ti tawon ri ko mi tawon ri lo lo ti to aki awon ti won ri lo bo se nlo sugbon e je ko wo ide bi to e ko de ka won to wa ni aluko government ki won le ba ma lo sin to e kan lo fun won lo fun e kan lo fun la mi pa ru ka kiri there is a we say awon ko pe ni macroeconomic system there is a place there is a in a country pe ni microeconomy e ko level of macroeconomic system in Nigeria te ba ri awon changes ko kan be e ki awon to wa ni federal government yen to tin se o tin jigun to affect ka loro ojoba abile gbogbo awon state assemblies on ma gba wole respect pe lataye buhari ni ijoba ile german ri bayi lo ti o ti affect tin tan pe ni microeconomics gbogbo awon ijoba gbogbo awon local government pakata e local government e gbase awon kun gile orisun pase ni local government won de ri se tan ba ri se ise ile awon no office awon ara ilu awon lo fi gbe femi gbadun won sona school lo duro bo se ko duro ogun to local government won control won control bo se kan control a mo pe pelu yondo lo awon to je alagbara awon asikombo ti e pe won pada local government to mi yo pada duro bo se ko duro to rawo ni simi ko je nsun ko je nwo lo bi man gbale fun a ni duro awon ta je movement for local government to mi Nigeria ta re mo pe lagbara olohun o se kin yo wa simu se fun wa
0: so lero tin bayi ni sin e fe ka gbe oro local government e fe ka gbe corset police lorun
1: a le gbe ototo loro yen tori pe ta wa ni pe tori pe won ti gba kan won ni gba kan ani ba won gbele tori fura won na nbere fun ele ti won bere yi tori pe won fe kan gba won de lo court court de so fun pe ani e ma so won fun won sugbon aso so fun noro mi le kan pe awon presidency gangan se president Bola Ahmed Tinubu won se osere oro eni ta won ti o ba je awon APC states control states ti won ba gbe se lori kini ti won je kan sawo won a mo ba won to je atawoni pa atawoni pdp abi apr bi kilepe atawon mi ka kiri awon bu won pe eyin o awon state ti apc to tin se ba state to ti ti kan sanwo fun tidily te ma sanwo fun won tan de a re ise nbe a mo pe state apc state lele yo ma sanwo fun won eyin ara pin loyo e pa o se makinde e wa kan tan won wuten gba fun southwest local government e wa kan fun wuten gba fun lori iban southeast e kan fun wuten gba lori ole a pa wole won lori ni tori pe awon ona wa ko dara ṣugbọn won to so pe gbogbo won lo court pe court to gbe won lo pato pe won lo court to won gba judgment in court to won follow oro pe kan lo as assembly mo to lo court to le gba verdict in court pe in supreme court awon yen gangan fura won o ni will lati se nkan fun wa to ma ni will fun wa a ni mo ra wa se why
0: now se eyin oro wi pe ijoba buhari ti se n to ye ko se labi ofin and that was the best option ti aye kani oni nkan ti buhari se yen pe e lo amend the ofin e lo propose autonomy for local government sugbon gba ta won governor wa frustrate e through state assemblies ni tinubu se ko ko won lo ona mi te yi teni keni oropo ti e le sele
1: gbo awon ti won ma se sele
0: bata sugbon e ma gbo in te yan ba ni in le yan fi ma wa n to ba nilo so in to se ka wa la lori eto e ominira adoba bile ni o to ri pe to do abile lele ke se gbangba la sata o taba de gbagbala sata le mo soro state police objectively o whatever ta ba so nbi agbodo mu wa si oro local government ni o ti o ba ti wole then ko relevant so what I'm trying to say ni pe oro local government autonomy o se pataki si wa lori eto iju state police lo tori pe ti autonomy ba de won le faaye gba ijoba abile ko mo independently manage amotekun iyen na ti di community policing niyan iyen gba ti local government ba autonomy ni o ti o ba ni won si mo manage won na ni ministry of local government chief justice matter o si mo de gaba ton ba palaga lori fori ba yo fe le mo to sokoto iru yin o gbodo sele mo tawon ba awon gbagbara pon agbara tawon ni won de fe fi agbara to wa lowo won fun aburo ti won o fe fi ile no o le mo je gaba lori enikan ko wa ni ken gba wole won ti je gaba lori re iwo na fe ti won na je gaba lori ile elagba ko julo federal government nikan ge won si ready ati gate won eyin na gate yin so
1: won ti ge bayi se won se ge won fun won ni
0: awon pe ko yeju gbogbo e pon e da toju sapimeku
1: the power will not be in the exclusive seats again pe wa ni nu concurrent
0: e wa ja toju sapimeku eyin te so pe e fe autonomy ile ise olopa awa adoba papa wa so pa wa fe fun yin be se ba wa lati wa la ba reduce no problem in te yin na wa njoko le joba abile eyin na fi ile
1: abi oda de
0: wa so pa yin o fe fi ile den se ro pe ni legitimacy
1: abi oda de wole meje tara wa se mo so pe talon control NFIU leni talon control AFCC leni talon control account general office leni federal
0: so gege bi local government gege bi localist so eyin o ro pe o ye ka lo mara won lo
1: security is local lo to ai lo mara won lonu sugbe le ja ototo lo daduro
0: Okay.
1: Oh, that's okay. That's only pay state government. Only pay state government. State police not pay. On ti pe ni community policing. On ti pe ni local government policing.
0: And ti ijoba abile ba dadu local government ini o nse nkan to po dinu amotekun. It more or less local policing. She understand. Sugbon se government lo ba won manage e. I de lominira won lo fa ta tun fin ministry of local government but we can have ministry of chief state matter yen o se issue but ministry of local government yo yo si mo so ti ijoba bi to do ani ministry of state matters ni Nigeria so you understand so ijoba apinle kokan manage affairs won state won so ki ijoba bi le na le mo manage ti e na e wa le ni ministry of chief state matters o so you get sugbon ministry of local government yo ye kan scrap e
1: ala won ti abi e member ti mo so awon to je to je presidency se se won je ki agbara yen se lo fa won to fe se local government
0: oda
1: get se agbara ti won gbe local government se je ko se lo bayi okay won la won ti gba judgment judgment won
0: ali e mo so judgment mo tori pe I say dade ara aye in lo ja mo ran ti ara orun onu fin lo ye kan to ngba ta won ara bi sara won di kan jegbon ni won fi wona bo mi ngba ta si ti wa fe gbo na ofin gbe kankan wa e ja ku le mede edipo ka ku gbo ni ju pe le kan na in temi ngbe do so onu fin lo kule ye ko je ko yo jo na ti pe alo court in kankan bi igba te fe gba koro wole niyun sugbon fe kan amen ni gomina se make fi so pe there is too much kinikan bottleneck in local government issues bottleneck yen la wa so fi ti remove won wa expect to third won wa ri so to third le won ni e kuku le po mo state police e de assent gbogbo e po ta de pass e po o se adi wahala
1: won ni gba be
0: ta ba wa ti gba be awon wa mo so pe bo se bodo je nu tori pa fojusun ti wa lori eto
1: ni ye mo so tori pe iwuri ti wa ni ki autonomy wa local government to ba si wa amon ti afiri to ba de wa agbara wa fun oro state policing na community policing na ti wa because to ba ti si I autonomy awon kini le mo lo mo tori pe owo yo mo se kini won mo lo fun te ba so ke mi ye
0: like I said lori to do babile omini ado babile lo je wa logun ke se gbangbala sata ta ba di gbangbala sata a le mo so ro pe state police okay sai kini kan be ni bi a gbo nkankan o won ti ge ti asake lo
1: local government
0: so a gbo nkankan bi so we have to localize whatever we are saying here ti o ba ti ni se ko lo babile de ko relevant oro state police o ye wonu context in tan so yi sugbon tori pe a fe mu wonu ara won in lasifa wo be so you understand so ti o ba ti wa ni lo be then ko need ta won ba so pa won o ni gba kide wa bilo autonomy awa lori eto do abile na so yi pe eh fi je le ko pa do wa be bo se wa ta mo la mo tekun be te ba ti faye gba
1: wa wulo abi re wole wa wulo fu wa
0: wa wulo fu wa a to ti pe localism te yin na ja fun o ti yoro bi ori mo o ti yoro bi ori mo
1: this police na
0: e ja do ke local police wo ja o pataki lowo yin eni yo je kun le wa si oju oni tin o ya desi owo re amolele ko re wa debisi yusuf mabo e ku kale
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: nourishing goodness for every side of you. The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
1: Sade, why are there so many Indomie wrappers on your table?
2: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
1: Something big, just like that?
2: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
3: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
4: Ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ń kọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdé òun. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Tínú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,50,000 naira, 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. Sòtì Cashier, ọmọ Sòtì Cashier.
5: Ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹlẹ́nu.
5: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
7: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
8: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
9: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: wọ́n yẹn fi gbé ọmọ náà
1: àbí tí fún un tàbí lọ ja ṣíráàfù tó jẹ́ kébi jọ kẹta ló tó dé la ṣọ́ọ̀bù wá fẹ́ wẹ̀
0: so ó gbọ́dọ̀ níbìkan tí ó ti kọ́kọ́ tíǹjì gbólùkọ́ ẹ̀ fún ìyẹn ló hygiene ni it's actually very important nǹkan tó wà important ni tó bá ti change ó wà lè padà tún lọ máa ṣe nǹkan tó yẹ kó ṣe o ìyẹn ò ní pé kó wá gbọ́ jáde kó wá ṣẹ̀ lóun lọlé ẹlẹ́nugbà tó fi lọlé yẹn kò níye èèyàn tó ti máa dúró de ọjà láti ra ọjà lásìkò yẹn tó jẹ́ wípé tọ́n bá ti bá ṣọ́ọ̀pù ọ̀tọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ntàn lọ so within that period of time ó lè wẹ̀
1: yàtọ̀ sí bí túmọ̀ tọ́lẹ̀ tí kọ́kẹ́lẹ̀ tó ti ṣe
0: a ti ṣe bọ́ oríṣiríṣi
1: mélòó
0: a ti ṣe at least ma ti ṣe tó 6-7 bọ́ọ̀ tó jẹ́ pé tó yẹ pé mo gbẹ 6-7 bọ́ọ̀ tó yẹ pé mo gbẹ yàtọ̀ sí ìta tún ṣe o téèyàn ò bá ní fi a kó fi pe b chen get 6-7 bọ́ọ̀ yàtọ̀ sí ìtọ́jú mo ṣe bọ́ ò sí sí àṣàkà mo ṣe bọ́ ò sí ibi ṣogoyè mo ṣe bọ́ ò sí
1: ẹdùn ẹbọ yẹ tí ń rówó
0: tí mo ti ń rówó ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ba ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé èèyàn náà kì í ṣọmọ tó yẹ pé ó máa ń fi ọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá jẹun mo fẹ́ development fún ara mi mo dẹ̀ fẹ́ development fún future mi olu fi jọ pé nǹkan tèmi náà bá rí.
1: torí ẹ sọ pé àwọn nǹkan tẹ̀ ẹ ṣe ó kọjá ilé aṣòfin o.
0: ẹ ó kọjá ilé aṣòfin tẹ bá tẹyin náà bá wa rántí wípé nígbà tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ní mo fi ọpẹ́ fún ọlọ́run ọba mo dẹ̀ tún fi ọpẹ́ fún bàbá tó bí mi lọ́mọ torí kí n ṣe bàbá tó máa ń wu ọmọ ẹ̀ka yẹ̀ bàjẹ́.
1: sọ ma support yín wọ́n fún yín lówó
0: ìdùnnú bàbá náà
1: ní ilé ẹkẹ máa fún ọwọ ìwọ jẹun yín báyìí ni wọn tó lè máa fún ilé wọn
0: wọn jẹun mi chen get me but
1: ẹmọ torí fídíò kan tẹ́lọ́ máa àwọn tó dóbi ń lu èbò yín máa kẹ́ àwọn lójú máa yẹ àwọn mú wò ṣùgbọ́n máa àwọn tó jẹ́ kù àwọn ilé wọ̀bọ̀jú kan fọ́ ìwà ẹ̀ ṣe àti sáfúdádì ni.
0: ìránṣẹ́ rí ẹ mọ̀ pé nǹkan kan wà nínú ọ̀rọ̀ òṣèlú nínú ọ̀rọ̀ entertainment nínú ọ̀rọ̀ tẹ̀yìn náà nǹkan bẹ́ẹ̀ ṣe jẹ́ presenter yìí àwọn nǹkan kan máa ń wà tó yẹ pé ẹ sọ tó yẹ pé torí pé iṣẹ́ yín ń gùn yín
1: la fi sọ
0: wá wò pé ẹ fẹ́ fi dára wípé
1: nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ ló gùn wọ́n iṣẹ́ ló gùn yín wọ́n ti ti gbélé náà tẹ sọ pé ṣe gùdádì èmi náà wọ́n pèsè gùn mí ó wà bá mi lé
0: irọ́ kì í ṣe òótọ́ ọ̀rọ̀ ni
1: ṣẹ́rí
0: téèyàn bá ń kọrin èèyàn ní mọ ìgbà tí yóò máa sọ
1: ọ̀rọ̀ ń pa pé
0: no kì í sọ̀rọ̀ jam talk
1: kí ló ṣe jam talk
0: kí ló tẹ̀ ń ti ọ̀rọ̀ sí mi lẹ́nu lótù no ẹ̀ ń ti ọ̀rọ̀ sí mi lẹ́nu mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mi bí mo ṣe ń sọ kì í ṣe wípé kẹ́ ẹ máa rò bí ẹ ṣe rò pé ẹ kó rí
1: no
0: ẹ máa gbọ́ bí mo ṣe ń sọ ẹ dẹ̀ máa bá mi kà lọ now so àwọn wọ́n fi ń freestyle ẹni tọ́lọ́ ń bá gbà fún tọ́lọ́ ń bá ṣe dáadáa fún ilé ayé kò sí ni kò sí kó máa.
1: ó ti yé mi dáde freestyle ni
0: mo ti yan tí mo fẹ́ yọ
1: ó ti dá
0: àwọn nǹkan tẹ́ ń sọ ní orí rédíò ń gbà mí ṣe lè sọ lójú àwọn ọmọ yín lé àwọn àṣà tẹ máa ń dá lórí rédíò ń gbà mí ẹ̀ẹ́lẹ̀ ó skibọ̀ ó ṣe kíní ẹ̀ẹ́lẹ̀ dá lójú àwọn ọmọ yín tó àárẹ̀ náà
1: nìyẹn so so
0: under other things tí a tún ti ṣe ẹ mọ̀ pé ní ọ̀dọ̀ wa a lot of issues tó relate to mọ hygiene pọ̀ gan tó relate to mọ àwọn tó máa ń fa bóyá bí àìsàn sára àwọn ọmọdé.
1: ẹ̀yin ò ṣe street light ní tiyín.
0: mo ṣe street light ṣe rí nǹkan yẹn kan ni mo fẹ́ ká understand tí mo dẹ̀ máa ń tẹ̀ láti ṣàlàyé tó bá jẹ́ wípé constituency 2 àbí ibi tó ti develop dáadáa kan ni mo ti jẹ́ honourable nǹkan tí màá wò it will be beyond.
1: àwọn èèyàn sì fẹ́ dá ṣètò ìṣùgbọ́n tó ti lọ.
0: nǹkan tí màá wò ó máa beyond nǹkan tí à ń sọ yìí ṣe ń get me. èmi ò kì í fẹ́ ka ara nǹkan tó affect constituency wa débi tó dé nìyí.
1: ẹ jẹ́ ń gbọ́n tẹ́lẹ̀ ìfẹ́ wíná ẹ̀yìn fẹ́ tàgà ọ́ downtown. hello.
2: ẹ̀lẹ́ ọ̀gá wa kúrò lẹ.
1: ó kọ yín àti bí ẹ ti ń pè wá pápápá.
2: gbogbo mi la gbọ́n ká ẹ sí ìsòkò lẹ́yìn lágbà ọlọ́run.
1: 30 seconds lẹ́ni.
2: ọwọ́ lè gbẹ̀tọ̀ yín.
1: àmì.
2: ìbéèrè mi pé mo kí àlejò wa. àmọ́ gẹ́gẹ́ bí ìtẹ̀jú mi nílẹ̀
1: ipa olóńkó bẹ́ẹ̀ fún ìjọba àbílẹ̀ lọ́rùn pa ó yẹ ìdọ̀rọ̀ pápápá.
0: alright ẹ ṣe gan ẹyin èèyàn wa nílé kò ní bàjẹ́ fún yín question tẹ ẹ béèrè engineer Ṣèyí Mákindé gbogbo wa ni a rí wípé gbogbo nǹkan tí wọ́n ti ṣe ohun mèremère ni tí kì í ṣe nǹkan tó yẹ pé èèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn mi rò pé ìjọba kan wà tá a bá kó gbogbo ìjọba papọ̀ gbogbo ìjọba tó ti ṣe mi rò pé wọ́n ti àti rí ẹyọ kan ninu yi to se to nkan ti engineer se Makinde se. So now ta ba soro ta ba ko gbogbo ijoba
1: ati lamu
0: as emi emi o mi
1: ati la

0: tẹni ta kì í sá ń ta tán. Ibi ìyówù ká wà tí wàá ní ẹjẹ́ gbé lárugẹ. Dàbí ẹni pé a ò mọ ohun tí Elédùà fi jíǹkì wa, ó dàbí ẹni wípé a ò mọ rírì ara wa bẹ́lẹ́dùà ti dá wa, ó dàbí ẹni wípé a ò mọ pẹ́ dá. Ó wá ń fẹ́ jẹ́ kí n máa sọ pé ǹjẹ́ àti ẹ̀ lárojinlẹ̀ bí. Fúlàní ṣe bí ọkùnrin wọ̀lú ògìdán ṣe bí ọ̀lẹ́wà jọ ní nísun ọ̀lẹ́jọ́ ara ń tọ́ká ọkáyé tara pàràmọ́ torí nìní mẹ́wàá tiẹ̀ bọ̀ wá látòdì ọ̀run ni Yorùbá ló léde, Yorùbá ló làṣà, Yorùbá náà ló làjùmọ̀rìn ọ̀rọ̀ nú èdè. Ká sọ̀rọ̀ ká fakò mọ́ òkun yọ tòwe tòwe takanlóede Yorùbá náà ló làkanlóede Yorùbá ló làrògún Yorùbá gangan la lárò jinlẹ̀. Sùn báyìí kó ti ní n tá a fiṣẹ́ rán Yorùbá lónìí. Bá a bá tún pa á láriwo tún níṣẹ́ tá a tún fi ń jẹ́ Yorùbá náà ni. Àgàgà ká wá ṣohun ní ìmóhùn mẹ́lẹ́ kó máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ láì pariwo láì sì dákẹ́jù. Láì wò sùn Yorùbá náà lónìí. Bàbá gbin ìyìn lásán ọ̀rọ̀ ni. Bí Yorùbá bá rin ẹ̀rín àárín jù wọ́n tún ti ń fi ń sọ̀rọ̀. Bí Yorùbá bá sọ pé èèyàn rẹ́rìn ìyàn gì. Ẹ̀yin ò mọ̀ pé èdè kan náà tún ni. Ó túmọ̀ sí pé ẹ̀rín tí ò dénú ni ẹ̀rín ojú lásán ni ẹ̀rín ìyàn gì nìyẹn. Bí èèyàn bá tún wá rẹ́rìn tí wọ́n tún ló dọ́kọ̀kọ́. Àwọn ẹ̀rín àárín jù náà ni ìyẹn náà tún lọ́rọ̀ kan ti ń sọ. Ó lè jẹ́ ẹ̀rín tó tinú wá. Tàbí kó jẹ́ pé ẹ̀rín ẹ̀tàn náà tún ni ẹ̀rín ìyànjì náà tún lòun náà ṣùgbọ́n akànrin níta lálàriwo ni. Bí nǹkan bá dá aládàjù Yorùbá léwo kó pòṣe. Pòṣe yẹn ó lè máa jẹ́ pé ọ̀rọ̀ ní fi ń sọ wípé báwo ni bá ti dùn tó kélé yọ jẹ́ tèmi. Yorùbá tó wò sùnsùnsùn tí wọ́n kìyàn wípé ẹni obìnrin kò lọ́nà tó búkúrú sẹ́kún. Èèyàn ṣe pàdé èèyàn tí ń wuyàn téèyàn wá ń búkúrú sẹ́kún ó ní bẹ́lẹ̀ Yorùbá tiẹ̀ jọkọ ẹni a sì máa jálè ẹni. Èèyàn sì lè pàdé ẹni tó rẹwà lárẹwà jù. Pẹ́ ẹ̀rín là á fi korú wọn ẹ̀rín yẹn náà yóò tún máa ní ìtumọ̀ bí ẹni ó búkúrú sẹ́kún ni pé báwo ni bá ti dùn tó kó jẹ́ pé mi àti ilé lájọmọ rẹ́rìn síra wa lẹ́ẹ̀dẹ̀. Yorùbá ní máa ń fohun gbogbo sọ̀rọ̀ Yorùbá náà ni. Kí ni Yorùbá kì í fi dára? Kí ni Yorùbá yìí fi sọ̀rọ̀? Kí ni Yorùbá wòwòwò sùnsùnsùn títí títí wọn fi pòwe? Yorùbá náà ló sọ pé béèrà bá fi ni pé gi àwọn àdánù. Wọ́n lo ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Àti ìrà àti gínú wòye Yorùbá mọ̀ wípé igi ò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀. Àmọ́ bí èèrà bá rà tó bá ra àyàn lára títí tí èèyàn máa fọwọ́ wọn dànù ni kó lè mọ̀ pé igi kéyìí o. Yorùbá náà lówó sùnsùnsùn tó wo ẹranko àjànàkú tá a mọ̀ sí àjànà tàbí erin lákàtàbú tí wọ́n tún wo ìrá. Wọ́n tún so méjèèjì papọ̀ wọ́n ní. Àjànàkú yìí yàrá ọmọ tẹ́yá bá bí ẹyá ní ìjọ. Yorùbá náà lówó sùnsùnsùn tó mẹ́ranko méje papọ̀ sínú òwe. Yorùbá sọ pé iwájú ni pẹ́pẹ́ yẹn ń gbọ́mọ sí. Ní kọ́mọ sí ojú kòkòrò ní mẹ́dì ẹ gbọ́mọ ti ẹ̀ sẹ́yìn. Yorùbá náà lówó òye sùnsùnsùn nínú àwọn ọ̀rọ̀ tá a fi kíni torí ẹni fi wú tí wọ́n tún ṣàmúlò ẹranko. Wọ́n ní ẹ mọ́ jíire lópo ilé àfi ìbòjó jíire nísàárẹ̀. Yorùbá náà ló tún wò sùnsùnsùn ni wọ́n sọ pé ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo. Yorùbá náà ló sọ pé tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. Bí lásán nìkan kọ́bẹ̀ o. Ewédú ń bẹ́ǹbẹ̀ ọbẹ̀ ni. Tẹ̀tẹ̀ ń bẹ́ǹbẹ̀ ọbẹ̀ náà ni. Ẹ̀fọ́ ògùnmọ́ ń bẹ́ǹbẹ̀ bẹ́ẹ̀ ni yánrin ń bẹ ṣọkọ́ ń bẹ ọbẹ̀ náà ni gbogbo wọn. Ìran ẹ̀fọ́ náà ni gbogbo wọn ewébẹ̀ náà ń gbogbo wọn. Yorùbá kọjá ń tà ń fojú àgbàrá Yorùbá kọjá bí kúdẹ̀tì ni Yorùbá. Àìfojú ẹ má fojú àgbàrá wo kúdẹ̀tì mọ́ o. Ojúlówó odò àrágbá yámúyámú ti gbé ni lọ ni. Yoruba lo lasa. Ka wo ayika eni ka si mu nkan sa be ka mu nkan be sa ka fi sese. Ona ta wa ngba mu nta asa yen ta fi nlo ni won pe ni ise. Ka fi so pe a ni asa ta si ni ise. Asa te ri yen kari aye ni ko si bi ti o si. Ise te ri yen na kari aye ni sugbon ototo ni. Igbeyawo asa kari aye ni. Sugbon ise igbeyawo bi kaluku ti nse yato sira won. Oku ba ku asa esin ku lo kari aye. Sugbon ise ta fin gba asin ku seyin o mo wipe ototo na lo bade ni. Ari extravaganza lele yo. E kaabo. Si ikone Splash 105.5 FM. The Integrity Station. E jalo. Soju oja e kukale baby.
1: Splash FM 105.5. Oh yeah, shoppers. Make una hear correct gis. Maggi chicken flavor promo. Don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
4: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
5: Eh.
6: Mm-hmm.
5: You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
7: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.
8: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data known.
9: Indomie wrappers on your table.
10: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
9: Something big, just like that.
10: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
9: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
11: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
12: Bibi tagbo meji ba tin fi wo luwo gbangbangban ko se roju aya npe se ode be no wo ju e to jawo si pelu aderon

0: kì í bá rí bá.
1: Ọmọ jayé ja.
0: Lálẹ́ òní, mo ní àlejò pàtàkì kan.
1: Adé wọ́ká.
0: Lórí ètò àrí extravaganza yìí náà ni.
1: When I say I close, I'm not going close.
0: Òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n, ṣùgbọ́n.
1: Say I rest, I know the rest.
0: Ṣé mọ̀ pé gbogbo apátá la níṣẹ́ tá à ń jẹ́?
1: Àìsí.
0: Àwa gẹ́gẹ́ bí agbóhùn sáfẹ́fẹ́, òjíṣẹ́ Ọlọ́run kan làwa náà.
1: Ìjọ fọ̀fẹ́.
0: Àpáàpáà jù làwa tá a bá jẹ́ oníròyìn. Ohunkóhun tá a bá ní láti sọ gbọ́dọ̀ jẹ́ òdodo. Nítorí pé òdodo náà ni Olódùmarè Ọba fi rán ni sáyé ló gbé dání. Náà làwa náà sì gbọ́dọ̀ bá a gbé dání. A gbọ́dọ̀ ṣí àwọn ènìyàn lọ́nà, a gbọ́dọ̀ parọ́ fún wọn. A gbọ́dọ̀ pa irọ́ fún wọn. A gbọ́dọ̀ tàn wọ́n. A gbọ́dọ̀ ẹnu wọ́n gbọ́dọ̀ mọ́ dùndùn jù. Ẹnu àwọn ẹlòmíì dùn. Ẹlẹ́nu dùn lẹ́lòmíì. Ẹnu dídùn iná fi tọrọ bárà náà níbi ẹnu ẹ̀dùn dẹnu. Bárà lẹ́lòmíì sì gbàgbàgbà títí tí náà ibi ẹnu wọ́n dùn tó. Ibi ẹnu wọ́n dùn dé. Àwọn nu ẹlẹ́nu dídùn. Igbákejì ìjọba ó ń ròyìn. Igbákejì ìjọba ẹlẹ́nu dídùn lásán lásán. Ohunkóhun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, gbogbo alájọ lọ́wọ́ ń bẹ̀.
1: Ó yá onígbàtà yìí.
0: Gbogbo alájọ lọ́wọ́ ń bẹ̀, ẹ̀rí ọkàn kó máa jẹ́ kálukú. Gbogbo ń tọ́kàn yín tẹ́ ẹ jẹ tínú yín dùn yàtọ̀ ẹ̀yìn àti ẹbí yín. Àǹfààní bẹ́ẹ̀ tó yẹ kọ́ gbọ̀n sí àwọn apá ibòmíì tí ò débẹ̀. Tí wọ́n ń jìyà rẹ̀ báyìí, ẹ̀rí ọkàn yín ọmọ lùkìkì pé ń tẹ̀ ń jẹun. Títa díẹ̀ tẹ̀ ń fàyà bí elébiùn. Ara ẹ̀tọ́ àwọn kan náà ni. Oúnjẹ kújẹ bẹ̀kẹ́ díndín bí ẹ̀kẹ́ ọ̀bọ. Iṣẹ́ òjíṣẹ́ ni gbogbo wa. Bọ́ bá ṣe jẹ́ bó bá ṣe mọ̀ jẹ́ ni ṣáà jẹ́ eré. Jẹ́ eré nítorí àtúbọ̀tán o. Jẹ́ eré oúnjẹ kújẹ abẹ̀kẹ́ díndín. Abẹ̀kẹ́ rọ̀ ọ̀kùrọ̀ ọkọ ẹ̀kẹ́. Ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ rí gbàgìdì bí ìgbà tí ẹṣin bá ń jẹ ṣingọ́ọ̀mù. Parí rẹ̀ ó wá dìde gbọ̀nà. Kò sí tí ò lè sọtán. Bẹ́nu bá jẹ ojú òkúkú mọ́ ti ojú ó tì í oúnjẹ kújẹ. Abẹ̀kẹ́ wandiwandi. Ojíṣẹ́ Ọlọ́run tí mo ní wọ́n ń bẹ pẹ̀lú mi gẹ́gẹ́ bí àlejò yìí. Orin làwọn gbé wá. Ojíṣẹ́ Ọlọ́run ni wọ́n o. Ṣùgbọ́n orin làwọn wá fi jíṣẹ́ faraye. Tí ìgbọ́n pẹ̀, my worship follows you. Orin kan ni, orin ẹ̀mí ni. Kí àlejò náà kí a tó darapọ̀ kán tó darapọ̀ mọ́ wa. Ẹ kọ́kọ́ gbọ́ díẹ̀ nu orin wọn.

0: mi ti wo enu emi lo bayo emi ti wo enu emi lo bayo
1: eyan olufe wa le se won pe ka to lo soju oja le kan mo nigba ta ba pada de alejo pataki kan be pelu wa ni le agbara lojo oni akorin emi ni won be ni ele ma wo wi pe ase bo awon olorin ti po jake jado be ni a o le se ka ma lo olorin olorin wa nbi olorin wa lohun sugbon ona ti kaluku ngba fi je se orin e ati bi ise ti kaluku fe forin e je na lo soto oto sira won yen lo fi je pe Eledumare oba to da gbogbo wa o da wa pelu oniruru ara ati nuda ogbon ati nuda ni lo fi je pe bi efo se po to yen won ni orisirisi oruko gbogbo won lo loruko lo ni ranran ba ti refo tete na la refo odu ba ti refo odu be na la refo gure be la lamunu tutu won tun pe kan ni yana paja yen ni poni ruru lọlọrun da wa eniyan pelu ara lorisirisi si ni idi ni e ti ma fi ma fi asiko yi ti ma fi ma ki alejo wa ti won wa pelu mi ni ojo ni enu onikan la ti gbo pon enu olofa la ti gbo mota ma fe je ki alejo wa ki won jo ki won ba wa so nipa ara won ati irin ajo won sugbon lakoko na mo fe ke ba ki awon ara ile ke si soruko yin fun wa
2: oruko mi ni Mrs. Pastor Olubukola Olatunbo
1: àwọn èèyàn ọlọ́run là ń bá sọ̀rọ̀ lálẹ́ òní o a gba àná ní tìka tó kò ń bì lálẹ́ inú mi dùn púpọ̀ láti gbà yín lálejò níwọ̀nba ní ṣókí ń wù mí pé kẹ́ ẹ sọ fún àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín àti ní pàápàá èmi náà kémi náà lórí ọ̀fẹ́ àti mọ orí èèyàn tí ẹ jẹ́ ìrìn àjò yín ní pàápàá sí iṣẹ́ orin tó ní ṣe pẹ̀lú iṣẹ́ orin báwo lẹ ṣe bẹ̀rẹ̀ pẹ́ nkọrin ìmísí báwo ló ṣe dé.
2: Ìrìn àjò yẹn ìgbà tí mo kọ́kọ́ wá sí òkè òkun mo wà ní ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn tá a ti ń ṣe kwaya tí mo jẹ́ mẹ́mbà kwaya but kò ń ṣe nǹkan tí mo mú kó jìnà ìgbà tó yá kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn mo sọ̀rọ̀ bóyá bíi 30 years ago ìgbà tó yá kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn a wá lọ join redeem a wá join church mi so Redeem Church yìí a ti wà ń bẹ́ fún bíi 26 years. But back at the Redeem, I wasn't part of the choir. I just left it. But I love worship and I love singing. I believe that in any ministration, in any church, that the worship is what sets everything up. From word, from sermon, is the worship. It's bringing down the Holy Spirit. So I love to sing. I love to listen to songs. I love to worship. So mo le so pe mo ni awon gift yen die so tin ba sun loju orun Holy Spirit ma fun mi ni orin mo ma receive orin tin ba sun bo tin ba ma fi ji laaro ngba ni ma ti gba orin yen igba mi mo le ji laaro se mo ki o to ba ji ngba mi a to sun pada tin ba to sun pada tin ba ma fi ji ma ti gbagbe so igba to wa ya na ni Holy Spirit emi mi na wa so fun mi pe tin ba ti gba awon orin yen pe ki ma lo wọ́n sínú fóònù mi so tí n bá ti wá bà bẹ́ẹ̀ yẹn mà wá dìde ó lè jẹ́ ìbájago kan òru ìbájago méjì òru mà wá dìde mà wá lọ sí bathroom mà mú fóònù dání mà lọ kọ́ sí inú ẹ̀ so bó ṣe máa wà nìyẹn sónú fóònù mi àwọn orin yẹn pọ̀ gan ó wá di 2023 a wá ṣe program kan ní ṣọ́ọ̀ṣì wa wọ́n wá invite pastor kan wá pastor yẹn jẹ́ pastor Olumide Emmanuel láyé ó dà pé nàìjíríà náà bèsì sí àwọn náà invite program yẹn but program yẹn àwọn tó máa ń ṣe online yẹn ni so ìjọ yẹn ṣá ẹ̀mí mímọ́ yẹn ṣá ni kì í ṣá fi ọkàn gba program lọ ṣá pé normally tí wọ́n bá ń gbọ́ nǹkan online ìgbà míì distractions máa wà yẹn lè dọ́kàn kúrò but ìjọ yẹn mo kàn ṣá fi ọkàn gba gbogbo program yẹn lọ wọ́n wò pé irú èèyàn wo ni ọkùnrin pé mi ti ẹ̀dẹ̀ tí gbọ́ wọn kán wà sórí mi ò tí gbọ́ sermon wọn rí mi ti jókòó sábẹ́ ministration wọn rí so ọjọ́ kejì àwọn náà ni mo ṣe tún join ní program yẹn níjọ́ kejì nìyẹn so ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ mo fẹ́ sọ nǹkan tó ń sọ verbatim ní òyìnbó bọ́n ṣe sọ wọ́n ní some of you will be singing inside the bathroom singing inside the toilet take your gift to the studio come out with a demo you say you don't have a voice when the supernatural is at work it won't be about projection it won't be about branding or logo your treasure is tied to your talent bọ́n ṣe sọ gẹ́lẹ́ ni mo ṣe sọ yẹn ṣe àmọ́ ṣe lórí mi dìde pé what nǹkan tí máa ṣe bọ́ some of you will be singing inside the bathroom ipe mi nìyí èmi náà ọkùnrin yìí ń bá wí ṣe àmọ́ bí mo ṣe gba kíní yẹn nìyẹn àmọ́ iye orin tó wà lórí fóònù yìí anyway mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ah you got a word for me nínú program yìí mi wà lásán ẹni believe ipe alẹ́jọ́ yẹn tí mo sùn orin tí mo kọ́kọ́ kọ síta yìí òun ni ìyẹn ọlọ́run fún mi.
3: Wow.
2: Yes, alẹ́jọ́ yẹn tí mo sùn orin tí mo kọ́kọ́ kọ síta yìí òun kọ́ ni orin tó yóò kọ́kọ́ wà lórí fóònù mi òun gangan ni mo receive lórújọ yẹn mọ́jú but 2023 ni mo ń sọ̀rọ̀ ẹ̀ yìí o
3: mo
2: mú fi sílẹ̀ náà bẹ́ẹ̀ so sorry bó ṣe wá jẹ́ 2026 ni mo ṣẹ̀ṣẹ̀ wá kọ́ yìí bóyá ìyẹn máa jẹ́jọ́ mi because that one is a long story ṣẹ̀mọ́ láti 2023 November ni mo ń sọ̀rọ̀ ẹ̀ yìí títí di ìsẹ̀yìn. So bí mo ṣáà ṣe ní ìyẹn o like I said story yẹn náà because èṣù náà tún fẹ́ gbógun kó tún má ṣe é ṣe náà láti 2023 náà láti ń try kó tó wá jẹ́ pé ọlọ́run jẹ́ kó ṣe é ṣe ní àsìkò yìí mo dẹ̀ nígbà bọ̀ mo believe pé àsìkò tí ó ṣe é ṣe yìí ó máa ní ìdí tọ́lọ́ fi jẹ́ kó jẹ́ pé àsìkò yìí bible sọ pé it makes everything beautiful at its own time àsìkò ọlọ́run ló jù tó dá.
3: Ọmọ Dáúdù mo rò pé ó di yẹn mú ìyẹn náà bára náà wí torí pé téèyàn bá ń rìn nílùú àwọn ìrìn àjò bí eléyìí tẹ sọ yìí ó máa ń yé èèyàn yékéyéké dáadáa torí pé bẹ́ẹ̀ ṣe sọ yìí I can relate bẹ́ẹ̀ ni ó yé Victor dáadáa nǹkan tí mo sọ yìí a dúpẹ́ wípé ẹ ò jákàn torí pé ó pọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé tí wọ́n bá ti ní àwọn àdojúkọ lẹ́yìn ìgbìyànjú ohun tó kù tí wọ́n máa ṣe ni pé wọ́n á jákàn pé ẹlòmíì àti sọ pé bóyá ọlọ́run ò tiẹ̀ kúkú fẹ́ jẹ́ kí n ṣe ni ọlọ́run dẹ̀ ń dán owó lọ́wọ́ ni o torí pé tó bá fìyẹn lẹ̀ tó bá ṣe mí náà á tún dán ẹ̀wò lórí mi tó bá tún gbé so
2: ìyẹn láti ní
3: ìgbàgbọ́ tó lálàáfíà
4: ó dáa kó tó di pé a tẹ̀síwájú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ẹ jẹ́ sáré dókè ọjà ná ẹ lẹ́ńbẹ̀ ohun ẹ kú kalẹ̀.
5: FM 105.5.
6: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
7: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here. You people could have just asked. I would have been happy to tell you my secret.
5: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.
8: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner date for you and your person.

0: touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this go happen live for four correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one no be smarty, no. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV, love it.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
3: Sade, kilo ni sila nyan ni do mi shi wakon ritabi li rebayi.
4: Mon kwa wakoko ni do mi mi joni yo. Mon fe je ebun la kon.
3: Ebun la ke, shepe no ni.
4: Be ni yo. Ni kwa kiko wakoko ori shime wa toto. To wa ni nu nylon ni do mi. E ni ke ni le di ele bun la. Mon lole ni yo. Mon fe bre sinima kwa wakoko ni do mi se mi no ocho.
5: Lo to ni yo. Ma se je ki polo wo ma indomi moment hii ko jari lo. Kwa wakoko ori shime wa jo. Ki o si ni anfa ni la si jan wen bun la yafun yafun. Lo si www.indomi.ng/myindomi moment.
6: Arena jina sile mi. Hello la wa jina sile mi.
7: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ọba ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
8: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
7: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilájẹlú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
9: Owó ni Monday ní wọ́pá. Owó

0: Flash FM 105.5.
1: Arena, you not see me.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bùkátà rẹ̀.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i, já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Lajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
0: Flash FM 105.5.

0: Flash FM 105.5.
1: Èyàn wa, ìfọ̀rọ̀wánilẹ́nuwò ń tẹ̀síwájú pẹ̀lú àlejò wa, Pastor Mrs. Bukola Ọlátúnyìnbó. Ok, so yàtọ̀ sí pé inú yín dùn pé ẹ padà rí kiní ṣe, kí ni àwọn nǹkan tẹ lè rí rí tọ́ka bí àpẹẹrẹ pé ó múnú yín dùn pé ẹ ti padà ṣe orin yìí, bóyá bí n tí àrítọ́ka tó jáde lẹ́yìn ẹ̀ ṣe mọ̀ pé láti ìgbà tí ẹ̀mí ti ń darí pé ṣe kiní tẹ́ ẹ tètè dáhùn. Téèyàn rí bí ìbáwí ẹjẹ́ ń pè ní ìbáwí bí ìfanilétí pé fún àní ó ṣe kiní yìí lẹ́yìn tẹ́ ẹ ti wá ṣe mọ̀ pé ẹ ti gbọ́ sí ọlọ́run lẹ́nu nìyẹn báyẹn. Kí wá ni tọ́lọ́run wá fi padà san ẹ̀san pé ọkàn rẹ ó ti gbọ́ sí mi lẹ́nu.
2: Alákọ̀ọ́kọ́, ọkàn mi kọ́kọ́ balẹ̀, bọ́dì nìyẹn ó kúrò lọ́kàn mi. Mo ní peace of God that surpasses, that flows like a river. Mo kọ́kọ́ ní peace number one. Number two, mo ti rí èèyàn kan àbíyàn méjì tó sọ fún mi pé orin yẹn ó mínísítà sáwọn.
3: Wow.
2: So mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn nǹkan tí èṣù fẹ́ dá dúró nìyẹn. Ṣé mo testimony ọlọ́run òun èṣù fẹ́ dá dúró one or two tó ti sọ fún mi pé ó mínísítà sáwọn. Èèyàn kan nígbà kan àwọn bílì wà dáhùn ọ̀rọ̀ ọmọ. Nígbà táwọn dẹ̀ ń gbọ́ pé gbogbo nǹkan ọlọ́run ló ń tọ́yàn sọ́nà, àwọn dẹ̀ fi gbogbo ẹ̀ síwájú ọlọ́run. Bọ́lọ́run dẹ̀ jẹ́ kí nǹkan ní àṣeyọrí, ó jẹ́ kó yanjú. So ìfọ̀kànbalẹ̀ àti pé ọlọ́run ó ń ti ara orin yẹn, ó fi ń gbà àwọn èèyàn là.
1: Èèyàn lè kọ́ orin kó sọ pé ti ara òun nìkan lòún fẹ́ máa dá gbọ́. Àwọn èèyàn ní láti gbọ́ kí wọ́n wá jẹ́ iṣẹ́ padà fún yàn pé orin tó kọ́ o àbí bó jẹ́ òṣèré ni eré tẹ́ ẹ ṣe yìí ó dẹ̀ kọ́ wa lọ́gbọ́n o, orin tẹ́ ẹ kọ yìí ó dẹ̀ kọ́ wa lọ́gbọ́n o. Kódà a tún rí ìmísí ńbẹ̀, a dẹ̀ rí ìtunilára ńbẹ̀, ìtunilọ́kàn pé àbá òkú ìṣòtọ́ àti àwọn nǹkan tó ń fúnni ní ìrètí. Èyí náà ló máa ń jẹ́ ohun tí ó máa ń dùn mọ́ gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ ọ̀nà bẹ́ẹ̀ nínú púpọ̀. Ṣùgbọ́n mo fẹ́ bèèrè pé ẹ má bínú, yàtọ̀ sí pé bóyá nítorí pé ẹ jẹ́ pastor, tí kì bá ṣe pé bóyá ẹ jẹ́ pastor ni, ṣó ṣe é ṣe kẹ́ ẹ má kọ orin tó jẹ́ gospel ṣá?
2: Mi ò rò bẹ́ẹ̀ because a ti bẹ̀rẹ̀ so inú ilé ìgbàgbọ́ náà bí mi sí a dẹ̀ máa ń lọ sí church àti kékeré náà ti ń fọ̀rọ̀ ọlọ́run tọ́ wa. And Bible náà sọ pé train your child the way they should go, when they grow up they will not depart from it. So that foundation has been there. That foundation has been there. So and pastoring ta sọ pé ṣe pé I'm pastor church. My husband is a provincial pastor.
3: Okay.
2: Níbí báyìí.
3: Okay.
2: So but we worship in our church, Redeemed Christian Church of God, Victory House,
3: okay.
2: London.
3: Okay.
2: That is where we worship. He's a pastor in the church, but our Colam Parish Church.
3: Okay.
2: So yeah, all along, but the foundation also, Otiwambe. So and that is what has been built upon. That foundation is what has been built upon.
3: Okay.
2: So we are teacher of the word. So pastor, of course, we minister in the church. I was youth pastor in the church for about 6 years. So gbogbo e no, e mo gbogbo little here, little there, everything not to build up.
1: So o tun mo si pe lo lo ba nsin. This is your first album.
2: It is. Yes.
1: Okay. So bi igba o lo tun sumo ka ma reti another album. But before we go there, eléyìí tí ó jáde yìí nsìn, níbo ni àwọn èèyàn ti lè rí, níbo la ti lè rí gbọ́, níbo la ti lè.
2: Ó wà lórí YouTube, ó wà lórí social, a lot of social media platforms, but mainly YouTube. Bálọ̀ YouTube is there.

0: ẹni ká jẹran kó pẹ́ lẹ́nu àmọ́ òun fọ̀ fún òjẹ́.
1: Ṣé
0: gba lálẹ́ òní lórí àríyá extravaganza rí ẹ ṣe gan ẹ̀yìn èèyàn wa. Ṣé darapọ̀ mọ́ wa láti bẹ̀rẹ̀ títí dé òpin. A máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lákọ̀tún àríyá extravaganza. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́. Kí ẹ lọ́jọ́ rere enjoy weekend yín o, ó dàrọ̀.

0: tell your friend, even your ex, everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láròwọ́ tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A level to sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: 105.5 The Splash.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajínrere tí ń bóló àti fẹ́ òjò, olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
2: Ẹ já gbàdúrà. Ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ fún wa lónìí wípé kí a tó jẹ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi lónìí wípé kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn wa, kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké, àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kàdí aláyọ̀ kàdí alábùkù fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa. Amen. Mo tú láyọ̀ láti kí wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì lónìí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ni ìhìnrere Jésù Kristì. Kí ni ìtumọ̀ ìhìnrere gan? Ìwé Rómù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní torí èmi kò tijú ìhìnrere Kristì, torí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Eléni pẹ̀lú, nítorí inú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ́ wípé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. A ti ṣàlàyé nǹkan mẹ́ta sẹ́yìn o wípé ìhìnrere Jésù Kristì ó jẹ́ ìròyìn tí ó le tán òǹgbẹ ọkàn èèyàn láti mọ Ọlọ́run, àti pé ìhìnrere Jésù Kristì yìí nìkan ṣoṣo ló le sọ èèyàn dẹni ìgbàlà. Kò sí bí èèyàn kankan láyé sí lè dẹni ìgbàlà bí kò sí nípa ìhìnrere Jésù Kristì. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, ṣe àwọn àpọ́sẹ́lẹ̀ orí kẹrin ẹsẹ̀ kejìlá ní Bíbélì sọ nìyẹn. Kò sí orúkọ tá a lè fi gba èèyàn là bí kò sí orúkọ Jésù. So inú ìhìnrere Jésù Kristì yìí la ó sì ti fi Jésù hàn. Nǹkan lẹ́ẹ̀kẹta tí mo sọ fún wa lánàá náà ni wípé ìròyìn tí ó máa ń mú ayọ̀ wá ní ìrere o, kì í ṣe ìròyìn tó máa ń mú ẹ̀rù wá, kì í ṣe ìròyìn tó máa ń mú kí ọkàn èèyàn ó bàjẹ́, kì í ṣe ìròyìn tó máa ń mú ìdálẹ́bi wá. Torí tó bá ti mú ìdálẹ́bi àti ẹ̀rù wá, kì í ṣe ìrere Jésù o, kì í ṣe ìrere Jésù o. Ó lè dùn lẹ́nu, ó lè dùn lẹ́nu pé mo wàásù lòdì fún àwọn ẹlẹ́sẹ̀ ni, ó lè dùn lẹ́nu. Ó sì lè fẹ́ dàbí kó fẹ́ bá Bíbélì mu, ṣùgbọ́n n tá n ṣàgbéyẹ̀wò rẹ̀ ni wípé kí ni Bíbélì sọ nípa ìrere. Àṣírí ni tí Bíbélì sọ wípé ìròyìn tí ó mú ayọ̀ ńlá, tó máa mú ayọ̀ ńlá lọ́wọ́ ni. Ẹ jẹ́ mọ̀ pé Bíbélì sọ fún wa nípa arákùnrin kan níwèé ṣe àwọn àpọ́sẹ́lẹ̀ orí kẹwàá, orúkọ rẹ̀ ni Fílíìpì, kọ̀nà àwọn ọmọ ìjọ ní Jerusalem ni. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ ní Jerusalem, àwọn Júù, àwọn Farisi, àwọn Sadusi àti àwọn ìjọba wọ́n fara ni àwọn ọmọ Ọlọ́run lára ní Jerusalem. Sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ṣìdì kúrò ní Jerusalem pé ajá lọ lù bòmí, torí wọ́n fẹ́ pa wọ́n ni. So Bíbélì sọ fún wa níwèé ṣe àwọn àpọ́sẹ́lẹ̀ orí kẹjọ yẹn wípé báwọn èèyàn ṣe ń tiráfù tí wọ́n rìnrìn àjò, tí wọ́n sì dínkù ní Jerusalem yẹn, bí wọ́n ṣe ń lọ ni wọ́n ṣe ń lọ ń wàásù ìrere Jésù Kristì. Jẹ́ ǹka iṣẹ́ yẹn fún wa kó lè mọ̀ pé tí mo sọ yìí náà Bíbélì ló wà o. Ẹ jẹ́ ǹka fún wa. Ìwé ìṣẹ́ àwọn àpọ́sẹ́lẹ̀ orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ó ní Sọ́ọ̀lù sì lé ohùn sí ikú Stéfánù. Onílé àkókò náà inú ni bíni ńlá kan dìde sí ìjọ tí ó wà ní Jerusalem, a sì tún gbogbo wọn kálẹ̀ já agbègbè Judea òun Samaria, àfi àwọn àpọ́sẹ́lẹ̀. So ìyẹn ni pé àwọn àpọ́sẹ́lẹ̀ nìkan ṣoṣo ló jókòó sí Jerusalem, àwọn tó kù wọ́n ń lọ, ẹni tí ó lọ Judea, ẹni tí ó lọ Samaria, ẹni tí ó lọ Sidoni, ẹni tí ó lọ ìlú Taya, gbogbo wọn, àwọn tí ó tiẹ̀ kúrò ní Israẹli gan pátápátá pé ẹja lọ ṣiṣẹ́ bòmí, a gbé ìrere Jésù, a gbé lọ bí a bá lọ. So Bíbélì sọ nǹkan kan fún wa ní ẹsẹ̀ ìkẹrin yẹn, já lọ sí ẹsẹ̀ ìkẹrin, ṣe àwọn àpọ́sẹ́lẹ̀ orí kẹjọ la ṣe wà. Ẹsẹ̀ ìkẹrin yẹn ó ní àwọn tí wọ́n sì túká lọ sí ibi gbogbo wọ́n ń wàásù ọ̀rọ̀ náà. Kí ni ọ̀rọ̀ náà yẹn? Ìhìnrere náà ni o, bí wọ́n ṣe túká. Ìyẹn ni pé sórí mọ̀mọ́ ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó bá ṣe pé ìwọ ti dẹni ìgbàlà, tó o sì mọ̀ pé o ti dẹni ìgbàlà, ọmọ Ọlọ́run sì ni ọ́, bóyá mọ̀mọ́ ni ọ́, bàbá ni ọ́, àǹtí bọ̀dá. Ẹ jẹ́ mọ̀ pé Ọlọ́run fẹ́ a máa wàásù ìrere, kí ìwọ náà sọ àwọn tí ò tí ì gbọ́ ìrere ibi ó bá lọ, bóyá ìrìn àjò ni, àbí iṣẹ́ ló gbé ọlọ́bì kan ni, àbí ìrìn àjò kan ló ṣẹlẹ̀, gbé ìrere Jésù Olúwa lọ bí òun lọ náà. Àwọn tó pinlẹ̀ ìgbàgbọ́ yìí bí wọ́n ṣe ṣe leléyìí o, ó ní gbogbo ibi tí wọ́n lọ wọ́n wàásù ọ̀rọ̀ náà. Ó wá dárúkọ ẹnìkan, Fílíìpì tí mo mẹ́nuba lẹ́ẹ̀kan yẹn, ẹ̀wẹ̀ ẹsẹ̀ karùn-ún, ìwé ìṣẹ́ àwọn àpọ́sẹ́lẹ̀ orí kẹjọ. Ó ní Fílíìpì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, on wa so Christi fun so ngba to ni on wa so awon awon eyan won lo wa so oro na kini won wa so Christi ni o mo se so fun pe ire Jesu kisi ire ti ma so ni de ni ibala yi o godo da lori Christi o o godo ma so ron pa Christi ni o godo fi ife Christi han ni o so Philip lo Samaria lo wa so Christi fun ki lo wa sele ni be be le ni awon ijo eniyan si fi okan kan fi yesi ohun ti Philip so nigba ti won gbo ti won si ri isi ami ti o nse yen ni pe agbara fini esio agbara olorun ma di mimo ni lo samaria tori philip lo wa so isi ami ati se yanu be si sele awon lokun awon laisa won be si gba iwo san won ori si e ti e gbo nkan ti mele so ni ese geje yen ni oni tori opo nu awon ti emi emi aimo opolopo nu won ti o ni emi aimo oni won kide lo rara won jade ati opo awon ti e gba nba ja ati awon amukun asise dida ara won gba to wa di ese kejo se ri ese kejo yen gan mo nlo ese kejo yen gangan mo lo nbe tori irere ti christ ti philip wa so fun samaria yen ki lo sele e wo n to sele en to ti ese kejo yen so o ni ayo pipo si wa ni ilu na ayo pipo si wa ni ilu na so mo se ni ire jesu oluwa yi o je iroyin to mo mu ayo wa o lana mo fi ese bini kan han wa ni we lu kori keji pe awon angeli to ki jesu oluwa kaabo saye won so fun awon olusagunta yen pe mo mu irere ayo nla to yin wa ti o se ti gbogbo eyan lo wa fun so ayo ayo wonu samaria tori won gboro irere jesu kise so yen ni pe ngba ti po ngba ti philip wa su irere yen fun won ko ma soro nipa pe gbogbo won gbona ni olorun o ni fe won olorun binu si won ti won ba ti won o ba si debo nuku wada olorun o pa won re ni ti won ba si ti won o ba ronuku wada won jona rawrawu ni ki se ba se n wa su irere niyan opolopo wa loni lo se pe a ni itara fun olorun a ni itara lati wa su irere jesu kisi sugbon a o se bo se ye ase a o se bo se ye ase olorun si fi ase bo se ye ase ta le ni ami wipe looto eni yi o wa su irere loni o wa su irere nitooto opolopo eyan loni lo se pe ti an ba ti e ti n gbo tenikan so pe iwo elese iwo to mu ti iwo to fe to fa siga iwo to se le to se ton o lo erun apade ni o do na ni opolopo awon elese eyan na lo ti pe ti an ba n gbo gbogbo ru wasu yen won to ma fi eni tin wasu se yeye gan pe ai mo mo pe mo lo be iyan o tumo si pe eni to wasu rere na bo se ye pe won o le fi se yeye sugbon ti mo so ni wi pe ta ba mu ife Christi to enu iru eyan yen wa gbogbo olorun ni fe re olorun o fe ko ku sinu ipo yi jesu oluwa ma wa saye lati se ise nla fun okan re fun igbala okan re gba jesu igbo gba jesu igbo gba ife olorun laaye nu okan re se ri bo se ya wa sun irere gan niyan ohun lo se je ro ya yo mama iwo na ro iwo na ro ki fun apere bo ye eyan kan ti je gbese ni boyo o ti je gbese o se se ko ma gbe eko boyo boya o ti le je gbese gbese kan wa lorun re lowo lowo mo mo gbadua fun oloko jesu wi pe asan gbese re loni iyanu nla iyanu ha olorun o fun fun oloni loko jesu so fun apere boyo o je gbese ni gbese 1 million ni 200,000 ni to se mo bo se se leni kan wa so fun pe mama ebi kan wa ni eboya ile bi ma so fin ipinle wa ni won ni ki gbogbo eyan to ba je gbese kin wa sibe pe gomina ti so pe gbogbo en ti o ba je gbese ofe ni won san gbese won se inu re o baje ni abinu re o dun yo bi rere jesu oluwa bo se ri gele niyan to ba dola autex waju mo pe o ni alabuko fun.

fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáńlóòdù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: Sunday lago meje si meju asale le mo pade re. Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
1: Gbàgbé ìrù mú ẹ.
2: Gbàgbé ìrù mú ẹ.
0: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà náà Gbẹ̀ngà Adébóyè.
3: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ̀fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
0: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dù àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tà ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìí jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
1: Àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀.
2: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Gbàgbé ìrùn ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jẹ́ngbẹ́ tí èlé ti padà dé látọ̀run. À jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jẹ́ngbẹ́ tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyáwá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mídébẹ̀.
6: Flash FM 105.5.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní alẹ́ yìí. Ẹ káàlẹ́ o, ẹ káàlẹ́ o, ẹ káàlẹ́. Ó mo kí yín tológun tológun, mo kí yín tẹ́lẹ́sọ tẹ́lẹ́sọ, mo kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Ẹ̀yin ọmọ Ọlọ́run, weekend mọ̀ ti bẹ̀rẹ̀ lónìí. Òní lọ́jọ́ Jímọ̀ lóyin, thank God is another Friday. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temi Dire Market, gbági titun nílùú Ìbàdàn. So oríṣẹ́ tó ń gbọ́ yìí, mo mọ tẹ̀lé déètì gan. Today is 26/06/2026. Thank God is another Friday. Bẹ́ẹ̀ ṣe múra láti lọ sùn. Ìjọ jẹ́ mọ̀ pé fún Ọlọ́run ni ó ṣe weekend fún ọ. A ní Saturday, Sunday and Monday. Ṣé ẹ rí kó tó di Monday, ọ̀pọ̀ yín lẹ jò tínú yín mọ̀ dùn. Ẹ fọwọ́ yẹn méjèèjì sáyẹ sọ pé màá ráyọ̀ lónìí. Ayọ̀ yóò wọnú ilé mi, ayọ̀ yóò wọnú iṣẹ́ mi, ayọ̀ yóò wọnú ayé àwọn ọmọ mi, ayọ̀ yóò wọnú gbogbo tí mo ní. Màá sùn láyọ̀ lálẹ́ yìí, màá sùn láyọ̀ sọ bẹ́ẹ̀, màá sùn láyọ̀. Mi lè ṣe nǹkan kan o ní alẹ́ gan láì kọ̀kọ́ kí láì dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin àyànfẹ́, bó o bá mọ orin ìjájọ kọ, bó o bá mọ̀ kàn mọ́ gbọ́ kínú ẹ wá mọ́ dádùn. So tínú ẹ bá ti ń dùn, ṣe ń sọ nǹkan fún ọ, ìyanu kan ń bọ̀, kàn jẹ́ kínú ẹ ó dùn láti inú wá. Ẹnìkan ní orin wo ni, oṣù yìí ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹnjiníà Abọ́lọ́ ń dòwòpọ̀ àtúrà ànúgbà.

0: gbogbo eyin omo Olorun te da Olorun mo to si gbagbo ko ra anugba e wa ki be Jesu o ma se a tun so ni igba mefa Jesu o ma se Jesu o ma se Jesu o ma se Jesu o ma se Jesu o ma se Jesu o se titi lai lo pe mi ati e lojo re eyin ayan fe ma wa ni edide ajo ki hallelujah mefa ati ogo mefa ati osana mefa odin ni 2606 2026 gbogbo e lo gbe 6 edide mummy edide daddy somebody stand up and shout 6 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa ogo ogo ogo ogo ogo ogo ewa mama se osana mefa osana osana osana osana osana osana to Jesus mami egbe ese kini siwaju kan gbe ese yen siwaju gbogbo bi to ba de laye wa bere si fa ire mara in the name of Jesus Christ be se duo yen mami se ni nkan kan te fe bere lowo Olorun Matthew chapter 7 verse 7 oni bere a o si fi fun yin oni e wa kiri eyin o si ri gba oni e kan lekun olufe o la o si sile fun yin so adua mefa la gba a si kan lekun le meji enikan la kan lekun e dide ke gbowo soke today is 2606 2026 be se kigbe yen kin le fe mummy aboba se mi ni wo ni ma so ya oluwa ko le fe mi atoko mi to ba se mi ni wo ni ma ni baba gege bi oluso agutan fun mi ni anointing ati ogbon ti mo gbe ise ranse soke iwo lo mo to fe ibi to ba wa bere nto fe 2606 2026 date to ni apere ojo to ni apere igba to ni apere la wa e pe oruko Jesu lekan eyin ayan fe o egbe owo yen soke eke loruko Jesu pe Jesu yen ni igba mefa emi mimo le kan soso se nkan bayi mo bere nkan bayi lowo re the promise and the pattern mi gbadua eni kan ni kini nje be Jesus give us three fabs oro ise meta lo jabo lenu Jesu three promises ileri meta and each one goes deeper eyo kokan awon ileri yen se nje le si enikan ni nda o lajo ri ninu bibeli bo kin to so nkan kan bi owo soke wa fi gbogbo agbara nu e pe oruko Jesu e pe ni igba mefa wa wa so oluwa se nkan bayi fe mi emi o si fase si nbi igba ta ba bi jade nbi o ti se se ka ti gbadua mefefa e pe Jesu le ko ya so da duwa be oruko Jesu oruko Jesu oruko Jesu oruko Jesu oruko Jesu oruko la Jesu Olorun jo ogbon tin fi sise ranse anointing toto lati jajaga ninu aye awon eyan oni mo toro oluwa fun mi in the name of Jesus Christ are you praying iwo to ba fi omo bebe fun inti Jesu so niyan anyga ni bi bawo the promise and the pattern he gave us three verb oro ise meta kisi ni won number 1 ask o gbe check fun oni blank check bere o la o si fi fun won that is God's promise it shall be given o se leriti open your mouth lanu re Philippians chapter 4 6 o la o si kun seek wa kiri o lo bi je pe ni jo Sunday and bo fun holy communion service oluwa ni ka fun gbogbo eyan ni meji meji ka se nkan kan to tun yato Sunday yi ipade agbara han han ni holy communion service o fo si and ise kan pe la se ni Sunday gbogbo eyan omo Olorun 13 to 30 ati gbogbo eyan patapata ago meje laaro ngba ti o ba fi di ago bi mokan lati pari gbogbo omo Olorun patapata ni ma fun lara oluwa emu eje Jesu emu wale meji meji ni aje ara oluwa agbara to nbe nbe ni je ase sa ti en ba so fun mi pe isin to dabi isin 77 ìsìn ẹ̀jẹ̀ Jésù ni. Níjọ́ Sunday, oh my God, ó ní sick ẹ wá kiri, that is pursuit. Ẹnìkan ní kí ni jẹ́ bẹ́ẹ̀, kí yìí ó wá káàkiri. Hard and effort. Mọ́ jẹ́ ó kò sójú kẹ́kọ́ ọmọ sunkún. Bíbélì ní làálà àwọn aṣiwèrè da olúkúlùkù wọn láàmú. Ó ní wọn ọmọ bí ènìyàn ṣe máa jáde lọ sínú ìlú. Proverbs chapter 8 verse 17. O ni those that seek me early in the morning, early shall find me. Àwọn tó bá tètè wá mi, wọ́n ó rí mi. Ìwé òwe 8:17. So ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Knock, ara ọ̀rọ̀ ìṣe ni. Ẹ kanlẹ̀kùn. Alákọ̀ọ́kọ́ béèrè ọ̀rọ̀ ìṣe ni. Àwọn tí wọ́n bá ṣe Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì seek, ẹ wá kiri ọ̀rọ̀ ìṣe ni. Ẹlẹ́ẹ̀kẹta ẹ kankùn. That is persistence. Òní bíbélì fi ní ohun rere òní fà sẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tó ń rìn dédé. That is because of our importunity prayer. Nítorí àwí ìyanu rẹ̀ nínú ìwé Luke chapter 11 verse 8 bíbélì ni Olúwa gbẹ̀san lára ọ̀tá rẹ̀. A fẹ́ béèrè àdúrà kejì. Mọ́mí ẹ dìde ẹgbẹ́ ẹsẹ̀ kan síwájú. Ìtò béèrè tó bá ṣe pé nǹkan míì tó wà tó fẹ́ béèrè. Wà tó pin orúkọ Jésù ní ìgbà mẹ́fà. Today is 26/06. 2026 wà á fi gbogbo ara ké orúkọ Jésù wà á pè tí ó pè mẹ́fà gbáko lẹ́yìn ìgbà náà wà á béèrè èmi ìfẹ́ nǹkan méjì sà ju ọgbọ́n àti anointing tó tó ṣiṣẹ́ ìránṣẹ́ agbára mi kò ìtò o bàbá gbágbára wọ̀ mí èyí tó tó kọjú ìjà ṣe sù bàbá gbé mi wọ mo tọrọ fún anointing ni. Anointing makes a difference. Tó bá rí tí yàtọ̀ ń bẹ nínú ayé ìránṣẹ́ Ọlọ́run kan. Anointing kan ní ṣiṣẹ́. Tó bá nútìṣẹ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run kan ṣe ń tọ́ yàtọ̀. Ọlọ́run da anointing ọ̀dà lù ni. O ní how God anointed Jesus Christ of Nazareth with Holy Ghost and power. Who went about ti ń ṣe rere. Ẹjọ́ sà tí wọn náà bá fẹ́ ni ọ̀tọ̀rọ̀. Tó bá ṣe pé ká lọ́kàn nù léyìn. Kò sí lónìí 26/06 ọjọ́ tó ní àpẹẹrẹ àdúrà mẹ́fà lóní àgbà. Ẹ kígbe níbi tẹ́ ẹ bá wà ní ìgbà mẹ́fà ní kò pé in tí mo fẹ́rẹ̀ Ọlọ́run ó ní ẹ béèrè. Ọya ẹ sọ́jà tó wà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ ti Jésù bàbá in tí mo fẹ́ anointing àti ọgbọ́n ni. I am seeking for the anointing and wisdom. Mi kàpàrúbìdù ṣẹ̀ntòpáyà. Mi ọmọ tí bàbá àti mọ̀mọ́ ìfẹ́ oníka béèrè. Wọ́n ń béèrè báyìí o, Ọlọ́run jùúlẹ̀ fún wọn. Lónìí, ọjọ́ kẹrin ó dín ní ọgbọ̀n. Oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026. Ṣé nínú ayé wa, in Jesus name, Jésù Olúwa wa. Ẹ̀rà tó kú òun bẹ́ẹ̀, ẹgbẹ́ ẹsẹ̀ kẹta síwájú. Ẹnìkan ní wòlíì sẹ́ ẹ̀fẹ́ kí n jókòó ni. Tọ́ ọba le níbi ẹsẹ̀ kẹta yẹn tọ́ ọba le jókòó o le jókòó torí ń tò ní òdìdé ẹ le jókòó ńbẹ o le bẹ̀rẹ̀ ńbẹ o le kúnlẹ̀ ńbẹ. Ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí báwo lèèyàn ṣe máa ń béèrè ẹnìkan ní ìyẹn lè mú lánàá báwo lèèyàn ṣe máa ń béèrè. Let me say this, how to ask, how to seek and how to knock. Báwo la ṣe máa ń béèrè, báwo lèèyàn ṣe máa ń wá kiri, báwo lèèyàn ṣe máa ń kanlẹ̀kùn. Ọ̀nà bíi márùn-ún sí mẹ́fà. Number one, ask in the name of Jesus Christ. Béèrè pẹ̀lú orúkọ Jésù. Ẹnìkan ní kí ló fún yín gbòyà bẹ́ẹ̀. Ohun tí Bíbélì sọ nínú òwe John chapter 16 verse 23 and 24. John chapter 16 verse 23 and 24. Ó sọ direct. Ó ní àti ní ìjọ náà kí ẹ̀yin kí ó bi mí léèrè ohunkóhun. O ní ìlọ́jọ́ tá à ń sọ 26/06 2026. Ẹ bi mí léèrè ohunkóhun. Ó wá fi nǹkan kun. Jésù repeat ẹ. Ó ní lóòótọ́ lóòótọ́ repetition nìyẹn for double emphasis. Gbogbo ìgbà tí Jésù bá ti repeat ọ̀rọ̀ ó fẹ́ mú nǹkan kan jáde ni. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá mi ní orúkọ mi òun ó fi fún yín. Ẹ béèrè verse 23 nìyẹn. Kí lọ fẹ́ béèrè a tún dìde ní ìsìn tá a tún béèrè ní ìgbà kẹta. Ẹ wá ohun tó sọ ní verse 24. Ó ní títí di ìsinsìn yìí títí di táìmù tẹ́ ń gbàdúrà yìí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ọwọ́ kí mi pé ẹ béèrè ede pupa won eko o bairo pupa won eko o e o si ri gba ki ayo yin ki o le ku ase nu olodun dun aso fe gbo bere daddy mi omo yeji e bere omo sister mi omo yi omo odun to ti lo nle oko bere fun ibeji bere ise bere si o ese eyin te ngbo mi ninu eyinbo bere today is 26/06/2026 gbogbo eyan ye bi o jesu lo so bayen mo yewo ede pupa won eko bairo pupa won fi ko amusi so nkan gbogbo bairo pupa oro to jabo lenu jesu ni bo ba gbagbo awon kan be laye won igba nkankan gbo emi o beyin soro eyin te ba gbagbo so le bere pe ki olohun kojo o fun oni agbara so le bere igbala so le bere owo so le bere ise in to ba bere loni oni ni apere na owo e eyin te ti duro wa ki be baba mi o wa pe oruko jesu ni igba mefa ti leyin igba to ba ki be baba mi o oruko jesu ni igba mefa wa wa tun bere emi oni nti mo fe bere ju nti mo nda ko ilo ogbon olorun ati anointing to to lati sise iranse oya gbe body egbera gbera nle nibi to ba duro si tin ba ti ni egbadua wa ni baba mi o wa foruko jesu mefa ti leyin wa wa bere to ba fe oye didi e soda duwa be baba mi o oruko jesu oruko jesu oruko jesu oruko jesu oruko jesu oruko jesu olorun mo toro ogbon ati anointing lati sise re lati da yato ninu ise re I receive it in the name of Jesus nti mo bere niyan ma labadu abita shaha olorun mi omo ntawo eyan ibere o da mo bere fun won ebe ti mo bi o ni pe gbogbo nti won bere olorun emi awon woli ba ngbo ba ngbo ba ngbo ba ngbo ba ngbo ba ngbo ba nse fun won in the name of Jesus olufe bere pe ko ta eja bi ese number 4 si waju gbogbo eyan omo olorun so wa dide duro eyin te wa nilu eko e gba woli odekunle epafras la lejo ni ola o abese stadium ibe ni ma wa ni ago mejo abo o lati pe samu siba ngba jo ba bi di ago mewa abo si ago mokanla ku nbe mo so n toluwa ni wa fun yin to ni fi gbadua fun yin gege bi ohun olorun gbogbo tori awon ti o lo bi ise o ni pade won ni ojo saturday o lo ja council isowu lale ko ni sivigi lale ni church o gbogbo eyan omo olorun ko si isowu lale ko ni si isowu lale tori ise to ran mi lo se abesan ni ola ibe ni osumare wa to ba wa di ojo sunday gbogbo wa lajo pe siba wa mu siba si wema ti ni gbogbo awon sona church enikan ni fun isin only communion a fe gbara oluwa osu na tin dagbere e to kan ninu osu kefa niye and mo gba olohun gbo pe pin to nse ko gbodo mo mu eri wa enikan ni kini dani loju te ri egbe body John chapter 14 e won ti 13 and 14 so oni onkon ti eyin ba bere onkon ti eyin ba si bere ni oruko mi o ki so ko pastor bayi ki so ko woli gbogbo eyin woli ye fanu mo ko si n to le dase oruko jesu nikan ni bibeli fi so pa le ri yanu gba gbogbo iran to ba mo ri to ba ti ku labi oruko jesu ofoni e gbon to so ohunkohun ti eyin ba si bere ni oruko mi o na le emi o se ki a le eyin baba logo ka le ba so testimony ninu omo yen oni jesu e wa wo verse 14 oni bi eyin ba bere ohunkohun ni oruko mi emi o se o ye gbe number 4 ese e gbe owo soke wa ki gbe jesu bo se wi na niyan o wa pe oruko jesu ni igba mefa wa wa tun so nto fe ko se fun o se re le ito ba ti wa so tan wa dakun dele e wa dide pada aya bo de asa enowo wa ke oruko o kan ki gbe jesu o wa pe oruko jesu ni igba mefa se nkan bayi wa wa dobale ma ni edide pada oya jesu oruko jesu oruko jesu oruko jesu oruko jesu oruko jesu oruko jesu baba ohun ti woli odekunle nbere lowo re na ni pe e kan fun mi ni anointing ati ogbon ti ma fi sise re ni aseyi ti n fi se dejobo ohun mi o mo ti won so make sure po so ti na o ye do bale e da ikunyin dele mommy e da ikunyin dele daddy afen ti ba n wako ati driver mo da kun dele o ma ya ale abadu se to bahala bi oluwa se nbe ti emi nbe laye into bere ni oni ojo jimo 2606 2026 ki olohun ko yonde fun wa pada di landlord wa pada di ya beji oku aduwa meji in Jesus name ejide oku meji ta fe gba e joku engineer e pe mama iwa eyin ara abesan e ma ja iro on ti mo so ni isin e ja gbo on ti mama iso
1: oruko mi la bosede emi ni omo ojo yin lori afefe ore t'olorun se fun mi mo ti ni idaduro nigba ti mo ti bi omo mi akobi mi ni 12 years
0: 12 lomo yen ti pe
1: so nigba to the last year arugo ojo february so mommy mi lo introduce the program
0: sey ni mommy won e sirere
1: so mo sha so fun won mo ni mommy o gba ni pe mo fe lo si arugo ojo nipa oro to nsele yi so mo sha gbo program kan na teniyan kan na se testimony nkan ti mo n pass through ni jo yen so wa to di arugo ojo gangan bibi ati won se wa si
0: eyin na wa be so be nkan iwo na wa be
1: mo se wa si Jesus City niyan igba ti mo sa de be mo sa mo duro gbogbo adura ta nse mo se igba te ni ka jade pe ka fi ore sile lori ibi ton se lowo so mo jade mo donate mo sa jade mo gbadura e ni ka lie down ka se gbogbo everything mo se ojo yen go ari moto to pe ape ka to di mo sa so fọlọrun pe first time si mo wa gba mu fe jerry mi o fe mu ojo yi je olorun se fun mi so koko osu yen igba to ma di march ni mo lo se test mo ri pe olorun ti gbo adura mi
0: leyin odun mejila
2: after 12 years
0: on
2: tunda
0: Oluko omo yin
1: Oluwa si ndara
0: Oluko omo mi Ohun to le o En tin je apepiti mo ni o
2: That is why we gather together
0: Eje wa bi mama yin e me lo mo wa gbo wole yin
1: A e gbo wole mi o e gbo wole mi gbogbo mo se ma gbo lori program lori
0: Se mo ti e ri yin gan
1: E ri mi
0: E duwo mo waju mi bayi
1: Ara sa
0: o nilo ko duro se gbogbo awon tin gbe ma ba waju woli o nilo yen olohun o ni omo omo omo olohun ni o da jesu mo nikan ni ma fun yan ni yanu awon odo waju mi fun ojo kan ri o re o leyin 12 years oluwa sin dara
2: right
0: ni agbara olohun ni ojo sunday ninu isi holy communion emi oluwa ni ko se n to gbodo mi se gbogbo eyin te wa ni ijebu eyin no se service atun ti service yo tun waye yo tun bere ni awon agbegbe meji eyin ijebu ode ati ni agbara ewo bi ta ti se ni ijebu ode ni ojo sunday fun holy communion service ibe ni service yin no ti mo waye lagbara olo emi na le mo wo ojo sunday e ba n pe baba yen ko ba juwe bi ti church wa mi to ti bere ni jebu
3: e wa so gbogbo eyin ara ijebu ilese ijebu imusi ijebu ife owo ikija isire igan ipadi imuwewaya itele atoyo ogbere waterside ijo comfort life mission international olorun ojiji o ti kale si ilu ijebu ife ni gbogbo ibikibi ti e ba ti n bo e gbe okada tabi maruwa e so fun won pe e n lo si Alpha Line Nursery and Primary School ni ẹgbẹ́ bẹ̀ ni ìjọ ọlọ́run jíjí kalẹ̀ sí after ilé epo fowó bí along Itele road a dára fún wa àmì o.
0: aago méje ni ìsìn tiwọn náà wáyé bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ ní àgbàrá náà 7 ni yóò ṣẹlẹ̀ ní wema ẹwọ mọ́tò láti ìwòrò tó ń lọ sí gbági titun ẹlẹ́bẹ̀ sọ̀kalẹ̀ ní wema ìbèrè tí ọlọ́run òjijì ní gbogbo sona church ẹ̀yin ará àgbàrá náà mo bá yín yọ bàbá yìí náà sọ bí tágbàrá ó ti ṣe sáfíìsì wọn ní 7 láàárọ̀ sunday.
4: hallelujah gbogbo ẹ̀yin ará àgbàrá checking points àti agbègbè rẹ̀ Ọlọ́run òjijì ti wà ní Màgbọ́n. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Màgbọ́n láti Àgbárá. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní Ọlọ́run Lékè bus stop. After Màgbọ́n bus stop, ẹ wá sọ́dá sí other side. Ẹ máa rí Comfort Event Hall. Ibẹ̀ ni church Ọlọ́run òjijì wà. Gbogbo ẹyin tẹ́ ń bọ̀ láti Oko Afọ́, Jam Michael àti agbègbè rẹ̀, ẹ wọ mọ́tò tó ń lọ sí Màgbọ́n. Ẹ ní dé Màgbọ́n bus stop. Ẹ sọ fún onímọ́tò pé fẹ́ bọ́lẹ̀ ní Ọlọ́run Lékè bus stop. Ẹ máa rí Comfort Event Center. Ibẹ̀ ni church Ọlọ́run òjijì wà. Ẹgbẹ́ Express Gbadagi Expressway ló wà. Ẹgbẹ́ títí gangan ló wà. Ẹ ní láti yà rárá. Ẹgbẹ́ títí lẹ máa ti rí. God bless you.
0: Nice. A fẹ́ gbara Olúwa, a fẹ́ mu ẹ̀jẹ̀ Jésù. Kí nìdí? Bíbélì ní dìde jẹun nítorí tí ọ̀nà náà jẹ fún ọ. Ẹnìkan ní kí